gbọ́n tó ti sọ nínú ayé rẹ nínú ìgbéyàwó rẹ a dà padà láàárọ̀ ìbọ̀rọ̀ àṣẹ lẹ́ẹ̀keje ó rè o ọmọkùnrin kan ń bẹ oh my god àmọ́ sẹlẹ̀ tó sẹlẹ̀ àmọ́ bí wọ́n ti borí rẹ̀ mark chapter 5 àkànṣàdé dé gbọ́ pé ọmọkùnrin yẹn wèrè ara gádára bóun ló ṣe jẹ́ wèrè ara gádára ọmọkùnrin yìí ó mà ya wèrè ó ń bugi jẹ èéṣe gí nìkan ó ń bu ènìyàn jẹ bíbélì wí pé inú ogójì ló máa ń gbé lákòókò tí wọ́n wà ní mansion ara gádára wà nínú ibojì ó ń ké lọ́sàn ó ń ké lóru nígbà tó bá wẹ̀ tó bá fẹ́ para tí wọ́n máa ń fi ìpara para òun máa lọ mú òkúta àfipá.

Kẹ́mi 6,000 bẹ́ẹ̀ even ẹ̀mí ẹyọ kan péré tó bá ń gbé lára ènìyàn kò sẹ́ni tó lè withstand it. Ṣùgbọ́n 6,000 demons ló wà nínú ẹyọ ẹnìkan. Jésù ní ẹ̀yin ẹ̀mí tẹ́ wà nínú ẹ̀ jáde ẹ máa lọ wọ́n lọ ó di inú ẹlẹ́dẹ̀. Ẹlẹ́dẹ̀ ní orí mi ò gbàbọ̀dì. Àwọn ẹlẹ́dẹ̀ kan lu mi wọ́n wá sínú òkun. Á

0: ẹ̀dùn gógójì lónìí agbára yẹn lanú lónìí báyìí mo tú ayé rẹ sílẹ̀ ẹ sọ pé àtú ayé mi sílẹ̀ mo rán taṣẹ taṣẹ sọ pé àtú ayé mi sílẹ̀ àtú ayé ọmọ mi sílẹ̀ bẹ́ẹ̀ ló máa rí o ti ṣe bẹ́ẹ̀ ọ̀sẹ̀ yìí máa lágbára gbogbo ẹ̀yìn èèyàn àdúrà ọmọ là ń gbà lọ́wọ́ ní challenge ọ̀dá ọmọ ni kẹ́ ẹ mú lọ́wọ́ o ní ọjọ́ Thursday aago méje sí aago mẹ́wàá àbọ̀ mọ́ mi ń ṣe o èmi náà súre fi ń sá lórúkọ Jésù yóò dára fún yín gbogbo ẹ̀yìn tẹ́ wà ń gbọ́ àdúrà yìí káàkiri gbogbo àgbáyé ẹ mọ̀ pé ìyìn rere ni ó dẹ̀ ń tàn kalẹ̀ káàkiri n ò sọ pé tó o bá fọ́lọ̀ ní nǹkan kan kó lè bá a fọ́ ní nǹkan báyìí ṣùgbọ́n mò ń sọ fún ọ pé o lè sọ̀pọ́ọ̀tì ìyìn rere bí a ṣe ń kéde rẹ̀ káàkiri àgbáyé ẹ̀ẹ̀mẹta láàrin oṣù o náà la máa béèrè fún ọ̀rẹ́ ìyìn rere ni o kì í ṣe nǹkan mi fún ìyìn rere láti tàn kalẹ̀ débi gbogbo tá à ń wá sùdé bí wọn náà bá lóore ọ̀fẹ́ láti dá sí tosù yìí o lè dá sí pẹ̀lú àkáǹtì ṣọ́ọ̀chì bó o bá sẹ̀mí kùdí àdúrà rẹ lọ́wọ́
1: pásítọ̀ Matthew àkáǹtì ṣọ́ọ̀chì ni ẹ fún wọn lórúkọ Jésù yóò dára fún wa.
2: UBA
3: UBA
2: Holiness Anointed Church
3: Holiness Anointed Church
2: 10 10 24 24 64 64 03 03 80 80 Let us 10 10 24 24 64 63 80 UBA
0: UBA
3: account
0: Holiness Anointed
2: Church.
0: Ẹgbọ́ láti òní lọ ọ̀run àánú ṣí fún ọ mo gbàdúrà o rere tí ayé rẹ nílò ọ̀run rìrì ṣe fún lórúkọ bàbá ọmọ àtẹ̀mímímọ́ o rere tí ayé rẹ ń wá o rí gbà bẹ́ẹ̀ ni yóò ṣe ayé kan tó wáyé o ní rí bànújẹ́ ń bẹ̀ Jésù olúwa wa àmì ẹ bá ti ní challenge ẹ wọ mọ́tò tó ń lọ sí Malete láti ibẹ̀ ẹ sọ kalẹ̀ nínú ọmọwọ̀ ẹ ti débẹ̀ o ti dòdè àgbáyé lágbára ọlọ́run mo ń lọ sí Jerusalemu ní ọjọ́ keje oṣù kẹsàn-án ẹ jẹ́ àjọ lọ bó o bá ti ìdé tọ̀run rí jẹ́ àjọ lọ tayé àwọn orí ọ̀fẹ́ tó lè ṣe fáwọn òbí rẹ rèé láti rán wọn lọ but tó o bá máa bá mi lọ ẹ máa mú òróró méjì lọ́wọ́ ọ̀kan bàbá ti fẹ́ wọnú jọ́dánì olúwa ni ń dalẹ̀ yín lórí èkejì tá a bá ti jáde nínú jọ́dánì olúwa ni ń dalẹ̀ yín lórí omi yẹn kan náà ni jésù fi ṣe baptism a máa dé òkú òkè kan tí à ń pè ní sinai bá a ṣe ń lọ yìí mo gbàdúrà yóò dára fún ọ jẹ́ ká òbí rí ọ lọ wo ẹnìkan tó mọ̀ pásítọ̀ kan tó mọ̀ tó fẹ́ kó lọ abẹ́nìkan tó ti ṣe ọ́ lórí kò ràn lọ sí Jerusalem oore rẹ̀ wà ńbẹ̀ báwo la ṣe máa lọ oṣù kẹsàn-án kán mọ́ òróró méjì lọ́wọ́ yóò dára fún ọ fóònù nọmba yìí ẹ pé tàbí kẹ́ ẹ sẹ́ndì mẹ́sẹ́gì èmi náà fẹ́ lọ Jerusalem wọ́n jọ ìmí mọ́ group tí àwọn èèyàn wà yóò dára fún ọ ó ríran lọ́wọ́ o ó róore rẹ̀ o ṣe bẹ́ẹ̀ Jésù olúwa wa fóònù nọmba ẹ lo fóònù nọmba 08066 48 14 55 08066 48 14 55

0: lórí yẹn
1: ó lọ mú agbára kún agbára ni
0: gbogbo ẹ̀yin olólùfẹ́ Abiodun Adewole Mr. Double A ẹ máa jó ẹ máa yọ ó ń dé padà ojú ọ̀run sún dẹ̀dẹ̀ yóò rọ̀jù ayọ̀ òjò ìdùnnú àti àlàáfíà ó yá o
2: ẹ wá fi kẹgbẹjọ lórí ètò ìjọba ìbílẹ̀ lọ́jọ́ jọ ẹtì láago márùn ìrọ̀lẹ́ 5 PM Friday
0: àti gbangba làṣáàta
2: láago mọ́kànlá òwúrọ̀ ní gbogbo ọjọ́ àbámẹ́ta Saturday
3: 11 AM Saturday
0: pẹ̀lú Abiodun Adewole Mr. Double A owó bàbá fọwọ́ sí táàmù bí ẹ mọ owó ẹ mọ̀ pé kò lè dọ́ rárá ó máa fọná sójú kẹ̀kẹ́ Mr. Double A balẹ̀ bàgẹ̀ bí ẹran dẹ̀dẹ̀ sórí ìkànnì Splash 105.5 FM lórí ètò ìjọba ìbílẹ̀ àti gbangba làṣáàta ẹ̀yin kọ́ yìí ẹ mọ̀ ní ìsìn.
4: Ìjẹun ọ̀nà láti dáàbòbò àmúlò dátà rẹ. Ìdáàbòbò àmúlò dátà rẹ wà lórí áàpù rẹ. Yọ àwọn áàpù tí ó wúlò mọ́ kúrò lórí fóònù rẹ. Àti pé púpọ̀ lára àwọn áàpù wọ̀nyí ló ní data safer mode mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn áàpù tí o kò lò mọ́ kí o lè rí dátà rẹ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ ìléwọ̀ rẹ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí ó ṣe ọ láǹfààní lórí àmúlò dátà rẹ pé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo dátà rẹ lálòpẹ́ ìkéde ìwà láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀ ncc.
5: Flash FM 105.5.
6: Spread your wings on Splash 105.5 FM.
7: Ìrọ̀rùn máa fẹ́, ìrìàánú ó yá máa fẹ́, tí ojúmọ́ bá ti mọ́ ní ìrì máa ń fẹ́, ojúmọ́ ò ní mọ́ kiri ó máa fẹ́, àṣẹ olúwa ni. Gbogbo èèyàn sọ bí àkókò èrè òwúrọ̀ dé, ẹ wá gba ìyanu látẹnu bàbá wa nínú olúwa. Apọ́sù Dr. SMO Mustapha JP, bàbá ṣe bí ọba, olùdásílẹ̀ ìjọ Ọlọ́run City of Christ Golden Church, Land of Reality, tí National Camp wọ́n wà ní, ṣe bí ọba International Power Line Camp, kìlómítà 54, Lagos Ibadan Expressway, Lufuwa pẹ́ ìpínlẹ̀ Ogun, Apọ́sù Oya.
8: Àwọn nǹkan kan ń bẹ bí ògo, bí ọlá, bí ọlá, bí àsìkí, èyí tí ẹ fi ń jẹ èèyàn láyé, ayé máa ń pa mọ́yàn lára, ìyẹn ni pé wọ́n ti pa star mọ́ lára. Gbogbo ibi tí ayé ti pa mọ́ ọ lára lónìí olúwa jìdìde. Ìràwọ̀ rẹ tí ayé ti paná ẹ̀, òṣùpá rẹ tí ayé paná ẹ̀, òòrùn rẹ tí ayé paná ẹ̀, tó dàbí pé iná tiẹ̀ wá ń jó àjò rẹ̀ yìí. Mo tan iná Ọlọ́run yí ọ̀ka lórúkọ Jésù, ó yá kó jìdìde padà. Sọ pé ìwọ ògo mi.
9: Ìwọ ògo mi.
8: Ó yá jí. Sọ pé ìwọ ògo mi.
9: Ìwọ ògo mi.
8: Ó yá lọ kárí ayé.
9: Ó yá lọ kárí ayé.
8: Sọ pé ìwọ ògo mi.
9: Ìwọ ògo mi.
8: Ó yá tan ìmọ́lẹ̀.
9: Ó yá tan
8: ìmọ́lẹ̀. In the name of Jesus. Wàárí ògo lò.
9: Amen.
8: Ògo rẹ̀ á jáde.
9: Amen.
8: Ìràwọ̀ rẹ̀ á tàn.
9: Amen.
8: Jésù Olúwa wa.
9: Amen.
8: Mo kí gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run jákèjádò àgbáyé ní gbogbo ibi tẹ́ bá ti ń gbọ́ mi. Mo gbàdúrà lórúkọ Jésù àánú láti ọ̀run wá kó wọnú ayé rẹ̀.
9: Amen.
8: In the name of Jesus.
9: Amen.
8: Ọ̀sọ̀ọ̀sẹ̀ ọjọ́ ni Ọlọ́run máa ń gbénú ayé wa sí ìyanu. Ó máa ń náwó agbára àti owó àánú. Mo kàn fẹ́ ká yìn lénìí. Mo fẹ́ ká gbéga. Ẹ ti mọ orin tí mo máa ń kọ. Òun náà àlá máa ń kọ. Wà á kàn gbọ́wọ́ ẹ̀ sókè pé èmi.

0: jẹ́ owó ọ̀nà láti dáàbòbò àmúlò data rẹ. Ìdáàbòbò àmúlò data rẹ wà lórí app rẹ. Yọ àwọn app tí ò wúlò mọ́ kúrò lórí fóònù rẹ. Àti pé púpọ̀ lára àwọn app wọ̀nyí ló ní data safe mode mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn app tí o kò lò mọ́ kí o lè rí data rẹ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ́ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ léwọ̀ rẹ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí ó ṣe ọ́ láǹfààní lórí àmúlò data rẹ. Gbé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo data rẹ lálòpẹ́. Ìkéde yìí wá láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀ NCC.
1: Spread your wings on Splash 105.5.

0: without pain, headache and feverish conditions, kia, and your body go day can pay to carry go. Rexol paracetamol, tablet day for adult, syrup for children, and drop for baby them. Rexol paracetamol, now daily needs industries they make them. After 2 days in no better, go see your doctor.
1: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kí mọ bí dé tàwọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ ẹ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, mi máa ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, máa ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lè ní a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
2: Mo gbé o, data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀.
1: Ṣé mi ò sọ fún ẹ?
2: Jara ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
2: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Live it 100 MTN.

0: ọlọ́run ọba yóò ṣàánú wa iṣẹ́ àtòṣì ọba nílé wọgbọ́ bàbá lẹ́gbàá ṣe àti sàdúrà láàárọ̀ ìṣá lókè olúmọ lókè olúmọ kí ẹ tó máa bọ̀ nìbàdàn.
1: Èmi kì í jíṣẹ́ pé àdúrà ẹ̀ náà ni.
0: Àdúrà
1: ẹ̀ náà ni.
0: Àdúrà ẹ̀ náà ni. Àkọ́kọ́ àdúrà tẹ́ máa gbà ní ìsinyìí ni pé ìṣẹ́ àti òṣì ìpọ̀njú.
1: Bó ṣe ń ṣe bó ṣe ń ṣe ẹ̀nẹ̀ o ti represent family máa sọ bẹ́ẹ̀. O ti rí bẹ́ẹ̀
0: ìṣẹ́ ìpọ̀njú
1: òṣì
0: àìní
1: tofu
0: àìtẹ̀gbẹ́
1: tanu
0: tòsì
1: anu
0: tìrẹ́nu tìrẹ́de kó ṣe kí ni kó mọ̀
1: rákúrò
0: lórílẹ̀‐èdè
1: Nàìjíríà.
0: Òkèrèrè àwọn èèyàn mọ̀ ń gbó kiri.
1: Inú igbó lọ̀pẹ̀ ń gbé.
0: Àwọn èèyàn mọ̀ ń dako inú igbó kẹ̀.
1: Inú igbó lọ̀pẹ̀ ń gbé.
0: Ọ̀pẹ̀ ń bẹ̀ ń bẹ̀ lóòótọ́.
1: Èèyàn kì í kọ́lé Adẹ́tẹ̀ sí gbòòrò.
0: Ó jìnà rere ni. Ọlọ́run bá ní mo pòórá dànù. Ó pòórá ká mọ̀ gburu ẹ̀ mọ́ o.
1: Bámi.
0: Ẹ jẹ́ mọ̀ pé àárẹ̀ lomi náà tó jẹ́ pé láì jẹ́ pé ọ̀bùn ní owó òun. Iṣẹ́ tí wulẹ̀ ń ṣe gangan ẹyin àgbàdo tà. Iṣẹ́ tẹ́lòmíì ń ṣe ọyàn pàtà. Iṣẹ́ ẹlòmíì gangan tó mú lójú dá iṣẹ́. Òun náà ni bíi pé kó gbé kúlíkúlí. Kọ́ mọ rà kó mọ tà bẹ́ẹ̀ wọ́n sì ń jẹun. Ẹ jẹ́ mọ̀ pé eré ń bẹnu ibi ibi ń bẹnu re o. Kọ́lọ̀ wọn bá jọ̀ ọ́.
1: Jẹ́ ibi ẹni ìbéèrè kan bó ṣe wà yìí kó kàn máa lọ báyìí kó kàn kọsẹ̀ kọ́ wá wo lẹ́lẹ̀ kọ́ kọsẹ̀ kọ́ fẹ́ ṣe gẹ́gẹ́ ṣubú ibi ó fẹ́ ṣe gẹ́gẹ́ ṣubú sí ọkàn rí kiní ọ̀hún tí wọ́n dì ní.
0: Kọ́lọ̀ wọn mojọ báyìí.
1: Ṣùrúgúdú. Nígbà tó mu tọ́ ka ó bá di ogún ẹgbẹ̀rún. Jọ kí ló lè ṣe ná. Kí ló fowó kí ló fi owó ránran kí ló ṣe ná.
0: Kí ni ń ṣe èmi ọmọ́tọ́lá ni kí ni ń ṣe èmi ọ̀já wo bẹ̀rẹ̀ ibi tí ń bẹ̀rẹ̀ tí ń gbọ́n èmi ni mo fẹ́ diṣu ni. Èmi ò lè diṣu.
1: O lè diṣu.
0: Èmi ò lè diṣu o.
1: O lè diṣu àmọ́ omi lomi kúrò ń lé.
0: Màá sọ̀rọ̀ àlẹ́ ìgbàfẹ́ kó wá
1: níwájú àwọn àwọn akéwì. Omi kúrò jáde ń lé ni o pé Ọlọ́run jọ o
0: bí
1: tiẹ̀ ṣàgolo gàárì kan a bá tẹ̀lé èèyàn fún wa ní nǹkan.
0: Tí wọ́n bá kọ́kọ́ rí 20,000 tí wọ́n ń sọ yìí wọ́n kọ́kọ́ lọ rèé rẹ̀ jáná wọ́n rà tà sí wọ́n rà rẹ̀ sí.
1: Gbẹ́miró.
0: Gbẹ́miró ni wọ́n kọ́kọ́ jẹun àárọ̀ náà.
1: Wọ́n jẹ tààrọ̀.
0: Oògùn ẹ̀jẹ̀ tó dáa tó láyé
1: yóò sí.
0: Wọ́n tún mú ẹlẹ́rìí dòdò fẹ́rẹ́fẹ́rẹ́ yóò kọ́ file lórí pé Ọlọ́run ọba mi ò ṣeun nkúkú jalè mórí
1: ilé
0: ẹlẹ́ kí mo ṣe níyàyìn. Ọlọ́run ṣàánú wa.
1: Àmì.
0: Yóò jọra wọn fún wa.
1: Sórí n tẹ̀mí kan rí sí ọ̀rọ̀ yìí. Ọ̀rọ̀ tí ogun afẹ́fẹ́ burúkú sí ni lẹ́nu tó tún wà buyọ̀ sí
0: ni. Obuyọ̀ sí ni.
1: Iṣẹ́ ò ṣe é pọ́nlá iye ò ṣe é tu dànù.
0: Àmì méjèèjì àfi
1: ọgbọ́n ni. Ṣé tá a bá wò ó. Ọ̀rọ̀ náà dàbí èékánná àti èka tó ṣòro yà.
0: Ó ṣòro yà o. Òótọ́ ọ̀rọ̀ gan-an.
1: Bí Ọ̀fágún àsọ̀rọ̀ kan. Ó ní wípé ìbáṣe.

0: gbélé ayé ìrọ̀rùn àti ìtẹ́lọ́rùn àti ìnílọ́kàn pé olóńgìní náà ń jẹun
1: bẹ́ẹ̀ni
0: ṣùgbọ́n kò lè dàbí ẹkùn ni
1: bẹ́ẹ̀ni ìrálẹ̀ gan ń jẹun
0: torí pé bí gbogbo èèyàn bá jẹ́ olówó tí gbogbo èèyàn bá jẹ́ ọlọ́rọ̀ ilé ayé á dọ̀tí
1: yóò dọ̀tí nìkan
0: tó bá wọṣọ tó bá rí rí òní kò sẹ́ni tí ó fọ́
1: bẹ́ẹ̀ni
0: ó bọ́lẹ̀ ni bí bàtà rẹ bá gbó kò sẹ́ni tó bùn ó sọ́lẹ̀ ni kẹ̀rẹ̀kẹ̀rẹ̀
1: wo ṣe
0: bẹ́ẹ̀ èmi ó ṣe bẹ́ẹ̀ àgbà ó ṣe bẹ́ẹ̀ ọpẹ́ èmi ọlọ́ kámẹ́rà ní ó ṣe bẹ́ẹ̀
1: ẹ fẹ́ sọ gbogbo ilẹ̀ di pàǹtí ẹ fẹ́ sayé dàkítà
0: kò sẹ́ni tí ó ṣa pàǹtí kò sẹ́ni tí ó ṣiṣẹ́ fún ìjọba pé ẹ já gbà
1: èmi
0: rò wípé bí ọlọ́run ṣe ṣe ètò ilé ayé nìyẹn tí ò bá rí bẹ́ẹ̀ ni ayé gan ò ní dọ́gba
1: bó ṣe wà láyé àti
0: bọ́kùnrin bá wà bí ò bá sóbìnrin bóbìnrin bá wà bí ò bá sọkùnrin
1: ṣó ti ẹni tá à ń sọ nípa èyí ó ti wà láti gba ayé báyé
0: tipẹ́tipẹ́
1: ni láti gbà tá ẹ wo gbogbo òwe mímọ́ méjìjì tá à ń kà ó ń jẹ́ ká mọ̀ yí pé àwọn kan ń bi ọlọ́rọ̀ ni wọ́n
0: ṣe báwọn kan lọ bá
1: láwọn kan tó ń bẹ àwọn òtòṣì kọlọmọjẹ ká wà ní ìpele yẹn ni ṣùgbọ́n n tí ìwọ fi ń tojú bọ ní ọlé kí tó ń jókòó rojo ńjọ láàrú oró sọmọ yà ni òní nǹkan kan tó ń ṣe bí wọ̀nyí gan bá gbé pálí kíná ti ń pè é bọ́jẹ́ pé àpò
0: òkun ló lè rà
1: bọ́jẹ́ bisikì ló lè rà bọ́jẹ́ pé àgbàdo ló lè yan tí ẹ̀ múra kú òlójú kan dákunjọ́ ṣiṣẹ́ torí pé iṣẹ́ nìkan ìlàfin jàre
0: iṣẹ́
1: bẹ́ẹ̀ ni kàn ní ọmọdún àbírò ẹ̀ ti fún tẹ̀dọ̀rọ̀ yẹn lágbẹ́dẹ́ agbọ́njẹ òwúrọ̀ yín dé àwọ àti ní wákàtí kan gbáko ẹ jẹ́ pàdé ní àti ayélujára ojú òpó facebook ẹ lọ ṣe àwárí ẹ̀ ní tọ̀nà /fm105.5
0: ìbàdàn
1: ẹ like ẹ love ẹ share comment yín ẹ jẹ́ kí o máa gbéra ẹ pin mẹ́wàá mẹ́wàá ẹnì kọ̀ọ̀kan ni àwọn ìròyìn ojoojúmọ́ ilé wa wọ́n ti ṣiṣẹ́ wọn bí iṣẹ́ àwa náà gbọ́ yẹ́bẹ́yẹ́bẹ́ sí ẹ ti gbọ́ yín láàárọ̀ òní tọ́lá ni aládélájà lorúkọ tèmi yé ìròyìn ní àwòkọ́ṣe rẹ ọmọ tó ń sọ gbúraye àpẹẹrẹ eré ọmọlúàbí wà orí yín
0: ó ti ń ba síbẹ̀ àgbàwo má ṣubú o
1: má ṣubú ń bẹ o má ṣubú.
0: Kò sẹ́ni tí ò mọ̀ pé o ní orí tó nínú tẹ́lẹ̀ ń bọ̀ padà wá pa ọ bẹ́ẹ̀ sì ni ara ilé ń bọ̀ wá dara oko èdè ògbóhùn ẹlẹ kí ló máa ń ṣe báyìí kí ló máa ń ṣe wúmà yìí kí ló máa ń ṣe báyìí ẹ káwọ sórí àkọtun ti fún tẹdọrọ yìí onílọjọ kọkàndínlọgbọn ní oṣù kẹfà òjìlélẹgbọn ọdún dé mẹrìnlá ọlẹ́rìnwájú ọ̀pẹ̀lẹ̀ ọ̀rọ̀ adéòsì ni mò ń jẹ́ elifans olórí yé
1: ọkàn oṣù àjànà kó dùn mọ́ mi
0: ọkàn oṣù àjànà kútẹ́gbà gbòjì ẹ̀fọ̀n papọ̀jọ g square coastal gíran global radio king of sọ̀rọ̀ kan ti
1: lọ́dọ̀
0: òfin bíbélì wo ló mú yẹn wá
1: òfin kọkànlá
0: tẹ̀dọ̀ ìròyìn láàárọ̀ òní ọjọ́ ajé monday ọ̀wẹ́rẹ́ ọmọ ṣẹ́gi lájẹ̀ ìwòrí ọmọ làpó làṣọ ọ̀rọ̀
1: ọlọ́run ní bàbá lẹ́gbàá wà bàdàn
0: kí ni ìbá ṣe
1: ìbádẹ́
0: gbàrú ok náà agbẹ́tì fún tẹ̀dọ̀rọ̀ èdè náà ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ bó ṣe máa ń lọ ẹ káàbọ̀ nàìjíríà yóò san wá sí ọmọ àìkú baálé ọrọ̀ àlàáfíà ní jẹ́bẹ̀ ní gígùn tòfò tààrùn kó máa renú gbẹ igbórere ni gbó ṣoṣo ń gíro igbó ni àwọn òfẹ́ mi nílẹ̀ yóò dòkèrè
1: obìnrin ogun
0: tefetefe ni
1: àwọn ọmọ wa o
0: tá a bá wò báyìí ó máa ń lọ bí ọjọ́ ṣé ìkẹrin
1: ọjọ́ ti lọ
0: kẹrìnlélógójì kọ báyìí
1: ilẹ̀ ti mọ́ lọ
0: ẹjọ́ nítorí ọlọ́run
1: ẹ ṣàánú wa o
0: agara ń dá wa
1: ẹ dákun torí ọlọ́run ẹdákun torí ọlọrun
0: ẹjọ
1: ẹyin náà ni wọn mọ yín tí
0: o àmì o
1: àwa náà ni wọn mọ wa tí o
0: àmì o
1: lágbára lọwọ elédùá ẹjọ mọjà gbàgbé àwọn ọmọ yìí
0: àwọn ọmọ nàìjíríà kí ni máa ṣe wọn
1: lọ àìpẹ
0: ṣíjú kúrò ń bi àwọn nǹkan kan.
1: Ẹyin tó ṣẹlẹ̀ ni pé bá fẹ́ sí alába ẹlòmíì ọ̀rọ̀ rẹ̀ bí ọ̀rọ̀ eku ni.
0: ariwo àkàrà àtàgbàdo la tí wàá gbájúmọ́.
1: Ẹni o kan ló mọ̀ ẹni kan ló mọ̀ kọlọ́n kó gbà wá ń bẹ̀
0: o kọlọ́n of blessed memory
1: kọlọ́n bá ní tẹ wọn sáfẹ́
0: fẹ́ẹ́ rí àwọn
1: èèyàn ti kópa níbẹ̀ níbí
0: nǹkan ń bẹ o
1: nǹkan
0: bẹ̀ wá ń ṣẹlẹ̀ ń dún níyàn ẹni o bá kan ló mọ̀ ni
1: ẹni ló mọ̀ kọlọ́n kó gbà wá ń bẹ̀ ọdọ ẹ jẹ ká amúṣe ọhún ṣe torí àṣẹ ni mẹta mẹrin mẹrin mẹta mẹrin mẹta ẹyin náà mọ àgbẹ̀ndébẹ̀ fọ́tìròyìn láàárọ̀ òní wọn ní ẹgbẹ́ báyìí ni àtúpalẹ̀ ìbílẹ̀ ìgbìmọ̀ aṣòfin àgbà ní orílẹ̀-èdè nàìjíríà wọn sọ ọ́ dòun nítorí pé ìjíròrò láti lè dá iléeṣẹ́ ọlọ́pàá sílẹ̀ abala òfin won ni o se be won se atotonu e debi to lapere nibo wa ni oro de duro awon eyan so pe dakun ah ojo keje osu keje eje ajoko eje ki gbimo osise won ni ase yori to nibo loro de duro kalu ni ejo nitori olohun e ma ti pariwo ki lo sele te fe mo be e ma be e duro soju ila nitori pe atolohun gbogbo ewe royin the nation lati gba mu oju wi akoko lo ti sana wole atopase re to ro lo so pele ara soju we kerela ewe royin the nation
0: loju iwe kesan iwe royin the punch la ro to ni operation kosaye
1: okay now
0: kosaye aka kofoshi ani awon olopa ti bere ise lakotun iko ti won gbe kale to je ti riju operation kosaye won ni owo na ni won ti bere si ni topinpin dode awon ajinigbe gbowo lawon igbo gbogbo ti nbe ni ipinle eko ati awon igbo gbogbo ti nbe ni ipinle ogun operation kosaye lo bade o loju iwe kejo ewewe We're in the punch now. Look, bro, you open jam. I play any or do more can. Any ogun. When you know any job I let Gesi United Kingdom. Oh, no, any one fi call. For Morile de Nigeria, 2 million okan. Ole oji le lo dunu egbe oni ye. Ni visa o lati wo lu. I'm a Nigeria. Ti an fe wo ile Gesi la any or do more can. Le logun. Ti won fun la anfa ni be. Million kan o le ojile ni odurun egberun 1.34 million Nigerians Casablanca punch lo gbero yen
1: lagbara o gaju
0: o kasiara o da agba o ni ka fe sare roju oja bi
1: ehn
0: e je roju oja
1: ni suru ja fe yi te
0: o da ngba na
1: e je lo sodo ajadi tori ajadi na lo ti salaye o wi pe o nse tan lati le ko gbogbo awon agbagba egbe awon councilors di eyin o lati ro daju pe won mo jise oba fa awon eyan to wa lese kuku ona to jin o tumo si pe ilana isejoba akoso oya gbangba la santa ni eyen bi eledua ba ni oye satileyin ko ri be eyin o ko si wole solu se lo si abuja o eyen ni odun egbe wodun oko o le meje nibo wa ni oro ti jade bombo ki lo fa saba bi oro agbe yin debe laaro oni wa yoda emu owo re amulele
0: agba o lo lowo button
1: ope
0: emi lo lowo camera
1: o gaju o ma nlo mo ni gba lo
0: bayi ejo mo lo
1: eh ogbogba ogbogba ogbogba
2: Oya shoppers, make una hear correct gis. Maggi chicken flavor promo, don't land o.
3: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
2: Yes o, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
3: Na more chicken taste, more enjoyment and more value for your money.
2: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish. Offer valid while stocks last.
3: Me and
2: Maggi, so good together.
4: Sade ki lo re si lalan ni do mi se okunrin tabi re bayi
5: mo n ko awa koko yin do mi jo ni o mo fe je ebun la kan
4: ebun la ke se be na ni
5: be ni o nipa kiko akoko orisi mewa ototo to wa ninu nylon indomie eni ke ni le di elebun la mo lo le ni o mo fe bere si ni ma ko awa koko yin do mi se mi na ojo
6: looto ni o ma se je ki ipolowo ma indomie moment yi koja re lo ko awon akoko orisi mewa jo ki o si ni anfani lati je awon ebun la yafun lo si www.indomie.ng/myindomiemoment
7: Ma fowo le lọgba fe su lati fugu aye re ta fala kiri ajo ogunjo ojo mo ba wa do ogunjo odun mo lowo tara sasa wa fa du akan kun ko si loge Wa ye pe erin to nta yo alai ni gbedeke ninu Oluwa pelu igbagbo re ninu ipade adura le kan lose to ma waye ni gbogbo ojo Monday bere lago mewa owuro titi dago meji lawo boso ninu ijo Celestial Church of Christ Okia Yo Zion Cathedral Yagankuji Aro Ibadan wa darapo mogoro eniyan ti fagbara adura bere fun anu itusile igbega ninu idawole to nta bo lori omo atebi ma bo wa kepo Oluwa bi itatijo kan le ba lere alai legbe magbagbe pa ago mewa owuro lagbara adura bere titi dago meji lawo boso ninu ijo Celestial Church of Christ Okia Yo Zion Cathedral Yagankuji Aro Ibadan nibi t'Olorun ti ma lo mama wa Elizabeth Kayode mama Okia Yo fun gbogbo ni kojipo igbagbo ara ni o di musisi dani o Jesu duro di o eni bawo yo
8: e kule o. Ah, ebi n pa ka si nkan si mi la.
9: E kaabo iya mi. Ki le wa je bayi o.
8: Ah, iwa na mo fe ounje to yeruku lala to si ta lenu.
9: Hmm.
8: Mo fe ko lo tirin, ko ma si se meyen meyen.
9: Hmm.
8: Mo fe ko sokutu o.
9: Hmm.
8: Ko gba yagi yagi.
9: Hmm.
8: Mo si fe ni kia kia. Se le se sa.
9: Be ni iya mi. Golden Penny Noodles lo le se.
10: Golden Penny Noodles bi o se fe lo se ri. Je gbadun ojulowo adun Golden Penny Noodles.
8: Hmm. O se won ko mi. Bi mo se fe Golden Penny Noodles ni gan lo se se yi.
9: Iya to ya yi to si mo tojo omo ni.
10: Golden Penny Noodles o ti wa ni awon ile itaja ni to si re bayi.
1: Bẹ́ẹ̀ni ohun tó bá ti yá kan kò gbọ́dọ̀ gbìdánwò àtìlọ́jà lórí tábìlẹ̀tì ìkànnì ọmọlúàbí. Ẹ̀yin olólùfẹ́ wa ó yẹ máa lọ sí àti ayélujára ní àgbáyé. Kẹ́ ẹ bẹ̀rẹ̀ sí ní bá ní pé ẹ like ẹ love bẹ́ẹ̀ ni kẹ́ ẹ ṣe ẹ comment yín. Ẹ jẹ́ kí yẹn kí o máa gbéra. Bákan náà gbogbo ojú òpó ìkànnì ti ọmọlúàbí ìkànnì splash tẹ bá ti bá pàdé ní àti ayélujára. Ẹ rí dájú pé ohun àkọ́kọ́ ẹ bá dọ́rẹ̀ẹ́ bẹ́ẹ̀ ni kẹ́ wá fi ìfẹ́ hàn kẹ́ like ẹ̀. Èyí yóò fi ní àǹfààní ńláńlá láti máa mọ̀ ní kété táwọn ètò wa tó bá ti ń gun àti ayélujára. Ẹ ṣe púpọ̀ tẹ wà ńbẹ̀. Ó dà jẹ́ ká gbéra tán ká wá wò wá torí wípé ọ̀rọ̀ tó bọ̀ ta bọ̀ ń bọ̀ láti àkàtà ilé-ìgbìmọ̀ ti aṣòfin nílẹ̀ yìí. Àjọ SERAP òun náà sọ̀rọ̀ gbólóhùn tó bọ̀ ta láti àkàtà àjọ SERAP ní òwúrọ̀ yìí. Eyín àjọ tó ń jà fún ẹ̀tọ́ ọ̀rọ̀ ajé láwùjọ wa àti àwọn ìlànà àkóyawọ́ iṣẹ́ àkànṣe tó bá wáyé. Òun náà ló ti kẹ́sẹ̀ ilé-ìgbìmọ̀ ti aṣòfin àgbà ilé wa o. Pàtàkì jùlọ ẹni tó jẹ́ adarí ilé-ìgbìmọ̀ aṣòfin Godswill Akpabio. Ó tẹ̀ wájú nú ọ̀rọ̀ rẹ̀ pé akẹgbẹ́ rẹ̀ láti ilé-ìgbìmọ̀ ti aṣojú-ṣòfin ìyẹn Tajudeen Abbas ó ní ẹ̀yìn méjèèjì. Aya owó kan ń bẹ o, bílíọ̀nù lọ́nà mẹ́fà ó lé mílíọ̀nù lọ́nà ọ̀ọ́dúnrún ìyẹn 6.3 billion naira. Ó ní owó tí à ń sọ nípa rẹ̀ yé owó ẹkùn méjèèjì yẹn owó iṣẹ́ àkànṣe èyí tó yẹ kó wà fún ìlànà ẹkùn tí kó wà àwọn tí wọ́n ń ṣojú. Ó ní ṣùgbọ́n owó tí à ń sọ nípa rẹ̀ náà ẹ jẹ́ mọ̀ wípé ebi owó ọ̀hún bọ́ sí níbi owó há sí kò sí ẹnìkan o tó lè fi ìdí ẹ̀ múlẹ̀. Nígbà tí ó parí àtúntunnu rẹ̀ ó ní ní báyìí àsìkò ti wá tò kí àjọ eléyìí tó ń korojú síwá ìbàjẹ́ àjẹbánura lílo owó ìlú ń pónpó èyí tá a mọ̀ sí àjọ EFCC ó ní kó gbìnàyà iṣẹ́ ìwádìí alágbára o. Bẹ́ẹ̀ lẹ́yìn ìwádìí náà bí wọ́n bá ti jẹ̀bi kó wọ́ wọn turutu lọ sí iwájú ilé ẹjọ́. Nígbà tí ẹgbẹ́ ọ̀hún tẹ̀síwájú náà atótónu rẹ̀ ó ní bẹ́ẹ̀ ni o ìpẹ̀jọ́ ọ̀hún gan tún lọ sákàtà àwọn àgbààgbà ilé-ìgbìmọ̀ ti aṣòfin àgbà orílẹ̀-èdè Nàìjíríà láti rí dájú pé ẹnikẹ́ni nínú wọn èyí tó bá lọ́wọ́ nínú ìwà ìbàjẹ́ owó ta pẹ̀kẹ́lù yìí tó bá lọ́wọ́ nínú ìwà ìjẹbánura ó ní ẹ jọ̀wọ́ jàre o ẹ bá ni gbé wọn lọ ilé ẹjọ́ ẹ jẹ́ wọn ojú làǹbapọ̀ pè lábẹ́ ìbáwí òfin. Ó ní ẹjọ́ mọ̀ pé owó tà ń sọ nípa rẹ̀ yìí owó ìlú ni o bẹ́ẹ̀ ni ajé ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni. Ó ní ṣùgbọ́n ṣá ọ̀rọ̀ ìjọba àpapọ̀ lẹ̀ yìí ẹ̀tọ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ó ní à ń pin gbẹrẹ wẹrẹ wẹrẹ wọ́n ń jẹ́ bí èmirin àpọ̀jù ẹ ti wá di wọ̀rà báyìí. Ó ní ẹ dákun ẹ wádìí wọn wo ẹ tú wọn wò wẹ́lẹ́wẹ́lẹ́ bẹ́ẹ̀ bá ti bá ìwà bàjẹ́ lọ́wọ́ ẹnikẹ́ni lára àwọn àgbààgbà nínú ìgbìmọ̀ ti aṣòfin ẹ wọ́n lọ o síwájú ilé ẹjọ́. Nígbà tí àjọ SERAP tí ó parí àtúntunnu rẹ̀ ó ní bẹ́ẹ̀ ẹ jọ̀wọ́ jàre àwọn iléeṣẹ́ tó gba iṣẹ́ àkànṣe náà ṣe lákàtà ìjọba àpapọ̀ lẹ̀ yìí ó ní ẹ gbaniwádìí wọn àwọn iléeṣẹ́ èyí tí ẹ fún ni iṣẹ́ àkànṣe ṣe o lákàtà ilé-ìgbìmọ̀ ti aṣòfin àgbà ilé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin ìlànà àkóyawọ́ la fẹ́ ẹ bọ́ ta bọ̀ ń bọ̀ èlò lẹ gbaṣẹ́ náà èlò lẹ wá yanjú iṣẹ́ sí ṣe ti parí iṣẹ́ ẹ̀wọ̀n tó bá tiẹ̀ wá kùnà láti lè kẹ́sẹ̀ járí iṣẹ́ tí wọ́n gbà ń onírú wọn o kọ̀yọ́ wọn mọ̀ lọ wọn mọ̀ bọ̀ ẹgbẹ́ ọ̀ náà lọ ilé ẹjọ́ ni nítorí pé owó iṣẹ́ tí wọ́n sọ fún wọn wọ́n kùnà láti lè ṣe. Nígbà tí ó parí àtúntunnu náà ó ní bẹ́ẹ̀ o ìpẹ̀jọ́ yìí ọjọ́ ìkẹtàdínníọgbọ̀n oṣù kẹfà ọdún tá a wà níbẹ̀ ni lẹ́yìn tó jẹ́ igbákejì olùdarí àgbà pátá fún àjọ SERAP nílẹ̀ yìí Kọ́lá Wọlé Olúwadáre Obulonte Hai ó sì ń ṣàlàyé sọ́wọ́ iwájú pé bẹ́ẹ̀ ni ẹ jọ̀ọ́ jàre o bá a bá wo àbájáde kan eléyìí tó ṣe àlàyé ètò ìsúná àti ìnáwó wa wẹ́lẹ́wẹ́lẹ́ fún ti ọdún 2022 ìyẹn ọdún 2022 ó ní ṣe mọ̀ pé ọjọ́ kẹsàn-án oṣù kẹsàn-án ọdún ẹgbọ̀wọ́ ọdún okòó lé márùn-ún ìyẹn ọdún 2025 oníṣẹ́ ìmọ̀ ìpín gbà náà ẹgbẹ́ ọ̀hún bọ̀ ta bọ̀m̀bọ̀ wọ́n sì ń ṣe lálàyé pé ẹ jọ̀ọ́ ẹ fún wa ní òfin kí ọmọ dáàbò bo dúkìá orílẹ̀-èdè nàìjíríà èwo jẹ kémi ọjẹ ká jẹ tán ká tó ṣòfò dànù yìí ó lè yí ọ̀dà bíi ti ń wò kiri ọmọ ó lè mọ̀ pé abala òfin eléyìí tó ń dáàbò bo ẹ̀tọ́ àti owó náà ìlú orí owó àbúwọ́lù àti agbára ìsọdọ̀tun ìyẹn ní ọdún 1999 àjọ serap ló ti ń ké sí àjọ efcc báyìí láti tanná wo ilé ìgbìmọ̀ ti aṣòfin àgbà ilé ìgbìmọ̀ aṣojúṣòfin owó bàǹtùbàǹtù kan òtòtò bílíọ̀nù lọ́nà mẹ́fà ó lé mílíọ̀nù lọ́nà 300 owó ilẹ̀ nàìjíríà ìwé ìròyìn the nation ló jẹ́ arígbọ́ owó àpèkánukò
0: àpèkánukò àpèkánukò róbótẹ́ ó dá inú ìwé ìròyìn the guardian lèmi wà láàárọ̀ yìí níbi tí ẹni tí ṣe akọ̀wé àgbà fún ìjọba àpapọ̀ ilẹ̀ nàìjíríà senator george akume tí wọ́n ní ó ti bu ẹnu àtẹ́ lu ìṣẹ̀lẹ̀ gbẹ̀mígbẹ̀mí eléyìí tó wáyé ní ìpínlẹ̀ benue tí wọ́n ti dá ẹ̀mí alága ẹgbẹ́ àgbáríjọpọ̀ àwọn tí wọ́n ń ṣòwò ká darandaran màlúù yóò ti mìíràn allah macban yóò mìíràn allah cattle breeders association of nigeria ẹni tí orúkọ rẹ̀ ṣe ado mohammed àti amúgbálẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tí wọ́n rán wọn lọ sí ọ̀run ashanti níbẹ̀ náà ni akọ̀wé àgbà ìjọba àpapọ̀ ilẹ̀ nàìjíríà ni ó ti ṣàpèjúwe ìṣẹ̀lẹ̀ ìkọlù ní gbẹ̀mígbẹ̀mí ọ̀hún gẹ́gẹ́ bí àwọn ìwà àti ìṣe amọ̀ọ́mọ̀ àpínwó àlàáfíà tí ó ṣẹ̀ṣẹ̀ ń sọjí bọ̀ ní apá ti ìpínlẹ̀ benue lọ́hùn-ún nígbà tí ó wá ń rọ gbogbo àwọn olùgbé ní ìpínlẹ̀ ọ̀hún pé kí wọ́n dákun dábọ̀ o gbogbo akitiyan àwọn ọ̀daràn àbí àwọn tó fara hàn bí irú wọn tí wọ́n lè fẹ́ máa gbéṣe láti máa mú wàhálà gúlegúle ẹlẹ́yàmẹ̀yà kó tún máa jẹyọ àbí àwọn ìmú ọrùn inú ẹni ta kó fẹ́ máa di oró tó dámi ni wọ́n ó dá ọ. Akọ̀wé àgbà ìjọba àpapọ̀ ilẹ̀ nàìjíríà nínú ọ̀rọ̀ rẹ̀ lánàá náà ni ó ń sọ pé kí wọ́n ó ṣọ́ra fún wọn ò gbọ́dọ̀ gbà bẹ́ẹ̀. ọ̀rọ̀ yìí bá ìròyìn jáde nípasẹ̀ olùdámọ̀ràn pàtàkì fún ètò ìròyìn àti ìpolongo ẹ̀ yọ̀mí odunuga lẹni tí ó sì ń ṣe é ní ìkìlọ̀ wípé àwọn ọ̀tá àlàáfíà wọn ò máa gbọ́dọ̀ fààyè gbà wọ́n o kí ó jẹ́ pé gbogbo ohun tó ti lọ tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí ewu ní ìpínlẹ̀ ọ̀hún tó ti ń jẹ́ rodò wọn ò gbọ́dọ̀ gbà wọ́n láàyè kí wọ́n tún dá padà kí wọ́n tún sọ ọ́ jí kó a máa dá wàhálà sílẹ̀ mọ́ o. wọ́n ní ẹ̀yin náà má gbàgbé pé inú àwọn àsọyé àjókòóso àsọyé lóríṣiríṣi àti ìfarajìn kálukú lápapọ̀ náà la fi ṣẹ́gun ogun àti ọ̀tẹ̀ tó ń wáyé láàrin àwọn ẹ̀yà gbogbo ní ìpínlẹ̀ yìí ká má ṣe tún gbà kí àwọn rúsídá tí sorun wájú pọ̀ mọ́ ti pàkọ́ àwọn kómi ẹran dà ilé ẹṣin òkómi ẹṣin dà sí ilé ẹran àwọn kìkìdá èèyàn tí bá ní wọ́n ràn bá ò rí dá kí wọ́n má ṣe tún fa àyè irú ẹ̀ gbà wọ́n o. akálàṣe iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ benue sọ̀rọ̀ ipò owó àwọn ti tẹ àwọn mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n fura sí wípé wọ́n lọ́wọ́ nínú ikú tó pa mohammed o lẹ́yìn tí léyìí tí wọ́n ní ó wáyé bẹ́ẹ̀ látàrí àìtẹ̀tẹ̀ àti ìjáwésóbì pẹ̀lú àwọn ìtẹ́tígbọ́ látọ̀dọ̀ àwọn afintó tí ọ́fíìsì tó sì jẹ́ wípé ìtagbọ́nú tó gbọ̀ngbọ́n gẹ́gẹ́ bí akọ́ṣẹ́mọṣẹ́ elétò ààbò òun náà ni wọ́n fi rìnrìn àjò fimúfilẹ̀ gbé àwọn mẹ́wàá ọ̀hún jantó nínú ọ̀rọ̀ tó bóde lánàá nípasẹ̀ agbẹnusọ rẹ̀ dsp udeme edet òun náà ló sọ ọ́ di mímọ́ wípé àwọn ẹni afurasí ọ̀hún lọ́wọ́ tẹ̀ ní alẹ́ ọjọ́ 27 oṣù kẹfà ọdún tá a wà yìí o lásìkò tí ikọ̀ ìrìjú àwọn ọlọ́pàá tí wọ́n bóde láti bẹ̀rẹ̀ sí ní ṣe àwárí àwọn ẹni bí ọ̀hún ní agbègbè òtúpọ̀. inú ìwé ìròyìn the guardian ni ìròyìn ti jáde bẹ́ẹ̀ náà lèyí jáde ń bẹ̀ torí pé wọ́n lọ́jú pọ̀ mọ́ra wọn díẹ̀. olórí orílẹ̀-èdè nàìjíríà láyé ológun ń gbà ni jagunjagun ajagun fẹ̀yìntì yakubu gawan wọn ni òun náà ló ti sọ ọ́ di mímọ́ o wípé ṣé ẹ rí àwọn ìpèníjà eléyìí tó ń fẹjú tuntun mọ́ ètò ààbò orílẹ̀-èdè nàìjíríà àtọwọ́dá ni pẹ̀lú wípé kò sí ohun tó ń sọ wípé ká má lè fi òpin sí i nítorí pé àtọwọ́dá ni. ọ̀rọ̀ rẹ̀ ló jẹyọ ní mákọ́dí o lásìkò tí wọ́n ní wọ́n ṣe pọ̀pọ̀ ṣinṣin àjọ̀dún 50 ọdún tí a ti gbé da ìpínlẹ̀ benue sílẹ̀ eleyi to si n sele be latari pelu gbogbo kudiekudie to ba eto abo lorilede Nigeria ati bi isele jinigbe se n gogo si iwa igbesumomi ati awon kolon si igara agbori igbede gara olosha ti won se saka si orilede wa Nigeria eto ohun ewe won ni ohun na ni o waye papo pelu asekagba eto ile ti o je pe odin di ose kan be na ni won fi se ajodun yi pelu gomina Hyacinth Alia ti o je pe o nse odun keta re lo ni ori alefa gaga bi gomina to tu wa se konge ogota odun loke pe fun gomina hun akala se bishop ti ijo aguda ati ekun ti yola lohun Stephen Mamza na ni o soro pe ijoba apapo orilede Nigeria na ni won a se nsereti ki won gbe igbese to to ani lati fi opin si gbogbo dugbedugbe mehe eto abo lorilede Nigeria n toro ti bu eyi o ta oko ki won fo opin si gbogbo hila hilo ohun o nigba tin soro ni kete leyin ti eto ajosin ajose na to n buse ni ti ekun ti yola ni ipinle ti yola lohun ni ipinle adamawa won ni Mamza ohun na ni o n kominu lórí àwọn ìṣẹ̀lẹ̀ gbẹ̀mígbẹ̀mí eléyìí tó jẹ́ pé kàkà kódẹ̀ léwé àgbọn kàkàkà ní tún lè bí ọrùn akíká ìjínigbé lóríṣiríṣi àwọn ìgárá ọlọ́ṣà tí ó ń dàlúrú àti àwọn ọkọ̀lọ̀ràn sí akọluni tí ó ń kọlu agbègbè ìpamọ́ lẹ́kàn patilẹ̀ patinú ìka jẹ́ olójú ẹyìn tí pẹ́rò bẹ̀rùbẹ̀ léyìí tó ń sọ di mímọ̀ wípé ìkọlù sí ètò ààbò lórílẹ̀‐èdè Nàìjíríà ti sọ ọ̀pọ̀lọpọ̀ ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà dẹni tí ń gbé orílẹ̀‐èdè Nàìjíríà nínú páàhẹ́ àti ìlà ìlò àti ìṣiyèméjì pé onílarí ṣebí yárábì ló mọ̀ lálà á sọ ọ̀rọ̀ ti di pé onílarí o àwa fúnra wa gan kò dájú pé ọ̀la òde nígbà tó ń gbé òṣùbà káre láyé ẹ̀wẹ̀ fún ìpínlẹ̀ àwọn ọmọ bíbí ilẹ̀ ìpínlẹ̀ benue lọ́hùn-ún fún ìjẹ́ akin àti ìṣakin wọn tòun ti gbogbo wàhálà tí wọ́n ń kojú ní pàápàá jùlọ bí wọ́n tún ṣe wá jẹ́ ojúlówó ògbóǹtarìgì àgbẹ̀ tó jẹ́ pé àrà ọ̀tọ̀ ni wọ́n dá dúró gawan sọ̀rọ̀ ni a lè wá yìnyín kágbóríyìn fún yín tó kò sí bá a fẹ́ ṣe náà tá a tún ní ṣàìsọ̀rọ̀ nípa àwọn èèyàn wa eléyìí tí wọ́n jẹ́ pé wọ́n ti bá àwọn làlúrí ìṣẹ̀lẹ̀ ibi látọ̀dọ̀ àwọn ẹni wọ̀nyí àwọn ìṣẹ̀lẹ̀ tó jẹ́ pé a lè yẹ̀ fún kó má ṣẹlẹ̀ tó wá ṣẹlẹ̀ nítorí náà kí ìjọba fúnra wọn kí wọ́n tètè gbé ìgbésẹ̀ torí àtọwọ́dá ni ìṣẹ̀lẹ̀ yìí kò yẹ kó máa lọ bẹ́ẹ̀.
1: Kọ́lọ́hun ọba kó jọ̀wọ́ kí ó kọ́ wa mọ́ ṣe.

àfijì ó wọn ní àwọn àgbààgbà àwọn náà wà ń bẹ àtọ jẹ pé kálukú wọn àwọn náà sọ gbólóhùn kan àbí méjì lẹyìn tí wọn fi ń kó bẹrẹ ò.

ẹ̀yàn fún ambassador àjàdí ogun sọyìnbó nígbàtí wọ́n parí ọ̀rọ̀ ń kọ́ wọ́n ni lára àwọn àgbààgbà tó wà níkàlẹ̀ níbẹ̀ àrí ọ̀nàrẹ́bù àìkọmọfẹ́mi yàtọ̀ fún eléyìí ẹni tó jẹ́ adarí àwọn obìnrin ẹ̀yàn abilékọ ọ̀dẹ́lọ́tọ́ mọ̀júráyọ̀ aṣojú àwọn obìnrin tó tún jẹ́ àgbà obìnrin míì abilékọ adẹnìkẹ́ ọ̀làwúwo wọn ní ọ̀tọ́ síbẹ̀ alága ẹkùn ìbò wọ́ọ̀dù ọ̀gbẹ́ni sunday anigelaje wọn ní bákan náà àrí ọ̀nàrẹ́bù akíntúndé ọ̀làtúndé ọ̀nàrẹ́bù gbàmí ọ̀nàrẹ́bù ṣọlá ògúnmọ́lá ọ̀nàrẹ́bù túndé òjó bákan náà láàrin àwọn alága ẹkùn wọ́ọ̀dù ìbò mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ tó jẹ́ pé kálukú wọn àwọn náà dúró wámúwámú àwọn adarí obìnrin wọn wà níbẹ̀ wámúwámú jákèjádò ìjọba ìbílẹ̀ ti àfijì o nígbà tí wọ́n tẹ̀síwájú pọ̀dà bá a bá ní ká béèrè o ìpàdé yìí

0: àṣeyọrí ni. Lẹ́yìn èyí náà ni àwọn àgbààgbà tọ́rọ̀ kan, ọ̀nà jẹ́jẹ́ pé ọ̀dà kò séwu lẹ́gbẹ̀rún ẹ̀kọ́ àfi àìdùn ọbẹ̀. Nígbàtí àjàdí ọ̀parí àtútọ́nu rẹ̀, ó fi dán kánsílọ̀ lójú, ó ní bẹ́ẹ̀ ni. Sẹ́ni tá ń sọ nípa rẹ̀ yìí, ẹ̀yin ẹ kópa yín o, ẹ ṣeun tó yẹ kẹ́ ẹ ṣe o, ẹ kópa nínú ètò ìdìbò, ẹ rí wípé ẹ ṣe àtìlẹyìn aláìlákàwé o. Kíkiní ọ̀hún kó bọ́ sọ́wọ́ ọ̀hún ambassador Àjàdí láti lọ sílé ìgbìmọ̀ aṣòfin àgbà ilẹ̀ yìí sojú àwọn èèyàn rere ẹkùn àárín gbùngbùn Ọ̀yọ́. Ó níṣẹ́ rí i bá a bá ti lè ṣe bẹ́ẹ̀, Tẹ́lẹ́dùà ní kó mú bẹ́ẹ̀ ni kọ́ fọ yẹ́ẹ̀sì jáde.
1: Ìwà sápọ̀ ọ̀dọ̀ tèmi ń bí ẹjẹ́ ká máa kí wọn pé wọ́n kú iṣẹ́ takuntakun. Àwọn wo àwọn ọmọogun lẹ́wà ni àwọn sójà wa ni o. Ṣán sà, àwa kì í yín o. Ikọ̀ ìrìjú ti ọmọogun lẹ Nàìjíríà tá a mọ̀ sí White Stroke. Wọ́n ní pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ tó ń ti àwọn tó jẹ́ ẹ̀ṣọ́ elétò ààbò ní ìpínlẹ̀ ti Benue State Civil Protection Guard. Wọ́n ní òun náà ni wọ́n ti ṣẹ́bùrú aburú kan tí ìbá tún tọwọ́ àwọn ẹni ibi agbésùmọ̀mí kan ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí ìkọlù. Lé tó sì jẹ́ pé méjì nínú àwọn agbésùmọ̀mí ọ̀hún ni wọ́n já tíkẹ́ẹ̀tì àlùkìámọ̀ fún pé tí wọ́n gbélé ayé ṣe tó gẹ́ kí wọ́n wá máa lọ sọ́run àṣàǹtì kọ́lọ̀rì bá ẹlẹ́dàá wọn. Àtàwọn àtẹlẹ́dàá wọn ò kọ́lọ̀rì káwọ́ pọ̀yìn kan máa rojọ́ níwájú ẹ̀ bí wọ́n ṣe gbélé ayé ṣe bí kò wá tán síbẹ̀. Wọ́n ní àwọn nǹkan ìjagun nǹkan ìpanilára lóríṣiríṣi tó yàtọ̀ sí ìpara. Wọ́n ní òun náà ni wọ́n rí kó lọ́dọ̀ àwọn ẹni ibi ọ̀hún o ní àsìkò tí wọ́n kojú oro sí wọn ní ìpínlẹ̀ Benue. Iléeṣẹ́ ológun ilẹ̀ Nàìjíríà náà ló sọ̀rọ̀ ìdí mímọ̀ látàrí àtẹ̀jáde ọ̀rọ̀ kan tó bóde lánàá ọjọ́ Àìkú Sunday nípasẹ̀ ẹni tí í ṣe adelé alámòjútó fún ètò ìròyìn ní ẹ̀ka wọn ńbẹ̀ ní olú ilé àṣẹ ti ọmọ ogun tí ó ń bẹ ní apá tibẹ̀ lọ́hùn-ún ìyún Ahmad Zubairu lieutenant ni. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde ọ̀rọ̀ náà ṣe bóde, wọn ni ikọ̀ ìrìjú kò gbérégbé tàwọn ọmọ ogun ilẹ̀ Nàìjíríà. Òun náà ni wọ́n gba ìpè gbàmígbàmí kan o, eléyìí tó sì jẹ́ pé ó ṣẹlẹ̀ lásìkò èyí tí ikọ̀ ọmọ ogun ilẹ̀ Nàìjíríà tí wọ́n ní wọ́n sì ń kojú oro lọ́wọ́ pẹ̀lú àwọn ẹni ibi kan lásìkò ní agbègbè ibì kan tí wọ́n ti ń pààrọ̀ ara kiri ní ọjà ti Tọ́ọ̀dọ́ngà tó jẹ́ ọjà iṣu wọn ní ìpínlẹ̀ ọ̀hún. Wọ́n fi kún wọn ní ìjẹ́ mọ̀ pé AK-47 Kalashnikov ní ń jẹ́ kàlákan lọ́ọ̀jẹ̀. Wọ́n ní AK-47 kan o àti AK-47 magazine tí í ṣe ojúlówó dindin ọta rẹ̀ nù àti ìbọn ìléwọ́ kan tó ti bàjẹ́ àti ìbọn ìléwọ́ míì náà ọta ìbọn ìléwọ́ míì ló dindi bẹ́ẹ̀ náà àti àwọn ọta ìbọn kan tó jẹ́ pé àwọn aláyìn ìtúyìn àwọn ọta ọlọ́jàá ti àwọn tó bá eléyìn náà pàdé o. Wọ́n ní wọ́n rí ti èyí tó jẹ́ ti ìbọn ìléwọ́, wọ́n sì rí ti èyí tó jẹ́ ti àwọn ìbọn gbọ́ọ̀rọ̀ alágbèékọ́rùn ti AK-47 àti káàdì tẹ́wótẹ́wó kan ATM káàdì nù. Wọ́n ní àti àwọn nǹkan míì lóríṣiríṣi bẹ́ẹ̀ kó má bàa dàbí pé èèyàn fẹ́ máa ba orúkọ ilé ìfowópamọ́ kan jẹ́. Wọ́n ní àwọn iléeṣẹ́ ológun ilẹ̀ Nàìjíríà náà ló sọ́ di mímọ̀ wípé àṣeyọrí ikọ̀ ti White Stroke ọ̀hún náà ló jẹ́ kí ó di ìrọ̀rùn fún àwọn oníṣòwò kátàkárà àti àwọn olùgbé lágbègbè gbogbo ní apá ibi ìṣẹ̀lẹ̀ ọ̀hún tí ìbá ti gbé wáyò tí wọ́n fi ń rí tajé ṣe láyọ̀ àti àlàáfíà. Tí kálukú ń lọ sí ọjà aṣu Tọ́ọ̀dọ́ngà ní ìpínlẹ̀ Benue láìsí ìbẹ̀rù láìsí sí ìbojò bí ti wù kó mọ̀ yẹn ni tí ìwé ìròyìn The Nation tó gbé jáde. Àmọ́ mi tún wá rí ìròyìn kan jẹ́ kí mi fèkó sọ lójú ìwé kẹsàn-án ìwé ìròyìn The Punch náà ni ìròyìn yẹn wà. Ohun tí ìròyìn yẹn dẹ̀ ń gbé jáde ló ń sọ di mímọ̀ fún wa wípé ǹjẹ́ ẹ mọ̀ wípé ìjọba ìpínlẹ̀ Tekó bẹ́ẹ̀ ni àti ìjọba ìpínlẹ̀ Ogun ni wọ́n ti fi ọwọ́ so ọwọ́ pọ̀ báyìí o. Igi fọ́ọ́mùgi ó digbó, ìtàkùn fọ́ọ́mù tí ó dọ̀dàn, àṣé òun àtọ̀ wọ́n fọ́ọ́múra wọn níkùn wọ́n sì dọmọ tuntun léńjelenje. Òun náà ló bí ìròyìn yìí o tí wọ́n ní ikọ̀ kan tó jẹ́ ti ikọ̀ elétò ààbò tí ó wá láti iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó ati ti ipinle ogun na ni won ti jo fi owo so opo ipe gbogbo eni keni eyan ke eyan egbe kegbe abi ogba kogba ti won ba nso panpapo ti won so pe talafia ti je ni ipinle eko ati togun bo ododa kolu ah bi gbagba doju de asi bi o ba wa se si afo yala ye dan sala kore sinu odo arun gejeje gejeje ni o won ni eyi to si je ki owo won o ti awon meji din ni adorun 88 afurasi to je pe awon marun ototo mi ti won jigbe ni won tun gbadande won layo ati alaafia lara on ti won ri gba lowo won o na ni awon kan ipani lara ibon lori sirisi o se ni laanu o won ni ah laarin ara won lodo ti won lohun won ni ah awon merin ninu awon odaran ohun na ni won ran lo si orun asante o ni asiko igba ti won koju oro ta bon pelu awon olopa bi irin ba korin okan te o ti to ni o si leke bi imole ni o bori okunkun oye ni bori oru ibe nbe ni bori awon ilu awon ati tani waju tani pelu tani laaye tani won ni iko ohun ti won gbe kale to je alajumo fowo sowo po se o na ni won pe ni kosaye be ni oro yoruba leleyi o apola oro yoruba ni eleyi ti o ntumo si pe lede gesi there is no hiding place kosaye bi an fi pamo kosi bi sadi fun eni bi kosi bi fara pamo huwa ika
0: kosi
1: bi ele duro si ma sise bi ko sokun te yi dogori ma ta fo ke se ni ti be nu mole kosi bi ta le rin si igborere ni gbo soso ngiro kosaye fun ru won bi ti wu ko mo won ni ikolu na bere loni ra baji gan regede fe lati ma kolu awon eni bi owon ati gbogbo bi won ba tawe tagbode to je pe nu won na lati ra won to je adigunjale
0: ninu
1: won
0: na
1: lati won funra re gan ka foju bo
0: run
1: be ni won ni awon ikolu yi lori sirisi ati awon odanan mi be to je pe won fi awon igbo to jo pa ala laarin ipinle Eko si ipinle Ogun ti won fi nsise bi ti won fi be shawa ti won fi be se bi sadi bi oni gbere na loro won o ma je bayi o oro na loro ko lu sokoto arangan na o di gbere nu won ni awon agbegbe kan wa nbe bi o gbere ni ipinle Ogun lohun won ni ati awon aye mi ogbere ni mo binu ojare o sumo je bayi awon agbegbe won yi o se mo dupe mo dupe awon agbegbe yen o na ni o mo tin ri pe iru re mo okay ile la lo
0: gba
1: Wani awon agbegbe won yi o na ni won ni lati so ti won si ni ifura si pe be ni ko gbopon pe be ni awon eni bi won yi ni won wa ko da gan commissioner olopa ni ipinle Ogun ati Teko Bode Ojaju ni ati Tijani Fatai awon mejeji lapapo na ni won ti so afojusun nti awon gbe se gan ajumo se ni eja fowo so opo kiki na on ko le ya kia kia kini ipinle Oyo awon oni ipinle Oyo tu tawe ta gbo mo awa ati Eko Atogun na a tu jo lepo ni ati ipinle Osun
0: eyin na e mo sun osun ni to si e ja sun mo won ka wa no bi e mo de bi mo la ba pe ti wa na ka ni kan
2: e ku le o ibi n pa ka si nkan si ni la
3: e kaabo iya mi ki le wa je bayi o
2: iwa na mo fe ounje to yeruku lala to si ta lenu mo fe ko lo tirin ko ma si se meyen meyen mo fe ko sokutu o ko gba yagi yagi mo si fe ni kia kia se le se sa
3: be ni iya mi golden penny noodles lo le se
4: golden penny noodles bi o se fe lo se ri je gbadun ojulowo adun golden penny noodles
2: Ṣé wọn kọ mi? Bí mo ṣe fẹ́ golden penny noodles ni gan ló ṣe sí èyí.
3: Ìyá tó yáyì tó sì mọ̀ tọ́jú ọmọ ni.
4: Golden penny noodles, ó ti wà ní àwọn ilé ìtajà nítòsí rẹ̀ báyìí.

0: jẹun wọ́nà láti dáàbò bo àmúlò data rẹ. Ìdáàbò bo àmúlò data rẹ wà lórí app rẹ. Yọ àwọn app tí ó wúlò mọ́ kúrò lórí fóònù rẹ. Àti pé púpọ̀ lára àwọn app wọ̀nyí ló ní data safe mode mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn app tí o kò lò mọ́ kí o lè rí data rẹ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ́ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ léwọ̀ rẹ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí ó ṣe ọ́ láǹfààní lórí àmúlò data rẹ. Pé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo data rẹ lálòpẹ́. Ìkéde yìí wá láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀ NCC.
1: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo don't land o.
2: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
1: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
2: Now more rich chicken taste, more enjoyment, and more value for your money.
1: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish.
3: Offer valid while stocks last.
1: Me and Maggi, so good together.
4: At West Midlands Open University, we are making education affordable, flexible, and within your reach. Admission is ongoing, and now you can begin your journey with as little as 2,500 Naira per course unit. Choose from world-class degree programs such as Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, and Educational Management. Whether you're a fresh secondary school leaver or a direct entry candidate with NDE, NCE, HND, or A-level, WMOU makes it easier. Visit us in Lagos at number 1A, Oba Akran Avenue, Ikeja, in Ibadan, at White House, at Dewumi Street, Filele, or in Abeokuta, at Dots ICT Institute of Technology, 52 Ijeoma Badu Road. Apply now at www.westmidlands.edu.ng or call 0704-700-0167. Follow us on social media at WMOU Nigeria, West Midlands Open University. Possibilities beyond imagination.
5: The Sims Mid-Year Mega Sales Promo is here again. Shop smart, save big. From June 15th to July 4th, 2026, get up to 59% discount on televisions, air conditioners, refrigerators and freezers, washing machines, mobile phones, and lots more. Remember, for every mobile phone you buy, you get a free gift. Visit any of our Sims Digital Centers at 224 Awolowo Way, Okeado, Ibadan. For inquiries, please call our customer care lines on 0908-783-2424, 0809-313-4275. This offer is available online and at Sims Digital Centers nationwide. Buy now, pay later, also available. Terms and conditions apply. Sims Digital Centers, for the right combination of quality and price.
6: Bẹ́ẹ̀ni Akínpín ẹ̀ka àbọ̀ padà sẹ́kọ̀nì ti ọmọlúàbí ti fún tẹ̀dọ̀ ròyìn ṣe bẹ́ẹ̀ ó ń lọ síbi ìdánudúró nù. Ọ̀dà yìí ti wà ní àtà ayélujára ní àgbáyé. Àdúpẹ́ púpọ̀ jù ní ọwọ́ yín Osfem J. Olúwa Fẹ́mi Fúnmi Láyọ̀ Akínwẹ́kùnmí. Àdúpẹ́ ní ọwọ́ yín o Matthew Ajíbádé Abraham Adétúnjì. Àdúpẹ́ púpọ̀ jù lọ́wọ́ yín Emafoje Peter Ìṣọ̀lá Kúrẹ́t Àjibọlá Johnson Ìdùnnàbọ̀ Ògúnṣèyí tán. Àdúpẹ́ ní ọwọ́ yín gbogbo ẹ̀yẹ èèyàn pátá tí ẹ kópa lọ́nà kan àbí òmíràn tẹ fún wa ní àtẹ̀jíṣẹ́ tàbí ẹ̀yìn kan gbọ́ wa ṣùgbọ́n torí pé ẹ̀ ń ṣiṣẹ́ lọ́wọ́ ẹ̀ ráyè tẹ nkankan. Àdúpẹ́ ní ọwọ́ tẹ̀yìn náà. Ẹ̀yin agbẹ́niwo sàkún, àdúpẹ́ ní ọwọ́ tẹ̀yìn náà. Ẹ̀yin tẹ ẹ̀rọ mọ́ wa lórí rédíò yín gangan, àdúpẹ́ ní ọwọ́ tẹ̀yìn náà. Ẹ ṣé, ẹ kú àtìlẹ́yìn. Wàyí ọ̀dà ẹ jẹ́ ká lọ sákàtà àjọ ti FCCPC. Ẹ̀yin àjọ ò torí sí ìlànà àkóyawọ́ tó sì ń dáàbò bo ẹ̀tọ́ àwọn aráàlú tá a jẹ́ olùrajà ní orílẹ̀-èdè Nàìjíríà. Nígbà tí ó ṣe àlàyé ọ̀rọ̀ rẹ̀ sọ́wọ́ iwájú, wọ́n ní ẹ jẹ́ mọ̀ wípé gbogbo àwọn iléeṣẹ́ elépo rọ̀bì, àwọn alágbàtà epo rọ̀bì láwùjọ wa, ó ṣeéṣe báyìí kí kòbòkóbò ìbáwí àjọ náà kó kàn wọ́n lẹ́yìn ọrùn. Wọ́n ní àkọ́kọ́, ẹ jẹ́ mọ̀ wípé bí epo rọ̀bì bá ti fọ́ lọ́jà àti àgbáyé, irúfẹ́ àwọn elépo yìí lórílẹ̀-èdè Nàìjíríà kò jẹ́ dín lọ́dọ̀ tiwọn o, yóò tún wá máa lọ bẹ́ẹ̀, wọ́n tún lè fowó lé bẹ́ẹ̀. Wọ́n ní ajẹ́mọ̀ pé eléyìí ó burú jáì pátápátá porongodo. Wọ́n ní bí epo rọ̀bì tó bá fọ́ ní ọjà àti àgbáyé, ohun tó yẹ kó tẹ̀lé náà ni pé epo rọ̀bì láwùjọ wa ní orílẹ̀-èdè nàìjíríà kówó rẹ̀ kọ́ gbẹnu wálẹ̀ irúfẹ́ iye tí wọ́n ń ta jálá epo bẹntiró tẹ́lẹ̀ ìrètí ló yẹ kó wà wípé kété tí epo ọ̀hún ti fọ́ lọ́jà àti àgbáyé owó náà yóò gbé ẹnu wálẹ̀ wọn ni àwọn ṣe kìlọ̀kìlọ̀ fún gbogbo àwọn alágbàtà epo rọ̀bì iléeṣẹ́ tó níṣe pẹ̀lú epo rọ̀bì láwùjọ wa pé kí wọ́n jọ jàre kí wọ́n bọ̀wọ̀ fún òfin ẹnikẹ́ni tó ṣèkún òfin bá gbámú wípé lẹ́yìn tí àdínkù bá owó epo rọ̀bì lórí àtẹ̀tẹ̀ àgbáyé ó tún ń tà níye tó ń tà tàbí yálà ó fi owó lé ajá pé irúfẹ́ wọn kí wọ́n máa múra lẹ̀ láti jó làǹbà pọ̀ pé lábẹ́ ìbáwí òfin láti bẹ̀ ká lọ sílé ìgbìmọ̀ ti aṣòfin àgbà àti ilé ìgbìmọ̀ ti aṣojúṣòfin house of representatives wọ́n ní ẹgbọ́n bíi tọ́rọ̀ tiwọn náà dé dúró wọ́n ti fi òtẹ́lẹ̀ ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ìlànà àgbéyẹ̀wò òfin èyí tí ó fààyè gba ìdásílẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá léyìí tó sì jẹ́ pé wọ́n ti gbé àwọn àbájáde ìjíròrò ọ̀hún lọ sórí tábìlì ààrẹ ilẹ̀ yìí fún àbúwọ́lò àwọn ìyàtọ̀ ráńpẹ́ ráńpẹ́ kan ni ìwé ìròyìn kan tọ́ka sí ẹ̀yìn náà lè ná gan kẹ́lẹ́ ní àǹfààní láti túbọ̀ ká sí ọ̀wọ́ iwájú ni ọ̀yá babalẹgba ká máa lọ lé ló dẹkùn báyìí.
7: bẹ́ẹ̀ bó ṣe máa jẹ́ náà nìyẹn lórí ti fún tẹ̀dọ̀ ròyìn láàárọ̀ tòní ẹ ṣeun púpọ̀ tí ẹ darapọ̀ mọ́ láti ìbẹ̀rẹ̀ títí dé òpin ìròyìn náà tó bá tún di láago méjì lọ́sàn-án à ń retí lórí gbàǹkọ gbìròyìn ẹ ṣe gan ni àwa láà máa wá ẹyin náà la ó sì máa bá aago mẹ́wàá wá kọjá ogún ìṣẹ́jú nù ẹ pàdé queen of scorer olórí sport adéṣọlá fúnra ẹ lórí bàbá olóore ìlú àgbàlagbà bàbá àwọn àgbàlagbà ọlárẹwájú ọpẹlẹ ọrọ adéhùsì lórúkọ tí mò ń jẹ ọkan ṣoṣo àjànàkú tẹgbà gbòjẹ fún papọ ọjọ mò ń kíní ti kíkẹ ẹyọ lérékùsù èkó èso a.
6: tọ́lá ni aládélájà lórúkọ tèmi yẹ̀ròyìn ní àwòkọ́ṣe eré ọmọ tán sọ̀tàn sọ̀tàn gbùráyé apẹ́rẹ́ eré ọmọlúàbí one aago mẹ́sàn-án lówùúrọ̀ la akọ́tún ti fún tẹ̀dọ̀ ròyìn àgbẹ̀wá fún yín títí ìgbà náà orí yín ó wà ń bẹ̀.

0: Nourishing minds, sharing happiness for 50 years.
1: Ìjẹun wo ọ̀nà láti dáàbòbò àmúlò dátà rẹ̀? Ìdáàbòbò àmúlò dátà rẹ̀ wà lórí áàpù rẹ̀. Yọ àwọn áàpù tí ó wúlò mọ́ kúrò lórí fóònù rẹ̀, àti pé púpọ̀ lára àwọn áàpù wọ̀nyí ló ní data safe mode mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn áàpù tí o kò lò mọ́ kí o lè rí dátà rẹ̀ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ́ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ ìléwọ̀ rẹ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí ó ṣe ọ́ láǹfààní lórí àmúlò dátà rẹ̀. Pé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo dátà rẹ̀ lálòpẹ́. Ìkéde yìí wá láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀ NCC.

0: What are mattresses really made for? For late night calls or calling it a night? For closing deals or just closing your eyes? For pillow fights or peaceful rest? We'll let you be the judge. At Royal Foam, we've crafted a mattress that does it all. Because we're made to do life with you. Royal Foam. The feeling of quality since 1980.
1: Sade, kí ló dé sí láyé ọ̀yìn domi ṣọ́kùnrin tábìlì rẹ báyìí?
2: Mo ń kó àwọn àkókò ọ̀yìn domi mi jọ ni o. Mo fẹ́ jẹ ẹ̀bùn ńlá kan.
1: Ẹ̀bùn ńlá kẹ̀, ṣé bẹ́ẹ̀ náà ni?
2: Bẹ́ẹ̀ ni o, nípa kíkó àkókò oríṣi mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ tó wà nínú náílọ̀nì domi. Ẹnikẹ́ni lè di ẹlẹ́bùn ńlá.
1: Mo ń lọ lé ni o, mo fẹ́ bẹ̀rẹ̀ sí ni máa kó àwọn àkókò Indomie tèmi náà jọ.
3: Lóòótọ́ ni o, má ṣe jẹ́ kí ìpolówó mà Indomie moment yìí kọjá rẹ lò. Kó àwọn àkókò oríṣi mẹ́wàá jọ kí o sì ní àǹfààní láti jẹ àwọn ẹ̀bùn ńlá yáfun yáfun. Lọ sí www.indomie.ng/myindomie moment.

0: served on the chicken cube for great chicken taste and aroma.
1: Oh yeah, make we talk true. Prices don't they rise. But for Foodco, we don't bring better deals come your way.
2: Waiting they happen.
1: Now the Foodco June Jumbo promo. From Friday, 26 June to Sunday, 5th July. Better savings across Foodco store.
2: I beg, tell me the offers quick, quick.
1: Sun fresh bread plus Milo 20 grams. 5 pieces. Now only 1,969 Naira. Instead of 2,150 Naira. Golden penny spaghetti 500 grams. Plus eggs pack of 6. Now just 2,379 Naira. Also enjoy 10% off refrigerator, washing machine, and gas cookers. And if you're craving something delicious, you can enjoy tasted chicken and rice for as low as 2,500 Naira. Double sausage shawarma and Pepsi, only 3,600 Naira. Or chicken and chips with Pepsi for just 5,000 Naira.
2: This price is too sweet, oh.
1: Save 961 Naira on Lipton Iced Tea 40cl pack of 12 for 4,199 Naira only. Get Pepsi, Mirinda, and 7-Up 60cl pack of 12 for 4,079 Naira instead of 4,548 Naira.
3: Visit any Foodco store today. From now till Sunday, 5th July. Every day for Foodco. Now better prices always.
4: Tí ìdùnnú bá ní ìrò ní Nàìjíríà. Báyìí gẹ́lẹ́ ni yóò ṣe dún.
5: Ọkọ ìyàwó, gbé ìyàwó ẹ mọ́ra.
4: Fún ọdún 75, Coca-Cola ti wà nínú àwọn àkókò ìdùnnú tí ó mú wa pọ̀. Láti ìgbéyàwó sí ọjọ́ ìbí, sí ìsọmọ lórúkọ, sí ìwújáde, sí ìgbòkègbodò, kódà sí gbogbo àkókò. Ó ti pẹ́ àdẹ̀ṣìjọ wà.
5: O lè fẹ́ ni kòyàwó ẹ lẹ́nu.
4: Nísìn, o lè jẹ́ alábápín nínú ayọ̀ wa kí o sì jẹ̀gbádùn ìdá ogún sí pẹ̀lú Coca-Cola, Fanta àti Sprite Páàkì 60cl fún ìwọ nìkan ṣoṣo. Gba ti ẹ nílé ìtajà tó súnmọ́ ẹ.
6: Lópò ìgbà, àwọn èèyàn kì í mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ ẹ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, mi máa ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, máa ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ ni mi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
7: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀.
6: Ṣé mi ò sọ fún ẹ?
7: Jara ẹ. Má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe ogblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
6: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
7: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Live it 100 MTN.

0: èmi ọmọ yín náà ni o jọ̀lí jàní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣẹ̀dá mọ́ Maggi chicken flavour sí oya ẹ̀sípẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì
1: S-E-L-A-R-R-I-E sálárì
0: bọ̀dá mi ẹ̀sìfẹ́ sọ sípẹ́ẹ̀lì náà di sálárì oya lópin ìgbìyànjú ẹ̀sípẹ́ẹ̀lì turmeric
2: T-U-R-M-E-R-I-C turmeric
0: ẹ káre pálí ohun ìṣebẹ̀ Maggi chicken flavour kan fún yín
3: ohun ìṣebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà sẹ́lẹ̀rì àti atalẹ̀ pupa olùyípadà ayọ̀.
4: Flash FM 105.5.
5: Baby, you look happier, you do.
6: Filling your days with happiness.
5: Wow, I feel good. Because I'm happy. Come along if you feel.
6: No radio does it better. Flash FM.

world record ele to ni 152.5 kg ohun na ni arabirin ohun lo ni boda ni heavyweight category ni dije commonwealth lodun 2022 o tun mu ami eye o tun mu bola pa abe tori gold medal ohun lo gba won so pen to je most decorated ninu awon to lo si dije commonwealth ole de nigeria folashade oluwafemi ayo ohun na ni ohun na lo de je balogun lakoko yi iko di tiger ole de nigeria awon na ni won ti fi oruko awon lere idaraya bolu alafowoju sajo mejila ni won ti fi lede o window elekeja bi eleketa won eleyi ti won fi lo mo ati kopa ninu idije feye agbaye bolu alafowoju sajo ọdún 2027 tó wá jẹ́ African qualifiers ilé tó máa wáyé láti ọjọ́ kejì oṣù keje ọdún tí a wà yìí ìyẹn ní Luanda orílẹ̀-èdè Angola ilé wa lẹ́yìn tí olùkọ́ni wọn eléyìí tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yàn David Visdale tó jẹ́ kò di mímọ̀ púpọ̀ òun ṣe tán o láti kó léde Nàìjíríà sòdí ìyẹn fún ìgbà àkọ́kọ́ olùkọ́ni tó ti gbà kan rí koríko NBA ìkọ̀kan kò tún fi gbà kan kọ́ àwọn kọ̀ọ̀kan sòdí nínú ìdíje NBA bí láfọ́jú sájú orílẹ̀-èdè America níbi tá a ti rí Mavis Grizzlies àti New York Knicks eléyìí tó ti fi gbà kan tó ti fi wọ́n kó sòdí àwọn àgbà orílẹ̀-èdè Nàìjíríà ìsọ̀rí ẹlẹ́ẹ̀kẹta group C ni wọ́n wà lẹ́yìn orílẹ̀-èdè Guinea àti orílẹ̀-èdè Tunisia tó rẹ̀ pé Vistel ó ní láti ṣe dáadáa fún orílẹ̀-èdè Nàìjíríà kókó wọn sòdí lọ́kọ́ pálújẹ fẹ̀yẹ àgbáyé lọ́dún 2027 eré ìdẹ̀ bọ́lá fọ́jú sájọ́ bákan náà lọ́dún 2026-2028 wọ́n gbọ́dọ̀ qualify ìyẹn fún Los Angeles ìyẹn LA 28 ìyẹn ìdíje Olympics bẹ́ẹ̀ lára àwọn tí ètí wà pọ̀ wà nínú tó kó àti tí ó tó jáde láti rí chimeze metu tó fi gbàkan rí jẹ́ eré ìdárayá sacramento king tó fi mọ́ uche ìrú ẹgbọ́ àti ike ìrú ẹgbọ́ ògbòmọ̀ pátá òun náà ni wọ́n padà sínú ọkọ̀ àgbọ̀jẹ̀ d tigers orílẹ̀-èdè nigeria ok ẹni tí ṣe olùkọ́ni fún team nigeria lábala eré ìdárayá orí ọ̀dàn ìyẹn solomon aliyu òun ló ti jẹ́ kó di mímọ́ pé ẹ wò ó ẹ mọ́ retí kórèdè nàìjíríà kan ṣe dáadáa nínú ìdíje commonwealth o ó dẹ̀ jẹ́ pọwọ́ tóun fi ń sọ àyà yìí ẹran lòun fi ń sọ kìí ṣe egun o lẹ́yìn national trial tó wáyé ní yaba tech nílùú èkó àti káàmpù àwọn ilé tán ti ṣílẹ̀ nílùú àbújá bó tẹ̀yẹ pé ṣe kán gbé lọ sí aberdeen táwọn ti ṣe ń gbáradì fún ìdíje glasgow 2026 ìyẹn lórílẹ̀-èdè scotland ó ti jẹ́ kó di mímọ́ gbogbo orílẹ̀-èdè nàìjíríà wọ́n máa ṣe dáadáa àwọn eléré ìdárayá orí ọ̀dàn 29 athletes òun náà ni olùkọ́ni ọ̀hún òun ló pè wá ìyẹn sí training camp ẹ o tó dẹ̀ jẹ́ kó di mímọ̀ wípé ìlérí eléyìí táwọn ṣe fáwọn ọmọ nàìjíríà tàjọ afm òun náà ni wípé ní ìdíje commonwealth orílẹ̀-èdè nàìjíríà wọ́n gbọ́dọ̀ ṣe dáadáa ni wọ́n ti ṣe bọ̀ ìyẹn ní àtẹ̀yìn wá lọ wá gbósùbà káre fáwọn eléré ìdárayá orí ọ̀dàn bíi miracle ezechukwu chidera ezeakọ àti chigozie rosemary pẹ̀lú bí wọ́n ti ṣe ń fọ àkọsílẹ̀ lẹ́nu tí wọ́n sì ń fi àkọsílẹ̀ lílẹ̀ ẹ̀fọ́ orílẹ̀-èdè nàìjíríà àwọn ọmọ yìí wọ́n máa ṣe dáadáa ẹ jẹ́ lọ sí eré ìdárayá badminton tó jẹ́ tàwọn àkàndá àdá ìyẹn para badminton ẹ mọ̀ pé ẹnìkan náà lórúkọ rẹ̀ máa ń sábà jẹ jáde wọ́n máa ń sọ̀rọ̀ nípa badminton lórílẹ̀-èdè nàìjíríà ẹni ọlá bọ́lájí òun náà ni òun náà ló ti ṣe ipò kejì ó gba silver medal ní ìdíje 2026 British and Irish para badminton eléyìí tó wáyé ní Dublin ìyẹn ní orílẹ̀-èdè Ireland ẹni ọlá bọ́lájí eléyìí tó jẹ́ pé ó ṣe ipò kẹta nínú ìdíje paralympic lọ́dún 2024 nílùú paris tó dẹ̀ tún jẹ́ world championship silver medalist ló fìdí rẹmi láṣekágbá o pẹ̀lú àmì ayò méjì sódò sọ́wọ́ ọmọ orílẹ̀-èdè japan ìyẹn shinokawai òun náà ló ná àmì ayò méjì sódò ló fi ná 21-18 points, 23-21 points tó fi na ẹni ọlá bọ́lájí òun fi gba gold medal ṣùgbọ́n ẹni ọlá bọ́lájí silver medal òun ló gbà tó ṣe ipò kejì ìyẹn fún orílẹ̀-èdè nàìjíríà ó dẹ̀ jẹ́ lọ sí eré ìdárayá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá torí wípé ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Rivers United àwọn náà ni wọn ti ra aṣọ́lé ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Bayelsa United ìyẹn Clint Andy Ezekiel ṣe kátàkárà ṣe.

0: lọ́lẹ̀ òkèrè òun náà ní lọ ìyẹn lórílẹ̀‐èdè nàìjíríà ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù bayelsa agbábọ́ọ̀lù rivers united ni wọ́n wo aṣọ́lé yìí gẹ́gẹ́ bí aṣọ́lé tí wọ́n bẹ̀rẹ̀ ta sánsan ezekiel eléyìí tó wà lára àwọn tó ṣe dáadáa fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù bayelsa united nísà 2025-2026 ní líìgì àgbọ̀dẹ́rẹ́ nàìjíríà tó tẹnu bodò òun náà ló darapọ̀ mọ́ rivers pẹ̀lú àdéhùn ọ̀ọ́dún kan aṣọ́lé sì rèé ó ṣe dáadáa kì í ṣe aṣọ́lé téèyàn lè fọwọ́rọ́ sẹ́yìn nínú líìgì orílẹ̀-èdè nàìjíríà ìyẹn ní àkókò yìí òun náà ní rivers united fi ní àwọn ní láti mú wá káwọn rí wípé ẹ̀ka ṣíṣọ́lé àwọn ìyẹn goal keeping department àwọn ṣe ohun tó tọ́ àti ohun tó yẹ fún láti ṣe dáadáa bẹ́ẹ̀ ẹni tó fi gbà kan rédíò olùkọ́ni super eagles orílẹ̀-èdè nàìjíríà salisu yusuf òun náà nìrìn ti jẹ́ odi mímọ̀ wípé iṣẹ́ rẹ̀ pẹ̀lú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù cotton sport lórílẹ̀-èdè benin republic òun náà òun ló ti tẹnu bodò tó sì ti parí tọ́lẹ̀ jẹ́ pé salisu yusuf àti cotton sport wọn kaluku wọn ti jàn pínyà lẹ́yìn tí adéhùn rẹ tẹnubodò yẹn fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù náà nígbà pé salisu yusuf ló léwájú orílẹ̀-èdè nàìjíríà gba silver medal nínú ìdíje chan lọ́dún 2018 lẹ́yìn tó fi kọ̀húnlẹ̀ ìrètí wà wípé yóò darapọ̀ ìyẹn mọ́ orílẹ̀-èdè yóò padà wá sínú líìgì àgbọ̀dẹ orílẹ̀-èdè nàìjíríà tó yẹ pé jọ bí ẹni pé àwọn kọ̀ọ̀kan wọn ti ń ṣẹ́wọ́ sí wọn ti ń ṣẹ́jú sí i tó kó mọ bọ̀ ìyẹn pẹ̀lú wọn nígbà tó wà ní cotton sport ó parí sí ipò kejì nínú líìgì orílẹ̀-èdè benin republic tó dẹ̀ jẹ́ wípé tó bá wọn mú tíkẹ́ẹ̀tì àti lọ kópa nínú ìdíje caf confederation cup ìyẹn ní sáà eléyìí tó ń bọ̀ eléyìí tó túmọ̀ sí wípé ó ṣe dáadáa ìyẹn fún wọn orílẹ̀-èdè malawi àwọn náà wọ́n ti forúkọ àwọn agbábọ́ọ̀lù 32 ni wọ́n ti fi síta o ṣáájú ìdíje fẹ̀lẹ́ adúláwọ̀ àwọn obìnrin ilé tó máa wáyé ìyẹn lọ́dún tá a wà yìí lórílẹ̀-èdè morocco orílẹ̀-èdè malawi òun náà ni wọ́n ní bóbá agbáradì wọn yóò ṣílẹ̀ lẹ́ni ọjọ́ ajé o ìyẹn ní pirate village ìyẹn ẹni battery òun náà ni wọ́n ti ṣílẹ̀ tó dẹ̀ pé olùkọ́ni wọn love mo vazio ó ti jẹ́ kò di mímọ̀ nípa àwọn agbábọ́ọ̀lù 32 tó ń fọkọ wọn síta ní wọn náà lòun ó ti mú o wọn sì ti bẹ ìgbáradì tàwọn àwọn ti bẹ̀rẹ̀ fún ìdíje ìfẹ̀yẹ̀lẹ̀ adúláwọ̀ àwọn obìnrin eléyìí tó máa wáyé ìyẹn lọ́dún tá a wà ní ó dẹ̀ já wá padà lọ sínú ìròyìn ìdíje ìfẹ̀yẹ̀ àgbáyé torí wípé lópin ọ̀sẹ̀ yìí ó ti rẹ̀ pé láfẹ̀mọ́jú ní round of 32 ó ti láǹfààní láti bẹ̀rẹ̀ ṣùgbọ́n ẹni tá a sọ̀rọ̀ nípa ẹ̀ ni wípé ilẹ̀ adúláwọ̀ nínú àwọn mẹ́wàá eléyìí tí wọ́n lọ ṣojú ilẹ̀ adúláwọ̀ nínú ìdíje ìfẹ̀yẹ̀ àgbáyé àwọn mẹ́sàn-án òun náà ni wọ́n yanjọ yẹn sí ìpele ilé tó kàn yẹn round of 32 orílẹ̀-èdè morocco orílẹ̀-èdè south africa orílẹ̀-èdè ivory coast cape verde orílẹ̀-èdè egypt ghana senegal dr congo àti algeria orílẹ̀-èdè tunisia nìkan ló já ìyẹn ní group stage ṣùgbọ́n lẹ́yìn ìgbà tó figagbága ti wáyé láfẹ̀mọ́jú ní orílẹ̀-èdè canada ó ti já south africa dànù láti yanjọ ìyẹn sí ìpele ẹlẹ́ni 16 round of 16 àti náà south africa lámì ayò kan sódò ìyẹn mọ́jú mẹ́ẹ̀ni ṣùgbọ́n ìyẹn ò rí wípé ìtẹ̀síwájú ó wà nínú ìdíje ìfẹ̀yẹ̀ àgbáyé fún àwọn ikọ̀ tó wá ìyẹn láti ilẹ̀ adúláwọ̀ ìpín àtọmọ̀lára káwọn ara ìlara ọ̀tún ni.
1: akójú mara lẹ akójú wa tọkọ akọbẹrẹ ọsẹ tuntun.
0: ọsẹ ayọ yóò jẹ ó dá orílẹ̀-èdè ilẹ̀ adúláwọ̀ àwọn aṣojú mẹ́wàá là nínú ìdíje ìfẹ̀yẹ̀ adúláwọ̀ mẹ́sàn-án ló yanjú round of 32 ṣé ká ní pé expansion fífi ìdíje ìfẹ̀yẹ̀ àgbáyé lójú sí láti orílẹ̀-èdè 22 sí orílẹ̀-èdè 48 òun okay orílẹ̀-èdè 32 jáde 32 sí 48 ìyẹn 48 ṣé òun ló fún ilẹ̀ adúláwọ̀ ní àǹfààní yìí láti ṣe dáadáa àbí ká tẹ̀lé nǹkan tí riyad mahrez sọ balógun orílẹ̀-èdè algeria agbábọ́ọ̀lù orílẹ̀-èdè algeria wípé ilẹ̀ adúláwọ̀ eré ìdárayá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá wa ó ti ń gòkè àgbà ó ti ń ṣe dáadáa ó ti ń rọ̀ṣọ̀ mu ju tàtẹ̀yìn wa lọ.
1: ṣe rí kátì ẹ̀ wo pé nínú mẹ́wàá tó lọ mẹ́sàn-án láǹfààní láti yọyọ mẹ́sẹ̀sẹ̀ tó yọyọ dẹ̀ rí kì í ṣe pé ká sọ pé àwọn tó bá pàdé wọn ò ní kí mi rárá mẹ́sẹ̀sán yẹn ni wọ́n ṣiṣẹ́.
0: ilẹ̀ adúláwọ̀ gan ló máa ń jẹ́ underdog la máa ń já àwọn tí wọ́n mọ̀ fún
1: òdìkẹ́ àwọn ìdíje yìí. kódà ẹ̀wọ̀n ń parí group stage tó kálukú ti já lọ lé ẹ̀ ọkùnrin gan ti ro wípé mélòó ni ó kù bẹ́ẹ̀.
0: kódà senegal ti rò lẹ́yìn ìfigagbága méjì pọ̀ ń bọ̀ nílé.
1: bẹ́ẹ̀ni tó fi mọ́ south africa gan tó ṣìde ìfigagbága gan tó fi dìrẹ̀mí ní ìfigagbága àkọ́kọ́ inu awon eyan gan dun wi pe ti ile da adulawo ti alafan lati se ninu dj yi o je nkan to really impress tori pe kini ta ba wa awon ile da agbon mi gan ile europe gan ka wa awon to ti ja kuro nbe ninu awon to wa to fi ma gbo asia na ko ka wo wi pe ninu mewa to wa lati ile da adulawo eyo kan pere lo lafan lati se kini lati pada wale niyan ni group stage koda o je nkan to really dun mi gan fun ile de nigeria tori pe kini to bi o je pe a lo sinu dj yi koda
0: ibi oro Nigeria ni mo fe wa pe to ye ko Nigeria lo si bi je pe ara lo pelu bo se ri yi
1: ke se pe boya pe kini iburi o tun wa tori pe DJ ife agbaye yi o really brought an kan lo ninu ni ye ile adulawo dada pe oju ri na ile adulawo ka wo kan ti opo orilede mi se iru ke vade ni si e dawo to se pelu Spain e dawo ti mo ko se pelu Brazil be ju be lo pe won ke se pe boya pe ni wa wi pe kan kan wi pe ah ile adulawo wi pe
0: ja mo lo
1: rara o kaluku mu ra wa ni le to tun mo si wi pe aridaju gan wa pe ile adulawo le gba DJ fi aye fi aye agbaye yi ko se pe boya pe kini kan o si boya asadanu wa nu gbugbu awon to ti won wa nibe le to emi ti e fe ran pe inu awon eyan gan dun o da inu mi dun gan se
0: koda lagbon komo be orilede South Africa ninu awon mefa marun yen yo si pele to kan lagbon Europe ninu awon 16 representative tan ni metala ohun lo lo si pele ele to kan to tumo si pe meta lo ja iyan ninu won ile adulawo won de se kini won se dada lagbon kon kakaf awon na meta lo lo ninu mefa ile ti awon na ti won ko lo to de pe agbon asia awon yen ni campaign won lo rorun ju tori meji ninu mesan
1: olosi
0: ti won ko lo mesan ni asia ko lo meji lo lo stand of 32 ele de pe orilede South Africa ti jadan abi South Korea won ja to de je bu pe eni ti se are orilede na are won Lee Jae-myung o ti wa lati wa toro aforijin iyen lowo gbogbo awon orilede na pe e mo binu pe awon jadanu nipele sori ninu idije ife eye agbaye ko ye ko se kini ko ye ki o ri be o se ko je pe le ni pada je ki balogun won so ni you mean ko feyinti fun orilede South Korea o toro aforiji lowo won pe kan mo binu pe le pe ori be ko won pada ja iyen ni isori eleyi ti won ti lanfani le lati ja sugbon eni ti se oluko ni orilede Ghana o na ni reti di mimo wi pe baba n para o pe idije fe agbaye yi bi won ti se fe loju ohun fi gbogbo ara iyan Carlos Queiroz ohun fi gbogbo ara ni fe so bo te pa won yanjo iyen si ipele le to kan sugbon ma se fe idije loju ori bakan bakan iyen ni ara ohun emi na ko mo mi lara bi idije fe agbaye se pe 48 game 48 teams to de pe ninu ose kan ati mo ko gba wa lọsẹ kan ka fi wo e je pe leyin ọsẹ kan te ba wo orilede mi leyin ọsẹ keji le sese wo orilede mi ko ri be iyen tele tele o wa je pe yo mo to se kan te ba fe wo favorite country abi te fe wa awon mi te ti wo tele yo mo to se kan te mo ni suru sira awon ko kokọ mo awon yin lara to ro ti poju o ti choke ju iyen fun sugbon ni sin to tin de ipele bi round of 32 yi o ti nfuye iyen lara awon eyan o ti
1: ẹn tó bá ti jáwé olúborí ibà
0: òun náà lọ tó bá ti já
1: ìdí rẹmi ilé ẹyà
0: ṣùgbọn orílẹèdè olùkọni orílẹèdè Ghana bàbá ni ẹ wo ìtàwọn rí ohun òfin gbogbo ara nífẹẹ síbẹ̀ páwọn ti yan yọ sípele tó kọ ṣùgbọn round of 32 yẹn òfin gbogbo ara kò fi dùn mọ ohun ni ṣùgbọn ajá lọ sókè lọhùn kalọ polówó ọdún bá padà já wọn sí tẹsíwájú lójú ọpọ facebook wẹẹlì wà lápá bẹrẹ splash fm 105.5 ìbàdàn tẹ lójú ọpọ káṣẹ mọ fi bẹrẹ star 347-1004 star 1 ash www.cash.ng ó dẹ jẹ adágbé ogun lè podò owó tábà padà dé já wọn sí tẹsíwájú ẹkú kàlẹ.
2: Oh yeah, shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land do.
3: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
2: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
3: Now more rich chicken taste, more enjoyment, and more value for your money.
2: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish. Offer valid while stocks last.
3: Me and Maggi,
2: so good together.
4: Good internet changes everything. The way you work, the way you relax, even the way you take clothes to those who matter to you. That's what the Airtel 5G Smart Connect brings into your space. With the Airtel 5G Smart Connect, you can enjoy unlimited data, super fast speed, and even connect to multiple devices. All for just 25,000 Naira plus 15,000 Naira one-time installation fee. Visit the nearest Airtel shop or call 0911-000-0080 to switch to unlimited.
5: Airtel.
6: Awodi tó lè bára lórí yẹ́. Ó lọ mú agbára kún agbára ni. Gbogbo ẹ̀yin olólùfẹ́ Abiodun Adéwọlé Mr. Double A. Ẹ máa jó, ẹ máa yọ̀, ó dé padà.
7: Kájọṣe, tí wọ́n tàgbà kájọṣe o.
6: Ojú ọ̀run súdẹ̀dẹ̀ yóò rọ̀jò ayọ̀. Òjò ìdùnnú àti àlàáfíà. Ó yá o, ẹ wá fi kẹgbẹ́jọ lórí ètò ìjọba ìbílẹ̀ lọ́jọ́ jọ ẹtì láàgó márùn-ún ìrọ̀lẹ́ 5 PM Friday. Àti gbangba làṣáàtà láàgó mọ́kànlá òwúrọ̀ ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Sátidé 11 AM Saturday. Pẹ̀lú Abiodun Adéwọlé Mr. Double A, owó bàbá fàwọ́ àti táàmù bí ẹ mọ̀ wó, ẹ mọ̀ pé kò lè dọ́ọ̀rọ̀ rà. Ó máa fọná sójú kẹ̀kẹ́kẹ́. Mr. Double A balẹ̀ bàgẹ̀ bí ẹ̀randẹ̀dẹ̀ sórí. On this Splash 105.5 FM, lórí ètò ìjọba ìbílẹ̀ àti gbangba làṣáàtà. Ẹ̀yin kọ́ yìí. Ẹ mọ̀ ní ìsìn.

0: 15,000 naira.
1: You say?
0: Ho Chi Minh does scatter market with their World Cup special offer. Oh, yeah. With only 15,000 naira, we go carry Chacha decoder plus antenna plus 1 month subscription. Take Touchlight the whole 104 matches for this FIFA World Cup 2026 with correct pidgin commentary. All this go happen live for 4 correct channels for Super Sport on Top Go TV.
1: Hey, this one not be smarty, no. Make I go arrange my own decoder sharp sharp.
0: Go TV, love it.
2: Oya, ẹ̀yin ọmọ lọ́wọ́ ìdán, ó tún ti zẹ̀. Fún oṣù márùn-ún àkọ́kọ́ nínú ọdún ni àwọn tó tap ti gbẹnu sí kàṣẹ léraléra lóní back to back. Abẹ̀rẹ̀ látòrí New Year Cashport lọ sórí Valentine Cashport. Easter Cashport ń kọ́. Àwọn èèyàn tún gbẹnu sí yẹn lọ ní ìgbòrò ayé. Wọ́kásídé Cashport yẹn gan lọ fàfà. Ká má wàá tí sọ nípa Iléyà Cashport pẹ̀lú ẹran àgbò tó sẹ̀mẹ̀kọ ẹ̀. Kàṣẹ ẹlẹ́yinjú àánú ti a. Ọmọ má lọ fà tí kàṣẹ bá ti ṣàdéhùn. O máa sẹ́ẹ̀tì yẹn. Ní báyìí, àsìkò ti tó láti gbẹnu sí Mid-Year Cashport. Tinú oṣù kẹfà yìí, owó tó lé ní 1,250,000 naira 50,000,000 naira ní àwọn olóríire tó lé ní 100 tún máa fi ṣe ìfàjẹ ní gbogbo ọ̀sẹ̀. Ọmọ ìyá, má lẹ bọ́dì mọ́lẹ̀, gbé bọ́dì ẹ̀. Àǹfààní wà fún ẹ láti gbọpẹ́ lórí gbogbo games wa tó o bá ta, tó o bá ṣe ta sí. Ní wàá ṣe gbẹnu sí sí o. Wednesday, June 24 yìí máa tún pọ̀ ní ti gan o pẹ̀lú ṣẹkẹ̀ dúgbẹ́ owó lọ́tún lọ́sì. Lórí Splash FM, tẹ *347*1004#. Lórí Ládélú FM, tẹ *347*1004#. Tàbí lórí wẹ́bsáìtì wa www.cashier.ng. Pẹ̀lú Mid-Year Cashport nínú oṣù kẹfà yìí, àsìkò oríire mi dé. So ti Cashier, ọmọ mo ti Cashier.
3: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jàní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣẹ̀dá mọ́ Maggi Chicken Flavour sí. Ó yá ẹsí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
4: S-E-L-A-R-R-I-E. Sálárì.
3: Bọ̀dá mi, ẹsí fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú ẹsí pẹ́ẹ̀lì turmeric.
5: T-U-R-M-E-R-I-C turmeric.
3: Ẹ káre, pálí ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
6: Ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti àtàlẹ̀ pupa olùyípadà ayọ̀.
7: Padà látọjú ọjà ìkànnì /105.5 FM ilé fún Bálágbé Fẹ́lẹ́lẹ̀ nílùú Ìbàdàn náà lẹ́wà lórí ètò ìjà wọn sí ẹlẹ́wù wa nígbà nígbà nígbà Facebook /105.5 Ìbàdàn. Bẹ́ẹ̀ lójú òpó kàṣẹ *347*1004#. Bẹ́ẹ̀ yín tèmi. Ó tó di pé màá ṣe yìí kò tó láàárọ̀ tòní. Ẹ̀jẹ̀ lọ sínú ìdíje Formula One torí lópin ọ̀sẹ̀ yìí. Austria Grand Prix ó ta lẹ́nu. Ó dùn gan o. Torí ní kwọ́ọ̀lì ní ọjọ́ Sátidé la ti ń rí oríṣiríṣi ọ̀rọ̀. Lẹ́yìn ìgbà tí George Russell, ẹni tó bá mọ̀ mí lákòókò tó kó George Russell ní crush mi lákòókò yìí. Olóde ń win Austria Grand Prix. So mo kó gara wa ni. Ọlọ́run gbọ́. Anyways, nígbà tó ní pole finish ìyẹn nínú ìdíje Formula One lópin ọ̀sẹ̀ yìí, ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ló ń jẹ jáde lórí single yellow ní double yellow ní eléyìí tí iná gbé wá. Òfin tó dẹ̀ wà lọ́rọ̀ wọn ni tí double yellow bá wà, ajẹ́ wípé kan lára àwọn awakọ̀ yẹn ti crash tó dẹ̀ pọ̀ ṣeéṣe kó jẹ́ wípé ẹni láti fa bírèkì kí wàhálà kó mọ̀ bá ṣẹlẹ̀. Òótọ́ dẹ̀ ni pé Max Verstappen ó crash, ó sọ rímọ̀ kan lásìkò kwọ́ọ̀lì yẹn. Ṣùgbọ́n iná yẹn single yellow ló gbé wá fún George Russell. Àti bó ṣe gbé single yellow wá, òun náà ló ti lift tó ti fa bírèkì díẹ̀ kó dẹ̀ tẹ̀síwájú nínú eré díẹ̀. Gbọ́ àwọn tó kù tán rí double yellow, gbogbo òfin yẹn ló fẹ́ dá wàhálà ni. Ṣùgbọ́n ẹ̀bí George Russell kọ ẹ̀bí FIA ni wọ́n dó òfin ilẹ̀. George Russell báwọn yẹn sì mọ̀ pé ní head of GPDA ni pé ọ̀kan lára àwọn tó máa ń gbé òfin yẹn fún àkárí ni. Òfin yẹn ló wá lò. Kó dàbí George Russell ṣe smart ni. Tí ò bá lo òfin yẹn mú, èmi gan máa bínú sí káà. Bí ó ṣe rí ẹjọ́ ẹ̀ ṣe pọ̀ tó bí kárámẹ́ ẹ̀ ṣe pọ̀ tó. Àsìkò tó yẹ kó jẹ Smarties ló wà rí jẹ. Ó dẹ̀ rí, ó dẹ̀ jẹ. Òun náà ló fi jáwé olúborí. Ìyẹn lópin ọ̀sẹ̀ yìí ní Austria Grand Prix. Ó rẹ̀ pé ó di Max Verstappen mú lẹ́yìn ẹ̀ gan-an ni o. Torí Max Verstappen kò lóun ò pa jeje diyan mo lowo mo do draw wo di mu pa o se po akoko ni podium finish as Verstappen epo keji kimi Antonelli e to tun mo se pe 1-3 podium finish ohun na ni ko Mercedes ohun na ni o pe ose yo dun o iyan fun Ferrari o tori ipo Carlos Lewis Hamilton to capture lo se po ken se ri Ferrari ti won enikan ti so fun mi ri pe se ri Lewis Hamilton fancy elu wa pa se Ferrari ohun se to gbe Ferrari strategy buku to gbe wa to bi la wan lodun ko yi ohun won se trust won se ti fi yan pa won se trust o da Isaac Ja lo se ipo kefa Lando Norris ipo keji Charles Leclerc oko iyawo oko ose yo smile fun ipo kejo William Lawson ipo kesan Arvid Lindblad ipo kewa ereje mi race week na la wa tori pe Silverstone eyan British Britain Grand Prix British Grand Prix abi UK si ni na yo ti lanfani okay British Grand Prix yo waye iyen ni opin ose eleyi ti amuni o da idije Wimbledon ohun no bere iyen ni oni oni idije Wimbledon ohun lo ma bere de ya ke mo fojú tẹ́nà fún ìfigagbága Serena Williams. Arena Sabalenka ló ti jẹ́ kó di mímọ́ wípé ẹ wò ó. Àwọn eléré ìdárayá orí àwọn eléré ìdárayá bọ́lá fìgbà lórí kan kéré wọn ní láǹfààní láti mọ boycott àwọn ìfigagbága àbí láti mọ lọ kópa náà ìfigagbága tó yẹ kí wọn ti kópa nínú ìdíje Wimbledon nítorí owó onítorí kó má bàa dìbò gbàgbó tó jẹ́ wípé àwọn wàá dáwèrè lẹ̀ lóde àgbáyé nìsín ẹ mọ sọ pé kinní kan ẹ mọ̀ pé ní French Open wọ́n dín táìmù wọn tán mọ̀ lò fún mídíà wọ́n dín kò sí 15 minutes lórí lóṣù wípé wọ́n fẹ̀hún náà lórí pé wọn mú owó àwọn wọn fi sókè àmọ́ owó Wimbledon òun láǹfààní láti gbéra ìyẹn díẹ̀. Ọmọ orílẹ̀-èdè Belgium Ezizo Bad òun náà ló gba ATP Tour ìyẹn ní òpin ọ̀sẹ̀ yìí Eastbourne Open òun ló gbàmí mẹ́ta sí mẹ́fà mẹ́fà sí ẹyọkan àti mẹ́fà sí mẹ́rin òun náà ló fi na ojúgbà rẹ̀ ọmọlẹ̀ Gẹ̀ẹ́sì ìyẹn Hugo Herbert ọkẹ́ ọmọlẹ̀ Faransé jàre ìyẹn Hugo Herbert ìyẹn ní òpin ọ̀sẹ̀ yìí. Ẹ jẹ́ padà sínú ìròyìn tó ní ṣe pẹ̀lú ìdíje ìfẹ́ àgbáyé torí ìpele ẹlẹ́ni 52 round of 32 o ti láǹfààní láti orílẹ̀-èdè Canada ti jẹ́ South Africa ìyẹn láàárọ̀ tòní tó bá ti wá ń di aago mẹ́fà rọ̀ lónìí orílẹ̀-èdè Brazil ó kojú Japan aago mẹ́sàn-án Germany àti Paraguay bẹ́ẹ̀ tó bá ti di aago méjì òru ọ̀la Netherlands àti orílẹ̀-èdè Morocco ni. Orílẹ̀-èdè Brazil àti Japan kó má jẹ́ pé Brazil àti Japan ìfigagbága wọn yóò ta lẹ́nu ìyẹn nínú ìdíje orílẹ̀-èdè Japan àwọn náà wọn rọpẹ̀ ti ranú lẹ̀ wọn wararo àmọ́ ẹni tó ń bẹ̀ mí lẹ́rù ni pé kó mọ̀ Japan jí láàárọ̀ ọ̀la Morocco ti já nínú ìdíje ìfẹ́ àgbáyé ìfẹ́ wàhálà o.
5: Ẹ mọ̀ jà mí lọ kórí bẹ́ẹ̀ torí Morocco lẹ́bọ̀dì ń wó lójú báyìí.
7: Àwọn là ń wó lójú o.
5: Là ń wó lójú o.
7: Ẹ jẹ́ apá ẹni tó jẹ lórí káàṣẹ.
5: Morocco là ń wó lójú èmi dẹ́ rí pé orílẹ̀-èdè Netherlands gan kò ṣọ́ọ̀fù mi bóyá lè dá orílẹ̀-èdè Morocco mu ẹja gbàgbé pé a pé kínní èmi ò èmi sì wò èmi gan ṣì wò pé ó ṣeéṣe kó orílẹ̀-èdè Netherlands kó já láfẹ̀mọ̀ ojú ọ̀la ni kì í ṣe bóyá orílẹ̀-èdè Morocco tó rí lóde àfi tó bá yẹ pé wọ́n fẹ́ ṣọ́ọ̀kì wa o.
7: Orílẹ̀-èdè kan kálukú mọ̀ lọ́lẹ́ ẹ̀ ló ẹ káàárọ̀ o.
5: Kó kálukú mọ̀ lọ́lẹ́ ẹ̀ mi jẹ́ pé torí orílẹ̀-èdè Morocco.
7: Ṣé ẹ ta káàṣẹ̀ yìí? Orúkọ yín àti ibi tí mo ti ń pè yín.
8: Orúkọ mi ni
7: kí lẹ pé.
8: Mo wà lámúlòkọ. Amúlòkò mo wà ní
7: Amúlòkò. Okay, Mr. Adébàmbọ̀ látàmúlòkò ẹ ti jẹ 25,000 lórí káàṣẹ láàárọ̀ yìí àwọn kọ́sítọ́mà kí ẹ wó pè yín láti béèrè àkáǹtì tí ìzín ẹ ṣeun gan ni kò ní bàjẹ́. Yes, ẹ ti káàṣẹ ni ó yà mọ̀ ń gbọ́.
5: Tó o tẹ bá wo àwọn tó ilé-èdè Morocco gan bá play a rí wípé bíi lúlù ni tó bá jẹ́ àtọ̀ sí orílẹ̀-èdè Brazil tó bá ta omi kó orílẹ̀-èdè Morocco lèmi gbà pé
7: wọ́n
5: sẹ́rí orílẹ̀-èdè japan wọ́n jẹ́ orílẹ̀-èdè tó lágídí tó yẹ bọ́ òun kìí gbà kò sí pé bóyá
7: pé kìí eré sì wà lẹ́sẹ̀ wọ́n mọ pàápàá bá gbà o
5: bó ṣe wà
7: yà mọ́ tẹ́bà brazil ti ẹ̀jọ́ tani ìmọ̀ bá wa clean stadium ní sinmi àti japan bá ti jà.
5: Mo tó kọ̀ wà lára brazil ni pé a rí pé brazil ti dán wọ́n ti ṣe wọ́n ti láǹfààní láti jí yàtọ̀ sí ìfigagbága tó láǹfààní láti gba kojú orílẹ̀-èdè Morocco láti gbà yẹn a rí pé ìgbà tó ti wà fún brazil tó ta bá wà wọn bá tó ń gbá ní sí oríṣiríṣi ni ìdá ṣe pé bóyá pé kíni sọkọ náà ti wà tí ò sì pé bóyá ẹnìkan ò lè gbàfẹ́ nìkan mọ́ níbẹ̀ ilé ó ṣe kó ilé èdè brazil kọjá bí olùgbò ìbò pé
7: ṣe fi gàga germany àti paraguay olóòjì germany wọn lọ sí ìpele tó kan paraguay bá wù wọn kan wọn lanú ẹ kí paraguay fi parasuutu kọ wọn lómi ọbẹ alálà ńlá robert lewandowski agbọwájú kọ barca tẹlẹ òun náà ni yóò darapọ̀ mọ́ Chicago Fire pẹ̀lú àdéhùn ọdún méjì nínú díje MLS League lígbe orílẹ̀-èdè America. Ẹ tẹ́ ẹ pé ọdún méjì náà ni àdéhùn tuntun wọ́pọ̀ pẹ̀lú wọn ìyẹn ní Chicago. Kó tó di pé màá lọ agbọ́wọ̀ ìgbòmí orílẹ̀-èdè Ivory Coast ìyẹn Domande òun náà ni ìròyìn jẹ́ di mímọ̀ pé orílẹ̀-èdè ikọ̀ PSG òun náà ló mú gẹ́gẹ́ bí ibi tí orí tó ń bẹ́sẹ̀ rè pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ìròyìn ti ṣe ń jẹ́ kó di mímọ̀ wípé ikọ̀ Liverpool àti Real Madrid wọ́n fìfẹ́ náà láti gbé arákùnrin yìí kó kúrò láti inú RB Leipzig. Agbọ́wà ni ọmọ Gẹ̀ẹ́sì Mason Mount òun náà ẹnìkọ̀ AC Milan ni wọ́n ti gbórí wá pé bó ni wá bá olùkọ́ni rẹ tẹ́lẹ̀ Ruben Amorim wá bá lọ́ra pọ̀ mọ́ ẹjọ́ mọ́ ọkọ́ ọmọlùpọ̀bọ́ ìyẹn nínú ọkọ̀ AC Milan wọ́n fojú sọ́nà ìyẹn láti gbé Curtis Jones agbọ́wàrin kan Liverpool òun náà ni ikọ̀ Nottingham Forest ni wọ́n fi ojú sọ́nà láti gbé £40 million òun náà sì lówó ilé tí ó wà ìyẹn ní orí ẹ̀kọ́ wá bọ́ọ̀lù Arsenal ni retí jẹ́ kó dìmọ̀ pé àwọn agbábọ́ọ̀lù márùn-ún ni wọ́n bojú wò pẹ̀lú ikọ̀ wọ́n bojú wò lákòókò yìí láti gbé tó fi mọ́ ọmọ léjeléje kọ Leicester City Jeremy Monga láti wá gbá bọ́ọ̀lù fún wọn nínú líìgì ilẹ̀ Gẹ̀ẹ́sì báwọn yẹn bí ó ṣe máa lọ. Okay. Agbọ́wọ́ ẹ̀yìn lápá ọ̀tún ikọ̀ Chelsea Malo Gusto òun náà ni ìròyìn jẹ́ ojúmọ̀ pọ̀ tìbà aládarapọ̀ mọ́ ikọ̀ Manchester City láti inú ọkọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea kó lọ bọ́ọ̀lù kan ní rẹ̀ dọ́ tẹ́lẹ̀ ìyẹn Enzo Maresca kó lọ bá ọkọ̀ ọmọlùpọ̀bọ̀ bẹ́ẹ̀ ikọ̀ Sunderland agbọ́wà ni wọ́n Granit Xhaka òun náà ló ti gbà aládarapọ̀ mọ́ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea bó ti jẹ́ pé ẹni ọdún mẹ́tàlẹ́ ní ọgbọ̀n sẹ́rí kátàkárà yìí oh god mi ti fẹ́ sọ̀rọ̀ lórí Xhaka ń lọ Chelsea yẹn Alonso. Ẹ̀wọ̀n ẹ mọ̀ wọ̀rí ẹjọ́ dọ̀là ó wu ní kájí ránpẹ́ lẹ́nu fọ̀nà fún yẹn sọ́kọ̀ ní jù báyìí lórí ètò ìjàmọ̀ sí ní ti ọ̀lẹ́lẹ́ tá a mọ̀ pàdé Desmond Tutu jùlọ lọ́wọ́ bọ́tí ní bá wá dìde fúyà báyìí tó ń jẹ́ ọláwo ní òwọlé o pẹ̀lú spotlight ẹ mọ̀ yín kún bẹ́ẹ̀ mo ti ń gbàlọ́ torí mi ò fẹ́ mákànnà mi ní gbọ́kùn ire.
9: Ó ń kilẹ̀
10: Yeah. Yeah. Splash 105.5 FM, the integrity station.

0: sọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an kété tí olówó mi bá ti sùn. Àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
1: Data ti mo ṣẹ̀ṣẹ̀ ṣe ma ti tọ̀.
0: Ṣé mi ò sọ fún ẹ?
1: Jara ẹ. Má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe ogblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
0: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
1: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
2: Emi omo yin na ni o joli jani mo wa nita bayi lati le mo bi awon eyan se se da mo Maggi chicken flavor si oya espelli celery
3: s e l a r r I e salary
2: ah but I mean espelli espelli not the salary oya lokun igbiyanju espelli turmeric
4: t u r l e r I c turmeric
2: e kare pali ohun ise

káàbọ̀ padà látojú ọjà. Olúwa tọ́sìn wa ó fatẹ pàdé mi ó dé mi láti ìgbà àti lọ àti dé ẹni bá lọ ló bá dé ìgbà ta tún padà dé a tún dé wọ́n tún dé wà láti wọ́n tún dé wà ládé ọ́ dábólẹ̀ ni o ọ́ dábólẹ̀ mẹ́fà méje mẹ́jọ mẹ́sàn-án. Olúwa tó sì wà ná ọ́ dábólẹ̀ ni o bábá ti fẹ́ bínú báyìí máa ń bínú tán ni. Ọmọ ti ju mẹ́wàá lọ ọmọ ti ju mẹ́wàá lọ ọmọ ti ju mẹ́wàá lọ ó ń bínú o ó ti da bíi mẹ́wàá bò mí lórí o more than ten gan ọ̀nlàkẹ̀tẹ̀ tó dà bò mí lórí. Olúwa tó sì ó tún ti bínú tán o olúwa tó sì wọ̀ ó tún lọ náà ó ló sì ń lọ náà ni o tó bá ti bínú bá òun ọmọ owó kan lè yẹ iná kọ́ mọ́ gift kan lè yẹ fún yàn ọ lọ fà gan o ọ tẹ ó fi money gun ó gbé money gun lé ate é bàrìbà olúwa tó sì wọ ò ní wálẹ̀ láéláé. Thanks so much my brother, thanks so much, I really appreciate you. Ẹ kú gbogbo ògbà àwọn iná ò ní tán owó yín lágbà lọ́wọ́ ọlọ́run ẹ̀yin gbogbo yín tàbí wà lórí ẹ̀rọ ayélujára tẹ̀ ń wò wá lọ́tún lọ́sì ọmọ kókó kúkú mọ̀ yẹ ẹ̀mẹyẹ tó suárì ìfẹ́ lẹ́ni tẹ́ fi ń fi dẹ́ta yín wò wá gbogbo gbà àmọ́ ṣe pé nǹkan kan là ń ṣe ń bí ìtọ́jú ọjú táàríró ẹ̀ rí ni àbí nǹkan kan là ń sọ tí ẹ̀ tí ìkà lórí fóyín ṣùgbọ́n ìfẹ́ lẹ fi hàn sí wa bí nǹkan ṣe rí ni ẹ ṣe o thank you so much a dúpẹ́ lọ́wọ́ yín o. Ó yá pápá ó ṣe mò rí o ó ní òun ó fún Federico Valverde láàyè mí torí pé style tó ń fẹ́ lò ní sáà tí ń bọ̀ yìí ó ní ṣe pẹ̀lú counter attacking. Counter attacking olúwa tó sìn ọlá special ẹ̀yin náà special gan o special sí wa gan o gbọ́dọ̀ fọ̀rọ̀ yín ṣe eré o ẹ̀ṣẹ̀ gan ó tún continue ó ti dè sù lórí ẹ̀rọ ayélujára o ó tún continue láti máa dé mi láti ó tún lòún bínú tán ó tún bínú tán wàhálà thanks so much o ẹ kú àná ó sí thanks so much ẹ kàn support business kan bẹ tí ń lọ yín lọ́sàn-án yìí tẹ́ support o torí pé àgbà ti ń ta àkàrà báyìí ṣùgbọ́n ìṣòro tá a ní ni pé the first àkàrà tó dé láàárọ̀ yìí àkàrà tú epo ìbí iṣu wà nìyẹn o iṣẹ́ àkọ́kọ́ àkàrà àkọ́dín rẹ̀ láàárọ̀ ó tú epo bákan bá sì ti tú epo ó ti dèṣù fún díẹ̀ èyí à ń padà bọ̀ lórí ọwọ́ yẹn gbogbo ìyànjú tẹ́ ẹ bá lè gbà fún wa lórí rẹ̀ náà lẹ́ padà gbà tọ́ra níbòmíì náà tá à ń kẹjọ́ lọ ọ̀dọ̀ ẹ̀yìn olólùfẹ́ wa yìí náà ni ó ṣe mò rí òní kanta àtákì ni sáà ta wà yìí ẹ rí fíìmù ó ní pé iṣẹ́ tó ń fẹ́ ṣe nínú ọkọ̀ madrid ó yàtọ̀ sáwọn iṣẹ́ tó ń ti ṣe sẹ́yìn láwọn ikọ̀ kan àtàwọn ikọ̀ kan àtìgbà tó ń kọ́kọ́ wá gan ó yàtọ̀ pé iṣẹ́ tó ń fẹ́ ṣe lọ́wọ́ yìí àyè tí Federico Valverde ń gbà yẹn kò ní gbábẹ̀ mọ́ òun ó introduce àyè míì fún tó lè kó lè ran ìjọba àwọn lọ́wọ́ ìjọba apàṣẹ wàá tó ń fẹ́ gbé wáyé Federico Valverde yọ ran ìjọba àwọn lọ́wọ́ ìjọba sanju ko dẹ̀ ni sanju ko counter attacking bàrìbà ẹ mọ̀ dáràn nù díje la liga o basa àyà wọn ó ti mọ mí gúle bí nǹkan ṣe rí nìyẹn o ikọ̀ basa wọ́n ń gbìyànjú wọ́n ti ń bá àwọn tó jẹ́ agbẹnusọ Harry Kane wọ́n ń bá wọn sọ̀rọ̀ papọ̀ pé wẹ́ ẹ jẹ́ gbìyànjú rẹ̀ náà kò sí ti fi sẹ́yìn wọ́n kúkú ti ṣèwádìí wọ́n ní Harry Kane bó ṣe jẹ́ ọmọ ọdún 22 years of age yẹn ọdún kan dondo làdéhùn rẹ̀ sẹ́kù nínú ikọ̀ ti Bayern Munich wọ́n ní àdéhùn rẹ̀ tó ń ṣe lọ́wọ́ báyìí tó ń lò lọ́wọ́ báyìí lóòótọ́ ikọ̀ Bayern dàbí ẹni pé wọ́n fàdéhùn míì lọ ṣùgbọ́n kò tíì fẹ́ lójú ọdún kan yẹn ló sì kù ńlẹ̀ báyìí lẹ́yìn tó túmọ̀ sí pé wọ́n ní bóyá tí ikọ̀ Bayern náà bá rí pé àhán sì lè tún méèkì owó lórí Harry Kane pẹ̀lú bọ́sì àdéhùn rẹ̀ ṣe kọ ọdún kan ó kàn jẹ́ pé owó òun ò ní tówó ni àdéhùn ọdún kan ẹ bọ́bá ti di December ní ìsìn ó ti forí san pọ́n bọ́bá ó lè bá tíìmù tó bá wù sọ̀rọ̀ pàdéhùn àdéhùn ọlọ́fẹ̀ẹ́ tó bá ti ń di December January báyìí nísìn tíìmù tó bá wò ó lè bá sọ̀rọ̀ pé òun bọ̀ ládéhùn ọlọ́fẹ́ o tí ò sì ní sí nkankan tí ọ̀sẹ̀lẹ̀ bẹ́ẹ̀ kódà níbi ọ̀rọ̀ dé dúró wọ́n wá ń wò ó pé àbáyọ̀ lè gbìyànjú ẹ̀ mọ́ báyà lọ́wọ́ báyà bọ́yà náà lè wò ó pé kàn náà ó mékè owó lórí ẹ̀
ise sa ti bere labele sa ori an ti n ba awon agbenuso re soro papo to ni ti oro iko ti Chelsea iko Sunderland won ni eh tan ba wa awon abatenije alabosi eni eko eni egbe won ni iko Chelsea ni tan so be emi ko gbenu temi awon Sunderland ni won so be o awon alakoso iko Sunderland ni won so be won ni ha e si beru Olorun gbogbo nta ba se je ma fi beru Olorun be mana kai je ki gaga won se fun yin ti asama po to bayi Sunderland won ni be la bi ni Chelsea si wo susun omo ta won re ra wa lo to ti gba ballu ni DJ EPL ri ta ba so nipa Granit Xhaka ninu iko ti Arsenal ti gba ballu nbe sugbon o ti pada so lede Germany an wa re ra omo yi wa sinu oko yi o wa data idenu ogba sa kan eyin wa ni o eyin o eyin ti ri nte nfe lara re o e ri quality kan te ni lo nsa ti nbo lara nigba na nko o eyin ni 8 million pounds kan te lu mo te fe te wo bi te fe da si leyin o fi ra Granit Xhaka Sunderland wa ni a Granit Xhaka 8 million pounds won ti ma so pe ota aje ni Chelsea awon sese wa mo bayi gangan ni pe won o fi aje won o fa je to won bi ti wo mo pe ede na Granit Xhaka ni 8 million pounds eru o si bayin lati so ede tu so yan ya gbogbo aye si gbo ipe 8 million pounds le ni lowo te fe na le lori e ja ma fi beru Olorun ku gbogbo nta ba nse won ni oda to ba si ari ba o se ri as 8 million pounds yin te ko dani koda te ba tun se tan te tun fe fowo mi to po gun it's not for sale won ni Granit Xhaka not for sale awon ti po lowo oja wa sodo yin pe eyin oja wa nbi se wa fe vera bera o to fi adi pe e ma na omo ni na kuna e ma na ja na kuna lori awon pe o ku die ka to awon alakoso iko Sunderland na ni won je ko di mi ma be won ni bi iko Chelsea ba wa mu ya won leyin ti baba won tele won koda ki won iye ri won ma ko bo awon ota agbabolu Granit Xhaka fun won o iyen oro igaga lo diva fun iko ti Atletico Madrid oro lo diva fun Atletico Madrid Atletico ni ngba ti awon alakoso won ma fisi won ni seri ata omo ara omo opolopo awon eyan omo nkan toro omo won ni seri oro ti William Alvarez ten so yin awon ofe mo nkan ti iko Barcelona ti won fe fi ba won soro koda bi won ba lo afose ko da won loju po le sise tori pe awon mi ni won ni ani se Julian Alvarez awon le ma so yi pe kaka kimbo ma bunle la won foro re se kaka kimbo ma si bunle awon onuro yi wa ni Alvarez ma nfa pa janu pe bi to hun lo ni won ni onlo nira re o wa under contract now ara to ba wu alagbede ina ni ma fi rin ro o ba ba kan na gade re ewure oki binu male n wa n fese ale se yo wa kan olowo epa bi yo po olowo eje ni won ni gbogbo oro ta won so bi asama ni wi pe se ri oro Alvarez Julian Alvarez ko si bi alagbaro se se le ganga ko gongo to tan gbese fun yin ni baba awon lo gare na o si so bi ti o si sede ibi ti o ti si wo se ibi to gbodo si sede lojumo fun die yi awon ni alfa no me gare tan ba si fe ni o ba won fe iba lari mole ko fori dole ke se basa awon ko la won taja fun basa awon ro yi baba pada apun kon ni nibo iwo loloja o ti e fe di wahala laarin won tori an ka so mo yun lorun bipe oda bi eni pe won won ransan lede kukuru won sa ti do lori pe ko si ntojo o awon o ni ta iye Barcelona ri won ko wa ba ko gbogbo edukia le iye ile aye awon wa awon o ni ta fun awon o si tanu ko si ntani kan ko si fa won gẹ́gẹ́ bọ̀rọ̀ se lọ nìyẹn o àwọn wà lè ta láàárọ̀ fún ikọ̀ Getafe kí Barcelona wà lọ rà ń bẹ̀ lálẹ́ kọ̀ọ̀kan wọn ṣùgbọ́n pa àwọn ọ̀tá fún wọn kìí se àwọn kọjá bó se lóhun ọ̀jẹ̀ ń bẹ̀ yẹn ikọ̀ Liverpool Domade Yan Domade.

0: Here is 105.5. One station, all the hits.
1: 105.5. Splash.
2: Iṣẹ́ òjò ṣe ń tẹ̀síwájú. Ohun mímu ti ṣagbára àdọ̀tun tó gbàgbọ́rọ̀ kan. Free Dettol Energy. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà péré ni. Rà tiẹ̀ lónìí. Free Dettol Energy. Darí ìṣàkóso rẹ.
3: Oya, ẹ̀yin ọmọ lọ́wọ́ ìjọ́n, ó tún ti zẹ̀. Fún oṣù márùn-ún àkọ́kọ́ nínú ọdún ni àwọn tó tap ti gbẹnu sí káàṣì léraléra lóní back to back. Abẹ̀rẹ̀ látòrí New Year Cashport lọ sórí Valentine Cashport. Easter Cashport ń kọ́ àwọn èèyàn tó gbẹnu sí yẹn lọ ní ìgbòho ayé. Wọ́kazẹ́ Cashport yẹn gan lọ fàáfà. Ká má wàá tí sọ nípa Iléyà Cashport pẹ̀lú ẹran àgbò tó sẹ̀mẹ̀kọ ẹ̀. Káàṣì ẹlẹ́rìnjú àánú ti a. Ọmọ má lọ fà tí káàṣì ẹ̀ bá ti ṣàdéhùn. O máa sẹ́ẹ̀tì yẹn. Ní báyìí àsìkò ti tó láti gbẹnu sí Mid-Year Cashport tínú oṣù kẹfà yìí. Owó tó lé ní mílíọ̀nù lọ́nà àádọ́ta náírà 50 million naira ni àwọn olóríire tó lé ní 100 tún máa fi ṣe ìfàjẹ ní gbogbo ọ̀sẹ̀. Ọmọ ìyá má lẹ bọ́dì mọ́lẹ̀. Gbé bọ́dì ẹ̀. Àǹfààní wà fún ẹ láti gbọpẹ́ lórí gbogbo games wa tó bá ta tó bá ṣe ta sí ni wàá ṣe gbẹnu sí o. Wednesday June 24 yìí máa tún pọ̀ létí gan pẹ̀lú ṣẹkẹ̀ dúgbẹ́ owó lọ́tún lọ́sì. Lórí Splash FM tẹ *347*1004#. Lórí Ladelu FM tẹ *347*1004#2# tàbí lórí website wa www.cashier.ng. Pẹ̀lú Mid-Year Cashport tí ní oṣù kẹfà yìí, àsìkò oríire mi ò dé. So ti káàṣì ẹ̀, ọmọ mo ti káàṣì ẹ̀.

ibi tágbò méjì bá ti ń fìwó luwó gbọ̀ngbọ̀ngbọ̀n kò sẹ́rán dúráyà ń pè sí ọdẹ. Gbéná ojú ẹ̀ lóyún. Ètò jáwọ́ sí pẹ̀lú

0: lóòótọ́ owó orí ọjà ti gbéra sókè káàkiri àmọ́ ṣá o nílé ìtajà foodco ẹ̀dínwó lórí gbogbo ọjà ti ṣẹlẹ̀ jumjumjum promo látọjọ́ jimá ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kẹfà sí sunday ọjọ́ karùn-ún oṣù keje búrẹ́dì sunfresh pẹ̀lú mílò 20 grams ẹ̀yọ márùn-ún ní báyìí ó ti di 1,069 naira ó ti kúrò ní 2,150 naira tí wọ́n ń tà tẹ́lẹ̀ golden penny spaghetti 500 grams pẹ̀lú ẹ̀yìn páàkì mẹ́fà ní báyìí ó ti di 2,379 naira ẹ̀dínwó ìdá mẹ́wàá lórí àwọn ọjà bíi refrigerator washing machine tó ti gas cooker gbogbo èèyàn tó ń fẹ́ oúnjẹ aládùn chicken àti rẹsì 2,500 naira double sausage shawama pẹ̀lú pepsi 3,600 naira àbí chicken and chips pẹ̀lú pepsi 5,000 naira péré àjẹmọ́nú náírà 61 naira ló wà lórí lipton ice tea 40 cl pack of 12 pẹ̀lú 4,199 naira péré pepsi mirinda àti 7-up 60 cl pack of 12 pẹ̀lú 4,079 naira yàtọ̀ sí 4,548 naira tó wà tẹ́lẹ̀ ẹ̀kan sí ẹ̀ka ilé ìtajà foodco látàsìkò ìlọ títí ọjọ́ karùn-ún oṣù keje ilé ìtajà foodco ẹ̀dínwó jùlọ lórí gbogbo ọjà ló wà níbẹ̀.
1: Iṣẹ́ òjò ṣe ń tẹ̀síwájú. Ohun mímu tí sagbára àdọ̀tún tó gbà gbòòrò kan. Free Dettol Energy 500 naira péré ni. Ráti ẹ lónìí. Free Dettol Energy darí ìṣàkóso rẹ.

0: kú ilé o. Ibi ń pa kà á sí nǹkan sí mi la.
1: Ẹ káàbọ̀ ìyá mi, kí lẹ wàá jẹ báyìí o.
0: Ìwọ náà, mo fẹ́ oúnjẹ tó yerugu lálá tó sì ta lẹ́nu. Mo fẹ́ kó lọ tìrín kó má sì ṣe mẹ́yẹmẹ́yẹ. Mo fẹ́ kó sọkutu ọ̀ kó gbá yagiyagi. Mo sì fẹ́ ní kíákíá. Ṣé ẹ lè ṣe é sà?
1: Bẹ́ẹ̀ ni ìyá mi, Golden Penny Noodles ló lè ṣe.
2: Golden Penny Noodles, bí o ṣe fẹ́ ló ṣe rí. Jẹ̀gbádùn ojúlówó adùn Golden Penny Noodles.
0: O ṣeun ọkọ mi, bí mo ṣe fẹ́ Golden Penny Noodles ni gan ló ṣe sí èyí.
1: Ìyá tó yáyì tó sì mọ̀ tọ́jú ọmọ ni.
2: Golden Penny Noodles, ó ti wà ní àwọn ilé ìtajà nítòsí rẹ báyìí.
3: Àìrèjìnà làìrábù kí ọ̀kẹ́rẹ́ bá kọ́ bí mẹ́wàá ṣẹlẹ̀ nínú ayé.

0: So, a kin ka bo pada e seun gan pupo pupo fun fani aye yan wa ti en darapo pelu wa e ma lo si oju opo ibanidore Facebook wa Splash FM 105.5 Ibadan Splash FM 105.5 Ibadan na le fi le ma darapo pelu wa iyen ni oju opo ibanidore Facebook ti e mo wa mo bi eni mo wo e ma lo sibe bayi ke ma sere be gege bi ise yin be ti man da bole lapa be e ja ba won de pile ti edo isele to sele yi yo ma je yi ti eyin no ma ma wi pe ma se ni be eyan ba ti se dandan na ni ki ofin o gberu eni be iwa ibaje o loruko meji iwa ibaje ni nje bo ti le wu ko ri iwa ibaje na ni won ma pe ileṣẹ ọlọpàá ni ipinlẹ edo ni ati jo di mimọ bayi wi pe owo won ti ti awon iko afurasi meji ototo kan fun bi ati ya bata ni ijinigbe leyi ti o si nbere fun owo ti je million 4 owo orilede Nigeria lati akata malebi okan lara awon ti jo jira awon gbe yi awon meji ni won mu enikan ti a fi lewaju wi pe won ti jigbe o afurasi yi awon na ni aporuko won ni Lucky Alabi ni odun meji din ni 48 ati Taye Enahoro eni odun meta din ni ogoji 37 won awon mejeji na ni wa ni agbegbe Uneme Apama Community nibi ti owo ti pada te won lati pase awon iko osise letu abo ti Gara Division won ni won se apejuwe igbe awon afurasi yi nile lati pase iwadi ati itani lolobo lati fin imuwadi ifimu file dada ti won fi pada mo ibi ti awon eyan won yi wa koda nigba ti o ma fi di isele yi ti o ma fi mule ninu atejade ti won pada gbesode alukoro fun ile ise olopa iyun ni ipile ti edo nigba ti o ma soro ASP eno iki of them o shalaye wi pe owo ti awon afurasi yi lati pase awon iko ti o je ti otele muye ti won fi won so wo kakiri awon agbegbe bi ti won ti le mo won yi leyin ti won kefin iru isele yi koda ile ise olopa wa bere si ni salaye wi pe iwadi won ti won se safihan wi pe awon eyan yi na wa labi yi lojo keta le logun osu kefa leyin ti won kan si malebi okan lara won ile ti se Alabi ti okan nu awon mejeji to kan si malebi Alabi wi pe to hey owo ni o owo lo le se bayi e mu owo wa eni awon eni yin ti awon jigbe yi owo ni ke wa fi gba sile ase won jo di panpapo won si jo ya cinema yi koda awon mejeji na ni ajo kopa ninu re won ni le se olapa nigba ti o ma se alaye won wa bere si bi won eyin le ya cinema ifunra yin ni abi won ba yin ya e wa kopa nbe abi e mama won ni awon la won ya o funra won na la won se atona ijinigbe ara won lati bere fun owo lowo awon malebi awon won si jewo lai se wi pe won da bara bo sekere debi ti o fi ma fi tipatipa poto fun ele won ni leyin isele to sele yi iwadi to ba si tin pari lori won won pada ma fi won niwaju ile ejo nibi ti won ti pan pada to salaye niwaju adajo commissioner fun ile ise olopa ni ipile edo cp monday agbonika o fi asiko na fi wa ma lu ago ikilo si etigbo aralu lati yago fun awon iwuwasi to je iwo daran eleyi ti yo ma fe ma fi dan kanle laarin awujo abi ke eyan ma wa ya bata ni ijinigbe le lori ntin be ngboro lowo yi eni ti owo ba ti ba funra lara re yo fi ara re jo niwaju ofin labe bo ti to ati bo ti se ye lai si kaanu enikeni lori re
1: o da baun o da to ba di be se won ni bomo ba jagban kiku iya re na si jagban sisin si pado ni o won ni eni ti se gomina won ni ipele eko babajide sanwo olu sanwo e o na lo mo ti gbosuba kare o eni fun awon iko ileto abo kan e ti se se gbe kale lori awon ise takotakun e ti won se awon iko ileto abo ohun na ni won pe ni operation kosaye le ti ani lowo lowo ba tin soro yo awon afurasi eleyi to to meji dini 90 ìyẹn 88 suspects òun náà ni wọn ti láǹfààní àti fi ṣùkú òfin gbé kọtọ síbẹ o wọn ní àwọn èèyàn márùn kan èyí tó jẹ pé wọn há para sákàtà àwọn ikọ ajínigbé òun náà ni wọn ti láǹfààní àti dóòlà wọn wọn ti gba ìdáàde wọn báyìí kúrò lákàtà àwọn ikọ ajínigbé eléyìí tó jí wọn gbé lọ o kò mọ tán bẹẹ wọn ní ìjẹ jẹmọ yìí pé àwọn karambà ní ẹdá tó jẹ afurasí èyí tọwọ àwọn kò sáàyè yìí ti bà òun náà ló jẹ pé àwọn nǹkan jẹ ogún burúkú burúkú ti ń bẹ lọwọ wọn wọn ti gbà á lẹ wọn ní àwọn ikọ tí kò sáàyè tá à ń sọ nípa rẹ yìí òun náà ni ó ti ṣe takuntaku o ní ìpínlẹ èkó tẹ ń wọ ìpínlẹ ogun ni nínú àtẹjáde kan eléyìí tí ẹni tí í ṣe kọmíṣánná fọrọ gbogbo tó ní í ṣe pẹlú ìròyìn àti ààtò gbogbo ìní sí gómìnà wọn ní ìpínlẹ èkó gbẹngà ọmọtòṣó ní jẹ ó ṣe lálàyé o pé ẹ wo àwọn karambà ní ẹdá kan léyìí tó jẹ pé afurasí ọdaràn ni wọn àwọn léyìí tá à ń sọ nípa wọn yìí mẹrin ló ń ka wọn wọn ti dágbére fáyé pódìgbò ṣe o nínú ìṣẹlẹ ìtàpórógan ìbọn eléyìí tó wáyé láàrin wọn àti àwọn ikọ kò sáàyè èyí tá à ń sọ nípa rẹ yìí o ẹni tí í ṣe gómìnà wọn ní ìpínlẹ èkó babájídé sanwóolu kò ṣàyẹ tó gbósùbà káre o ìní fún iléeṣẹ ọlọpàá àti àwọn òṣèlú elétò ààbò tó kù léyìí tí wọn ni wọn jọ ń ṣiṣẹ pọ iṣẹ takuntakun ni ó wàá mú dá gbogbo àwọn olùgbé ní ìpínlẹ èkó lójú o pé ìjọba ò ní lajú ẹ lẹ kí tàlùbò kò wọ ẹnikẹni tó bá fẹ mọ ṣapá bíi tan ó fẹ mọ ṣẹyìn bí àyà ó fẹ mọ ìwọ ọdaràn nípínlẹ èkó ó ní irúfẹ ẹni bẹẹ bí ọwọ ṣìkú òfin bá ti tó báyìí kóńkóń bìlíọ ní ọlọmọjọ o ìyẹn níwájú òfin ó wàá gbósùbà káre o ìní fún àwọn ọgá ọlọpàá eléyìí tẹ ṣiṣẹ pọ pẹlú ara wọn ní ìpínlẹ èkó àti ìpínlẹ ogun léyìí tẹ fi láǹfààní láti mú àwọn afurasí náà nínú àtẹjáde kan eléyìí tẹ fi léde níbẹ ni ẹ ti ń ṣe lálàyé bí ẹ ṣe ṣọwọ ṣiṣẹ àwọn ikọ kò sáàyè yìí àti àwọn òṣìṣẹ ọlọpàá ò ní ó mú yányán gidi gan ni o nítorí pé àwọn afurasí oníwọ ọdaràn bíi 98 èyí tí a fojú wọn hàn dé yìí wọn níbi pálá èyí tí a máa há sí níbẹ gan ni ẹ ti lọ rè é fako wa wọn yọ nígbà tí ìjọba wọn ní ìpínlẹ èkó mọ tẹsíwájú náà àwọn ọrọ eléyìí tí a gbé kalẹ o wọn níṣẹ rí àwọn ikọ tí kò sáàyè tá à ń sọ nípa wọn yìí no space for criminals ni wọn pè wọn wọn ni wọn ń ṣiṣẹ takuntakun ni o èyí tí a sì gbé wọn kalẹ fún ní ẹnikẹni tó bá fẹ sọra rẹ di ajínigbé kó mọ béèrè owó tàbí kó jìyàn gbé kó lọ rèé gbẹmí lẹnu rẹ tàbí àwọn oníwọ ọdaràn bíi kí wọn mọ digun wọn mọ jalè wọn mọ jádúkìá onídùkìá gbà lójú iná àti àwọn ìwà ọdaràn míì òun náà ni àwọn ikọ kò sáàyè yóò mọ ṣe takuntakun lé lórí pàápàá jùlọ níwọ oòrùn gúúsù orílẹ̀-èdè wa nàìjíríà ó ṣàfikún ọ̀rọ̀ rẹ pé ẹ wò ó kẹ ẹ tún wo bí o àwọn igbó eléyìí ti ń bẹ ní ìpínlẹ èkó àti ìpínlẹ ogun pàápàá jùlọ igbó kan eléyìí ti ń bẹ ní ògbérè nípínlẹ ogun eléyìí tí wọn pè ní j3j4 axis wọn níṣẹ rí àwọn igbó yìí àwọn oníwọ ọdaràn fara pamọ síbẹ o léyìí tó jẹ pé ikọ kò sáàyè ó ti bẹrẹ sí ní fi wọn bí ìgbà tí wọn fi òkété bóde nínú sani o ìjọba wọn ní ìpínlẹ èkó náà ní ẹmọ ti gbósùbà káre o ìní fún àwọn ikọ tí kò sáàyè eléyìí tó ṣe bẹẹ fi ṣùkú òfin gbé àwọn 98 eléyìí tó ń wúwo ọdaràn.
0: Iléeṣẹ́ àjọ tó ń rí sí àmójútó lílọ bíbọ ọkọ̀ ní ìpínlẹ̀ èkó tá a mọ̀ sí lasma ìyẹn lagos state traffic management authority ni a ti ń fìdí ẹ̀ múlẹ̀ báyìí wípé ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ kan ṣẹlẹ̀ sí àwọn ọkọ̀ kan eléyìí tí a ti rí àwọn ọkọ̀ àjàgbé méjì àti ọkọ̀ aládàáni kan eléyìí ti ṣe ẹyọkan ńbẹ ní agbègbè gbàgádà tí èèyàn bá kú ní trem ti ń lọ sí gbàgádà lójú ọ̀nà másọ̀sẹ̀ yìí ni ìṣẹ̀lẹ̀ gbankọgbì náà ti ṣẹlẹ̀ kódà nínú àgbéjáde tí wọ́n fi sórí ìtàkùn ti abẹ́yẹfò tá a mọ̀ sí twitter tẹ́lẹ̀ lọ́jọ́ ajé monday òní ni wọ́n fìdí ẹ̀ múlẹ̀ láti pàṣẹ àjọ yìí wípé àwọn òṣìṣẹ́ wọn eléyìí tí wọ́n máa tètè ń dáhùn sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì bẹ́ẹ̀ ni wọ́n ti tètè tara ṣẹ̀ṣà láti lọ sí ibi tí ìṣẹ̀lẹ̀ yìí tó ti ṣẹlẹ̀ tí wọ́n sì dóòlà nǹkan níbẹ̀ wọ́n ní ìṣẹ̀lẹ̀ yìí bí a ti ń débẹ̀ báyìí ọkọ̀ àjàgbé méjì ọ̀tọ̀ọ̀tọ̀ àti ọkọ̀ aládàáni kékeré kan òun náà lọ́mọ̀ wà níbi tí ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ kódà wọ́n ní ọkọ̀ tí a fi máa wọ ọkọ̀ eléyìí tá a mọ̀ sí tow truck òun náà ni a ti gbé lọ sí agbègbè náà láti tètè gbé àwọn ọkọ̀ yìí kúrò níbẹ̀ kí ọmọ bàbá bí súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ eléyìí tí ó fẹ́ ní agbára púpọ̀ ní agbègbè gbàgádà náà kódà Àjọ LASMA nígbà tí ó máa ṣàlàyé wípé àjọ ẹ̀ka wọn tí a mọ̀ sí Rescue and Recovery Unit, ó ní wọ́n ti tètè gbé lọ síbẹ̀ láti gbé àwọn ọkọ̀ yìí kúrò níbẹ̀ kí súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ kó má bàa wá dìran tó débi tí ó tún wá padà bí gbàǹkọ̀gbì. Wọ́n wá lásìkò yìí láti rọ àwọn ajíwakọ̀ ajígbárin mú wípé kí wọ́n mọ tẹ̀ jẹ́jẹ́ o, kí wọ́n sì máa rí i wípé wọ́n ń ṣàyẹ̀wò lábẹ́ bó ti tó àti bó ti ṣe yẹ sí ara ọkọ̀ wọn. Ó ṣe pàtàkì kí wọ́n ní ìdádúró díẹ̀ ju kí ìjàmbá wà lọ ṣẹlẹ̀ níwájú lọ. Nítorí ìdí èyí, ẹ jẹ́ kí a ṣe é jẹ́jẹ́ o, ká sì tẹ̀ jẹ́jẹ́ torí pé ọmọ ọlọ́run á tẹ̀ jẹ́jẹ́. Iná ni wọ́n fi ọ̀rọ̀ náà ni wọ́n fi ń ṣe àmọ̀ràn sí àkàtà àwọn ajíwakọ̀ lójú ọ̀nà ìpínlẹ̀ ti Èkó gẹ́gẹ́ bí àkọọ́lẹ̀ náà bó ti ṣe wáyé o.
1: Ó dáa tó bá níbẹ̀ wájú afẹsẹ̀kọyà ní ìpínlẹ̀ Katsina níbi tí a ti ṣe lálàyé pé ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ kan eléyìí tó wáyé ń bẹ̀ òun náà ló ti gbẹ̀mí lẹ́nu èèyàn mẹ́jọ o, léyìí tí àwọn èèyàn 17 wọ́n fara ṣèṣe yánnayànna ni. Iléeṣẹ́ eléyìí torí sí àjọ ẹ̀ṣọ́ ojú ọ̀nà ẹ̀ka wọn ní ìpínlẹ̀ Katsina òun náà ni àmọ̀ ti fìdí rẹ̀ múlẹ̀ pé ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ kan eléyìí tó lágbára pin òun náà ló mọ̀ wáyé o ní òpópónà ti Funtua èyí tó jáde sí Katsina, eléyìí tó jẹ́ òpópónà márosẹ̀ èyí tí ń bẹ níjọba àbílẹ̀ Bàkórí nípínlẹ̀ Katsina ni. Nígbà tí wọ́n tẹ̀síwájú nínú àwọn àtẹ̀jáde èyí tí wọ́n fi léde o, wọ́n ṣe lálàyé pé ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ tá à ń sọ nípa rẹ̀ yìí àná tí í ṣe ọjọ́ Àìkú Sunday léyìí tí kálukú ń gbàdúrà pé kájọ mọ́ fa Àìkú dẹ́gbẹ̀rà, òun náà ni ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló wáyé, ìyẹn ní nǹkan bíi 2:00 PM. Ó tẹ̀síwájú nínú àwọn ọ̀rọ̀ eléyìí tí wọ́n gbé kalẹ̀ o pé ọkọ̀ akérò kan eléyìí tí a mọ̀ sí Toyota Ice Commercial Bus eléyìí tó ní nọ́mbà ìdánimọ̀ 14B923TR àti kẹ̀kẹ́ lẹ́sẹ̀ mẹ́ta eléyìí tí wọ́n ní tiẹ̀ ń tiẹ̀ o, òun ò ní nọ́mbà ìdánimọ̀ kankan. Òun náà ni ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ náà ló ti ọwọ́ wọn wáyé. Gẹ́gẹ́ bí wọ́n ṣe wí o, láti àkàtà ẹni tí í ṣe agbẹnusọ ìní fún àwọn òṣìṣẹ́ àjọ ẹ̀ṣọ́ ojú ọ̀nà eléyìí tí orúkọ wọn jẹ́ Shamsuddin Babajo, ó ṣe lálàyé pé ṣe rí àwọn èèyàn tí ń bẹnu ọkọ̀ ọ̀hún 25 ní gbogbo wọn, oníṣẹ́ ìwárí èèyàn 17, òun náà ló ṣe bẹ́ẹ̀ farapa yánnayànna nígbà tí 2 ó dágbére fáyé pé ó dìgbò ṣe. Oníṣẹ́ ìwárí ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ tá à ń sọ nípa rẹ̀ yìí eré tètè kọ agége náà lọ́fàá o, eré àsápajúdé eléyìí tí àwọn tó wa ọkọ̀ tó ń ti kẹ̀kẹ́ lẹ́sẹ̀ mẹ́ta ọ̀hún tí ó gùn lé òun ló ṣokùnfà ìṣẹ̀lẹ̀ ìjàmbá náà èyí tó wáyé. Wọ́n ní ìjẹ́jẹ́mọ̀ ìpín ọgbà tí ìṣẹ̀lẹ̀ náà tó wáyé báyìí àwọn èèyàn tó wà lágbègbè bẹ́ẹ̀

0: Looking for the best time to book an affordable flight on Green Africa? The time is now. Green Africa, Nigeria's value airline with an outstanding on-time performance rating, flies across different cities in Nigeria. So, what are you waiting for? Book your affordable flights only on greenafrica.com today. Green Africa, welcome to the future.
1: Slash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwà ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáńlá ayé.
2: Ẹ̀yin tèmi báwo ni o ṣe wá.
3: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ wa ṣe ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
4: Orúkọ tèmi ni Sarah Adédọkùn.
5: Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
6: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá mọ́ mi lọ́wọ́.
1: Ó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Gbọ́n mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jèké fún ọ kúkú mọ́ nínú. Bíralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹrọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
6: 0807-112-4000.
1: Flash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
7: Jẹun ọ̀nà láti dáàbòbò àmúlò dátà rẹ. Ìdáàbòbò àmúlò dátà rẹ wà lórí áàpù rẹ. Yọ àwọn áàpù tí ò wúlò mọ́ kúrò lórí fóònù rẹ. Àti pé púpọ̀ lára àwọn áàpù wọ̀nyí ló ní data safer mode mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn áàpù tí o kò lò mọ́ kí o lè rí dátà rẹ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ ìléwọ̀ rẹ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí ó ṣe ọ láǹfààní lórí àmúlò dátà rẹ. Gbé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo dátà rẹ lálòpẹ́. Ìkéde ìwà láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀ NCC.

0: óyá ẹ̀yin ọmọ lọ́wọ́ ìjọ́n ó tún ti zẹ̀. Fún oṣù márùn-ún àkọ́kọ́ nínú ọdún ni àwọn tó tap ti gbẹnu sí káàṣì ẹ̀léralera lóní back to back. A bẹ̀rẹ̀ látòrí New Year Cashport lọ sórí Valentine Cashport. Easter Cashport ń kọ́ àwọn èèyàn tó gbẹnu sí yẹn lọ ní ìgbòho ayé. Wọ́kazẹ́ Cashport yẹn gan lọ fàáfà. Ká má wàá tí sọ nípa Iléyà Cashport pẹ̀lú ẹran àgbò tó sẹ̀mẹ̀ nǹkan ẹ̀. Káàṣì ẹlẹ́rìnjú àánú ti a. Ọmọ má lọ fà tí káàṣì ẹ̀ bá ti ṣàdéhùn. O máa sẹ́ẹ̀tì yẹn. Ní báyìí àsìkò ti tó láti gbẹnu sí Mid-Year Cashport tínú oṣù kẹfà yìí. Owó tó lé ní mílíọ̀nù lọ́nà àádọ́ta náírà 50,000,000 naira ni àwọn olóríire tó lé ní 100 tún máa fi ṣe ìfàjẹ ní gbogbo ọ̀sẹ̀. Ọmọ ìyá má lẹ bọ́dì mọ́lẹ̀ gbé bọ́dì ẹ̀. Àǹfààní wà fún ẹ láti gbọpẹ́ lórí gbogbo games wa tó o bá ṣe ta sí ni wàá ṣe gbẹnu sí sí o. Wednesday June 24 yìí máa tún pọ̀ létí gan o pẹ̀lú ṣẹkẹ̀ dúgbẹ́ owó lọ́tún lọ́sì. Lórí Slash FM tẹ *347*1004#. Lórí Ládélú FM tẹ *347*1004#. Tàbí lórí wẹ́bsáìtì wa www.cashier.ng. Pẹ̀lú Mid-Year Cashport nínú oṣù kẹfà yìí, àsìkò oríire mi dé. So ti káàṣìẹ̀, ọmọ mo ti káàṣìẹ̀.
1: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jàní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavour sí. Ó yá ẹ sípẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
2: S-E-L-A-R-R-I-E. Sálárì.
1: Bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sípẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú, ẹ sípẹ́ẹ̀lì turmeric.
3: T-U-R-M-E-R-I-C turmeric.
1: Ẹ káre, ká lé ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
4: Ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti àtàlẹ̀ pupa olùyípadà ayọ̀.
5: Social Media Today is live on the Splash Superdrive.

0: John Venn's 3-in-1 chocolate. Enjoy instant goodness.
1: Sade, why are there so many Indomie wrappers on your table?
2: I'm collecting my Indomie Moments wrappers. I want to win something big.
1: Big, just like that.
2: Yes, by collecting 10 unique moments inside the Indomie wrapper, anyone can become a winner.
1: I'm going no more. I want to start collecting my own Indomie Moments wrappers.
3: That's right. Don't miss out on my Indomie Moments promo. Collect 10 unique moments and stand a chance to win amazing prizes. Visit www.indomie.ng/myIndomieMoments.
4: Ìjẹ́ ohun ọ̀nà láti dáàbòbo àmúlò dátà rẹ. Ìdáàbòbo àmúlò dátà rẹ wà lórí áàpù rẹ. Yọ àwọn áàpù tí ó wúlò mọ́ kúrò lórí fóònù rẹ. Àti pé púpọ̀ lára àwọn áàpù wọ̀nyí ló ní data safer mode mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn áàpù tí o kò lò mọ́ kí o lè rí dátà rẹ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ ìléwọ̀ rẹ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí ó ṣe ọ láǹfààní lórí àmúlò dátà rẹ. Gbé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo dátà rẹ lálòpẹ́. Ìkéde yìí wá láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀ NCC.

0: flourishing minds, sharing happiness for 50 years.
1: Ọ̀pọ̀lọpọ̀ bùkátà la fẹ́ gbọ́, ṣùgbọ́n bí ẹ̀dá ò bá ti lówó lọ́wọ́, ẹ̀dá ò lọ́gbọ́n nù. Owó gan-an lọba ọgbọ́n.
2: Akábala tó jẹ́ kí n máa bòrí lágbà.
1: Ó yá wá jẹ́ kí n já ẹ sí. Ǹjẹ́ ló mọ̀ pé fún oṣù márùn-ún àkọ́kọ́ ọdún yìí, káàṣì ẹ̀ ti ń dun àwọn ènìyàn nínú? Bẹ́ẹ̀ ló fi ẹyọ̀ kún ọkàn àwọn èèyàn láì sí ìdádúró kankan. Láti New Year Cashport sí Valentine Cashport, Easter Cashport tó tún yàtọ̀ sí Workers Day Cashport, ilé tó gbóná gbóná títí di iléyẹ Cashport pẹ̀lú àgbo ńlá kan tó jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Lótìtú àti lódodo, ẹ ti mọ káàṣì ẹ pẹ̀lú òótọ́ ọnú. Tó bá sọ bẹ́ẹ̀, ó máa ṣe bẹ́ẹ̀. Lọ́wọ́lọ́wọ́ lásìkò yìí, àkókò ti tó fún Mid-Year Cashport nínú oṣù June. Owó tó lé ní 1,150,000 wà fún jíjẹ, àti bí àwọn tó ju 100 ènìyàn ló máa ní ìpín láti jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Má ṣe fàsẹ́yìn, má jọra rẹ lẹ́nu. Gbogbo ayò tó o bá jẹ dúró fún àǹfààní láti yí ìgbésí ayé rẹ padà. Bó o ṣe ń ta tó o tún ta sí, bẹ́ẹ̀ làǹfààní rẹ ń pọ̀ sí. Wednesday 24th of June yóò di ojú ayọ̀ ńlá pẹ̀lú oríire ńlá kan tún. Ó yá bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347 *1004 *1#. Lórí Ìlàjẹ̀lú FM *347 *1004 *2#. Bẹ́ẹ̀ ló tún lè ṣàbẹ̀wò sójú òpó website www.kase.ng. Mid-Year Cashport ní June. Àkókò ìyípadà rere rẹ ti dé o. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.
3: Owó ni Monday mi wá bá.
4: Tí ìdùnnú bá ní ìrò ní Nàìjíríà, báyìí gẹ́lẹ́ ni yóò ṣe dún.
5: Ọkọ̀yàwó, gbé ìyàwó ẹ mọ́ra.
4: Fún ọdún 75, Coca-Cola ti wà nínú àwọn àkókò ìdùnnú tí ó mú wa pọ̀. Láti ìgbéyàwó sí ọjọ́ ìbí, sí ìsọmọlórúkọ, sí ìwújáde, sí ìgbòkègbodò, kódà sí gbogbo àkókò, ó ti pẹ́ àdẹ̀ṣìjọ wà.
5: O lè fẹ́ ni kòyàwó ẹ lẹ́nu.
4: Nísìn, o lè jẹ́ alábápín nínú ayọ̀ wa, kí o sì jẹ̀gbádùn ìdá 20 sí pẹ̀lú Coca-Cola, Fanta àti Sprite Páàkì 60cl fún ìwọ nìkan ṣoṣo. Gba ti ẹ nílé ìtajà tó súnmọ́ ẹ.
6: Sims Mid-Year Mega Sales Promo is here again. Shop smart, save big. From June 15th to July 4th, 2026, get up to 59% discount on televisions, air conditioners, refrigerators and freezers, washing machines, mobile phones and lots more. Remember, for every mobile phone you buy, you get a free gift. Visit any of our Sims Digital Centers at 224 Awolowo Way, Okeado, Ibadan. For inquiries, please call our customer care lines on 0908-783-2424, 0809-313-4275. This offer is available online and at Sims Digital Centers nationwide. Buy now, pay later, also available. Terms and conditions apply. Sims Digital Centers, for the right combination of quality and price.
7: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jọ̀ní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí. Ó yá ẹ sí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
8: S-E-L-A-R-R-I-E. Sálárì.
7: Bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú, ẹ sí pẹ́ẹ̀lì turmeric.
9: T-U-R-M-E-R-I-C turmeric.
7: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi chicken flavour kan fún yín.
10: Ohun ìsebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti àtàlẹ̀ pupa, olùyípadà ayọ̀.
11: We play only the hits.
12: Oh yeah. Pinky ring, we're about to hit the
13: so right here on the Splash Super Drive.
14: Drive time confession.
15: Soy la.

0: Top of the chart.
1: Top of the chart.
0: Splash 105.5 FM.
2: We should go to Paris.
3: Lago méje sí méjo àṣálẹ̀ lẹ́ mọ pàdé rẹ̀.
4: Ìyẹn ti gbọ́ bó ti kalẹ̀ sí Splash FM nílùú Ìbàdàn. Àwọn èèyàn ti ń dúró dé láti gbọ́.
5: Gbàgbé ìrùnú ẹ.
6: Gbàgbé ìrùnú ẹ.
4: Gbẹ̀ngà Adébóyè Jéngbé tí èlé ti padà dé látọ̀run. A jẹ́ pé ká máa gbádùn ọ̀rọ̀. Àṣà odò àti ẹ̀fẹ́ ló kù. Mo ní fẹ́ láti mí sí ẹ̀. Gbàgbé ìrònú ẹ pẹ̀lú Ọlá Olúwa Sakios, Director of

0: mo ti balẹ̀ ka bí ó wara ju.
1: Fresh FM 105.5 lẹ́yìn tí máa gbọ́ ní gbogbo ọjọ́ ajé Monday láago méje sí méjọ àṣálẹ́ 7 PM. Inú dùn ní móríyá wá mọ́ fìbànújẹ́ wọlé sùn lálẹ́ Monday. Ó fi ìrònú ara ẹlẹ́mọ̀. Dàdé ìrònú ẹ pẹ̀lú The Return of Gbẹ̀ngà Adébóyè. Ẹ̀rín àárín tàkìtì kéékèèké. Ẹ máa gbọ́ ẹ̀fẹ̀ tó ń tó dùn àti orin gan. Ọkàn yín tẹ̀ máa balẹ̀.
2: Ìrònú kí mú ni gbádùn ó mú ni ìgbẹ́ni.
1: Láolú gbẹ̀mí débẹ̀.
3: Wíṣèkó ti parí.

0: dictionary le mi abe fe ba fe tumo re e ye mi wo fini fini e ri nbe e ka mo ka bi gan ke fa bi kan ya ni ida loju meje eduwa ni eku ye ni e saba mo gba mu ke mo fi doju ti ogun eni ba wa ni kini o dawo tin di ju re mu iru eni be nteli waya si la ka yenu kopo mi ti wa fe je re we olohun ba mi to se mi be ibare o oba ha oba hi oba ho oba hi oba un oba un oba un oba tin jo gbogbo tin se gbogbo lori on gbogbo lona gbogbo nigba gbogbo lose gbogbo losu gbogbo nimo gbogbo feyan gbogbo fagba gbogbo lotun gbogbo losu gbogbo ati gba gbogbo gba gbogbo edio ede o oya ma ri bo ma gumi legun ede ma pa mi bi oti ede ma gumi legun loni tori mo de loni olufun tan di return of gbenga adeboye Temi ati Bami Dixon lajo wa ninu studio lojo tuni. E ma share kaaki agba nlaye. E ma gbo mi kaaki duniya. Iba Olorun ba mi se. Spirit mi di olufun tan gbe nga Adeboye Abefe nte ru pe ti padanu. Olorun ba mi tu wa gbona ara mi yo. Olorun ba mi doju ti awon ta mi Olorun ibare lojo oni se.
1: Oluwa she not business. Oludasile afro juju.
0: Loni awon bi ta fe lo lori eto loni opo gan ni e mo je ntan yin
1: asiko awa youth re o ko ye bi no wa
2: osho ni yo shako
0: eyin na ti gbo nkan ti yawo president wa so iyen yawo Bola Ahmed Tinubu ni o ni ki gbogbo wa lorilede pe ka lo ri mo ta akara ka mo din akara ta oni ka tun mu agbadun na mo ti so fun wa yi pe ka tun gbe igba kulikuli na kale ka tun mo ta kulikuli na o iyen yawo president Nigeria lo so be gbogbo tin je tolorun ati Tinubu ati yawo e atan mo won ati ran diran won awon ni o mo ta akara ana ni o mo ta agbadu baba se nko npo ijoba bayi e gbegba akara ni e gbegba agbadu e gbegba kulikuli so nte nta lari so gbogbo awon to kawe to ni degree lowo atan to ni PhD na lowo kama wa se ma abi kama fi iwe won ti an ka kan ma fi se nkohun awon to ni ogbon emo ninu opolo ati ebun kan ma fi so nkohun kan ma ta akara kan ma gbegba akara keyin ma yinu ola ke ma yinu oro e dejo waju olohun e ka wopon irojo waju olohun barista akorin kan gba yin oni omo Nigeria ni bo la nlo o oselu Nigeria olori Nigeria ni bo le nko ware ke wi fun wa o won so fun wa ngba yin so yawo Tinubu lo sese wa so fun wa gbogbo eyin party Tinubu ina jan na mo ndo di gbogbo yin lola laula wala kuata lola Jesu Oluwa wa mi so be return of Gbenga Adeboye ni soro baba wa laisi abesu gbile ta mo si baba sosan duru baba mi agbalagba oni oro kan to sele ti mo lo ri baba ba fun mo ni baba mbo le oro ise jesa e ba ni dasisa dada
3: right
0: yo da fun return of Gbenga Adeboye be la bere lo weyan orisirisi nsele nu aye ta wa me wa nsele o en ba so fun pe ko si duniyan iru eni be ntan ra re je ni amuni duniyan wa o aye wa duniyan na si wa yo da fun ojare omo mi oni nbo ikan bayi to mu ore re wa kimi sori bobo ti mo nsoro re
3: I want to play music
0: Michael o ko re nje o wa mu ore re kan wa si odo mi
2: I want to play
0: ore re yen wa nje sola sola lo ko re an mejeji na ni owo somo keyan lowo ni loki be ni sa mo mo sa be la an mejeji se ni owo ni loki
2: sisters and brothers
0: abibi ti Dangote ni an se ni owo lowo ko si se ni body to ma lori lo ede yin mo ni be ni sa o mo nsele be awon tun mo nlowo be yen wa lori lede
2: I forget your sorrow
0: o ọmọkùnrin ìgbà tí wọ́n wá kí mi wá sọ fún mu ní àsọlámọ́ sọ́ra o sọlá sọ ara rẹ o ayé ń bẹ èèyàn wá o mọ́ fi àdúrà ṣeré olóhùn ti gbọ́ o.
1: ibi ta tí mọ́dù yẹn wá
2: kò lè yé wọn rárá o.
0: omi wò rí tọ́nà gbẹ̀ngà adébóyè.
1: àṣẹ dance dance dance.
0: ọkàn wà ń jọ kan lọmọ sọlá ẹ bá pè mí lórí fóònù láti mọ́ríkà torí mọ́ríkà ní gbé ló bá ní bàbá mú kàn ní kinyín náà ni òun ní à ọmọ kú ọjọ́ mẹ́ta ó ní àbábá ẹ̀yìn etí ẹ̀ béèrè yẹn ti mú nímọ̀ bínú tí n bá ń pè ọ̀jú yóò mọ̀ dàbí ẹni pé mo fẹ́ tọrọ owó lọ́wọ́ rẹ nù torí gbogbo èrò ọkàn ẹ̀yìn tẹ́ wà lẹ́yìn mọ́ríkà nu bí ará nàìjíríà bá ti ń pè yín báyìí ọ fẹ́ tọrọ owó nù àwa náà rí jáde àtọ̀rọ̀.
1: wọ́n
0: bá sì sọ fún mọ́ fàdúà ṣeré o àwọn fámìlì ẹ̀ ò fẹ́ ogún òkè o àwọn olóhùn mọ́ ń gbàdúà.
1: àwọn oníjújú wọn lò.
0: sàdédé lọmọ ẹ bá wá bá mi ní oṣù tó lọ nàìjíríà ń bí ló láyé ìhun ti bàjẹ́ wàhálà dé òun ní kíni tó ṣe ọ́ olóhùn ọ̀ sọ fún mi. olóhùn wẹ̀ lọ́wọ́ nínú sunmi pool ní mọ́ríkà lé ọ̀dọ̀ òun ó ní bóun ṣe ń wẹ̀ báyìí ló ń bá torí bọnú omi ní sunmi pool ní mọ́ríkà ó ní lúlúwẹ̀ tóun lúwẹ̀ lọ ṣàlẹ̀ ló ń bá ní kóun lúwẹ̀ sí òkè padà o bóun ṣe ní kóun yọjú sókè báyìí ìlú àwọn nínú odò agbala rúgbó omi nílùú ọ̀dọ̀ àwọn ibẹ̀ ló ń ti yọrí bọ́ta. mo lọmọ ìlú wo ni ọlọmọ èkìtì lòun o ló ń bá yọrí bóde inú odò ní èkìtì làwọn ọmọge tí ń wẹ̀ lọ́wọ́ ní ọba rí wọn bá ní àbọ̀dá sọlá ìgbà wo lẹ dé sílù ló ń bá ní ìlú èwo òun èdè o mọ́ríkà ló ń ti ń wẹ̀ nú sunmi pool ni wọn bá sọ fún pé rárá o èkìtì lẹ́wà nú odò yìí o. ń bá mórí wọnú odò padà bó ń ṣe ní kóhùn tó gbórí jáde ló ń bá yọ sí mọ́ríkà padà ló ń wò pé a irú mọ̀jì sí àwolélé tó ní tó ń tẹnu ẹ̀ ló ń bá tún mórí wọnú odò pé kóhùn tó mórí jáde para ló ń bá tún bára àwọn lẹ́kìtì ló ń bá tún ṣe é wò padà lẹ́lẹ́kẹta ó ní bó ṣe dé lẹ́ẹ̀kẹrin báyìí tó ń tún lúwẹ̀ láti mọ́ríkà jùmù báyìí kóhùn yọrí bọ́ tàbí àwọn kan bára àwọn lẹ́kìtì ni. ó ní kò sí nǹkan kan tó bọ̀ ń débẹ̀ ó ní bọ́kúsà lásán lòún wọ̀dé wájú ta lé bàbá àtìyá àwọn ó ní ní wọn bá kí òun káàbọ̀ pé káàbọ̀ okó ọjọ́ mẹ́ta ẹjẹ́ ń lójú ọjà náà ká lọ rèé ta ọjà ẹ̀yin olólùfẹ́ mi mò ń bọ̀ ẹ̀ tí gbọ́ nǹkan kan dojú ọjà mò ń bọ̀.
4: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo don't land o.
5: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
4: Yes so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
5: Na more rich chicken taste, more enjoyment and more value for your money.
4: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before it finish. Offer valid while stocks last.
5: Me and Maggi.
4: So good together.
6: Good internet changes everything. The way you work, the way you relax, even the way you stay close to those who matter to you. That's what the Airtel 5G Smart Connect brings into your space. With the Airtel 5G Smart Connect, you can enjoy unlimited data, super fast speed, and even connect to multiple devices. All for just 25,000 Naira plus 15,000 Naira one-time installation fee. Visit the nearest Airtel shop or call 0911-000-0080 to switch to unlimited.
4: Airtel. Iṣẹ́ òjò ṣe ń tẹ̀síwájú. Ohun mímu tí sagbára àádọ́tun tó gbàgbọ́rọ̀ kan. Free Dettol Energy. 500 naira péré ni. Rà tiẹ̀ lónìí. Free Dettol Energy. Darí ìṣàkóso rẹ.

0: ọmọkùnrin kan àti ọmọbìnrin kan tí mo sọ lẹ́ẹ̀kan yẹn. Àwọn méjèèjì ni a ń bára wọn pàdé pé àwọn fẹ́ fẹ́ra wọn o. Alọ́mọkùnrin tí mo ń sọ lọ́jọ́ tòní, ó gbá bàbá ìyàwó ẹ̀, ó sì gbá bàbá ìyàwó ẹ̀ létí. Kéèyàn kó ìfọ̀tí fún bàbá ìyàwó rẹ̀, àìlè ní agbára o. Ọmọkùnrin ó pàdé ọmọbìnrin ní iléèwé. Iléèwé gíga mò ń sọ́hun o. Ọmọ yẹn ti ń jáde bọ̀ láti inú skúl tiẹ̀. Ó bá sì dádúró sàtòsí ara wọn, dẹnu ìfẹ́ kọra wọn. Ìwé mélòó wá ni wọ́n kà? Àwọn ò kàwé púpọ̀ ní tòun yẹn, ọmọkùnrin ò kàwé púpọ̀ ní tiẹ̀. Àmọ́ náà bíríàǹtì. Ó ní bẹ̀ òun ní experience láti lè pé kéèyàn sin ẹja ọ̀sìn ẹja nǹkan kan. Gẹ́gẹ́ ni òkè àwọn tó máa ń rí di agric nìyẹn náà. Ó ní bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. Ẹ wá rí lady tí mò ń sọ yìí tó jẹ́ ọmọbìnrin family tiẹ̀ wọ́n lówó lọ́wọ́, change wà lọ́wọ́ tiwọn dáadáa. Nígbà tó tó àkókò láti pé kí ọmọbìnrin lọ rí mọ́kọ wálé, ọba sọ fún dádì ẹ̀, dádì ẹni tóun fẹ́ fẹ́ leléyìí o, ọkọ òun rèé o. Dádì bá ní iṣẹ́ wo ní ṣe? Dádì a kò fi bẹ́ẹ̀ níṣẹ́ lọ́wọ́ bẹ́ẹ̀, ó jẹ́ nìkan tó brilliant, ṣó ní talent? Kò ní talent kankan, kì í kọrin, kì í sọ̀rọ̀, kì í ṣe anything. Bàbá ìyàwó bá dẹ̀ ìváì ti ọkọ ìyàwó yẹn ọkọ mẹ́, ẹ wá ń bí o, iṣẹ́ wo ló ń ṣe? Bá lóun ò ní sẹ́sà. Ò ní sẹ́ àwọn family ẹ̀ ń kọ́? Ẹ wo ọmọ borí òru ọrùn, ọrùn ò jẹ́ lóun o, bẹ̀ òun nífẹ̀ ọmọ yín gan. Bàbá ìyàwó bá ra lẹ̀ síbì kan, wọ́n ṣe àwọn fish pond, wọ́n ṣe síbẹ̀ lọ rẹ́kẹ́rẹ́kẹ́. Wọ́n bá mú bọ̀bọ̀ yìí nìṣó ń bẹ̀, wọ́n bá lọ bẹ̀. Wo ibi tó ti máa sin ẹja, ìyàwó ẹ̀ ló ní experience yẹn pa kéèyàn máa sin ẹja. Oníbẹ̀ ni sa, àmú ti gbé pẹ̀lú àwọn kan tó rí di agric ní school, so ọ̀dọ̀ mo ti ní experience. Sa dádì ẹ ṣe lọ́ bá dọ̀bálẹ̀. Ńbọ̀ dọ̀bálẹ̀ tẹ́hun. Bàbá ìyàwó bá sì bá tiẹ̀ lọ tiẹ̀. Níbi bàbá ìyàwó ti bá tiẹ̀ lọ, oṣù kìíní, oṣù kẹta, oṣù kẹrin, òun àti ìyàwó rẹ̀ wọ́n sá ń lọ ọbẹ̀. Ìyẹn gẹ́ẹ̀ ìyá àti boyfriend yẹn wọ́n lọ ọbẹ̀, wọ́n lọ ń chẹ́ẹ̀kì àwọn ẹja. Bọ́bọ́ ẹ̀ mọ̀ ń sun ẹja, ẹja mọ̀ ń ta, àwọn èèyàn mọ̀ ń gba tiẹ̀. Ọlọ́run ló wá mọ nǹkan kan tó kàn ṣubú lu lójijì. Ọkàn gbé gbogbo ilẹ̀ fish pond, ọkàn gbé ta lójijì ni. Kò sọ fún girlfriend yẹ o, ọ ta fish pond tẹjatẹja. Girlfriend bá sì lọ bẹ̀ rọ̀lẹ́ ọjọ́ kan pé kò ń lọ rí owó àwọn ẹja ọkọ òun, àwọn ẹlòmíì lọ bá ń bẹ̀. Àwọn tí bá ní kíni ẹ̀ lè wọ bí o, ibi èsì ọ̀dọ́ yín mọ́ o, ọkọ yín ti ta o, tàbí ti bó o, ibi tí bàbá òun rà fún. Ìyàwó tiẹ̀ pé bàbá tiẹ̀, ọkọ ẹ̀ ló pè pé bébì báwo ni, bó o lọ̀rọ̀ ṣe jẹ́? Wọ́n ló ti ta ibi tí ẹ o ti ń ṣe fish pond, kí ló ṣẹlẹ̀? Òun ti ta, òun ráyè nonsense, òun ti ta tó, òun ti ta tó. Ìwọ ti ta tiẹ̀, kí lọ̀rọ̀ tó ń sọ? Ìdádì ò mọ̀ gbọ́dọ̀ gbọ́, àti dádì bá gbọ́, dádì gbọ́ nìyẹn, kò sí tí dádì ó ṣe fún un o. Ọmọbìnrin yìí ó sọ̀rọ̀ ẹ́ di sóònú ẹ̀ kó àmúmọ́ra, kò sọ fún bàbá tiẹ̀. Nígbà òtún yá, bàbá bá wò pé ọmọ mi ní sáà dádì, mo fẹ́ gbé mọ́tò Lexus, mo fẹ́ gbé fọ́kọ ẹ̀, kọ́kọ́ mọ́ fi ṣẹ̀ṣẹ̀ rìn, kọ́kọ́ mọ́ fi ṣe kínní, a gbọ́dọ̀ package ẹ̀ torí wedding yín tó ń bọ̀. Ìyàwó bá kúnlẹ̀, ìyàwó ò lè sọ fún bàbá ẹ̀ pé ilẹ̀ tẹ́ ẹ gbé fún ọkùnrin ó ti ta o. Nígbà gbé ọkọ̀ fọmọkùnrin, ọkàn fọkọ̀ jáyé kiri, jáyé kiri, járe kiri. Ìyàwó bá sọ fún pé má ta mọ́tò yìí o, mọ́jọ dàbí tilẹ̀ yín mi, sọ fún dádì òní. Sọ fún dádì, ó lóun sọ fún dádì, mo láìkẹ̀ gan, má sọ fún dádì pé òun ti ta ibi bẹ̀yẹn, mọ́ sọ fún wọn. Bẹ́ẹ̀ tí dádì bá fẹ́ wá chẹ́ẹ̀kì ẹ̀ ńkọ́, má wọrí, èmi mọ nǹkan tí màá ṣe, má wọrí. Ọmọkùnrin yìí bá tún gbé mọ́tò káàkiri, gbé lọ gbé bọ̀, gbé lọ gbé bọ̀, gbé bọ̀ lé lọ, ó sá gbé káàkiri, ó bá tún ta mọ́tò náà dànù. Ìyàwó fẹ́ kùn skúl ńjọ́ kan ní skúl, ọba Fẹ́mi Awolowo yẹn ni òun ti ń kàwé, ọba fẹ́ kùn bẹ̀, bébì jọ wá gbé mi o, ọba sọ pé mọ́tò tó ń ti ta, ọ̀kadà ló ń gbé wá o. Ńbo wa lo kówó sí? Bí bàbá ìyàwó ṣe ìváìtì òun àti ìyàwó nìyẹn. Bani ọmọkùnrin bò ní mo fẹ́ débi kiní sáìtì ibi tó ti ń sin ẹja yẹn lọ́la. Àǹdẹ́ mọ́tò ẹ, kí ló dé mi ò rí mọ́tò yẹn, kí ló ṣẹlẹ̀? Àdáde mọ́tò ní fọ́ọ̀tì ni o, mọ́tò ní fọ́ọ̀tì ni sà. Mọ́tò ní fọ́ọ̀tì, fọ́ọ̀tì wo nìyẹn? Àdáde mọ́tò yẹn ní fọ́ọ̀tì mi fẹ́ sọ fún yín. Iye táwọn mẹkáníìkì dẹ̀ fẹ́ gbà lọ́wọ́ wa, wọ́n láwọn fẹ́ àwọn máa gba 250 bẹ́ẹ̀, wọ́n náà máa gba 200. Bàbá ní òkè no problem, bàbá bá ti ṣe transfer 200,000 sí. Ọmọ ò sọ̀rọ̀, kò sọ nǹkan kan fún bàbá ẹ̀. ngba ti o wa dijo ti baba fe lo ri wo site bi to mo tin sin eja pe ka won ti e lo wo tori awon ri awon ton ja won lo selu nkan kan eyin won na fe ra eja ti an ti sun awon smoke fish yen pe kan ti e lo be kan lo gbe awon ri awon kan wo be o nkan kan sa namba de no namba ni awon le wole ah awon le wonu bu ibi awon ma la won ni oko ma awon lo ni na awon ni right lati wo daddy e le wo bi o ah baba ba wo pe won le wo bi ke oba mu phone oba pe oko me ma bo nbi ti ohun wa o lo na ba bo gbaragbaragbaragbaragbaragba won le nti oparo yo o gbodo ni opolopo ero nle yo fi ma bo iro mara won ka si iro kan ma ba tu ngba baba ti baba duro senu ona hey lomokunrin na ba de baba ti pe omo ti e na iwo omo iwo to jo omo temi iwo na mo bombi ta wa yi enu ona nbe sala siri ti tu pe alaye se bo ti tabi fun wa ta lo ti mu wa pe baba yawo e pon fe wa wo bi nkan kan lo ba n ba mo ja pe e ngba to n wa tan ko ah baba yawo ba pe wa nbi e ja mo loli e ma ja fa wahala se mo pe olowo ki ba iku taludo ah eni omo re ba ni owo ki ba iku taludo e ma je ntan yin o iru tinubu bo se wa n ki fe ba iku taludo se makinde bo se wa n ko le so pon fe ba iku taludo won mo sa fun ku ni ah an to ti lowo gboro mo ba iku taludo oni baba yin se njo ti mu nso yi an ba loli oni ah iwo to jo ko mo igba o lo taben daddy on ti ta ah on ti ta okay moto wa nko lo iyawo ba jo daddy e wo ti ta moto na mi kan so fun ni baba ba kokko bu omo e pe ah iwo mo e omo serious o en to fe fe o ta duru ile yen ile la mo ni ke ma sile keke ile te yi mo fe fi ko complain la kan ta kan lo ko fit pond si bi be pe ki oko e mo ba rare ah ika mo ni wo mo yo daddy e ma binu igba to tu wa ta moto o le so fun daddy e wo mi fe ta shiri ni e ma binu baba ba koju si iyawo omo e pe a irada da lele to nse yin na o le ri oluran lo bi ele ina ti mo ba yari ni simu le ma ran lowo mu eh iwa to wu yo dana baba ba yen there's no problem sha eh ni kini oko omo re sim gbo ai ma ba mi soro be mo e ma ba mi so baba ba ni a se wa fe na mi ni ah that e wo ko si nkan ti mi le se o e ma ba mi soro be yen awon to so re lanu gan ah won je wo to lo mi ni ibe lo ti sumo baba yawe a fi gba lekini gba lekeji gba leketa omo gba baba yawe e leti eri pe kesi nla ni ni baba ba ni oke bo ti gba won leti yen olowo e ba ku taludo jade ko nu ile awon an ba ni ka won security wa gbe baba ba so fun omo e pe wo in gbodo ri o pelu omo yen mo o ti dopin lati oni lo omo ba ni kini en to ma fe ni yen o eyin e gbon ti omo na tu so o le en to nfe fe ni yen ah en to fe fe ni o ni be ni iya omo ba ni rara o ke se eh loju aye awon ko ati leyin awon gan ko o le fe omo ba lo re nbe awon family oko e pe kan mo bo nbe baba awon ejo to ba je yin se ma je ko mo yin fe e ma je ko mo yin fe ru omo kunrin ba awon 070-6949-3000 070-6949-3000 tabi ke gba pa bi wole 070-14-47-5770 to ba je yin se je ko mo yin ofe he oro nla lo dele ngba ti an soro yen fun mi mo wa lo mo kunrin yen ko baba yen ni awon ti e ti lo arrest e mo yin kan kokko fi ayon ju owo eyen na won si fa ayon ju ah eni mo le die ah emi le die o en to gba baba yawo e leti e lodi ko lai e kale oruko yin ati bi te tin pe yi lati akala eh mommy wa be wa ri pe oro nla lele
1: iru okun ibe yin fe omo mi mo laye ateni pade
0: eh ni pade
1: pade mo ti po ta lo yen ko mo na le mi mo omo mi ma ka oju omo kuro la re
0: hmm ti eni jo fe
1: omo mi je ah ka kuro la re to
0: Oti wonu aye gan. Nigba ti yanwo tun lo gba baba yawo e leti eni ora moto fun eni o si fish pond eja nla nigba ti mo dori ile yen lo bi ile bi ile olorun re re re mu pe ah hey awon kan mo tun ra nu gba nu ayo mo tun mo tun
2: lo apata
0: e ku ataro e ba mi radio yin e sile ba yin le oruko yin ati bi te tin pe mi oruko yin ati bi te tin pe mi ngbomo 070-69-49-30-00 tabi ke gba pa bi wole 070-14-47-5770 number to jabi si bi bai ni e lori kola yi

0: As in Jesus
1: Oluwa. The salvation of the Lord Jesus.
0: Ni osu yi.
1: In this month.
0: Ti oba ilu yoo fi wo
1: wa. For your donkey to locate you.
0: Gbe agbúrò rẹ.
1: That we've heard about you.
0: Agbúrò rẹ.
1: We've heard about you.
0: Ọlọ́mọ wa ti jana.
1: You have told that our child have gotten to
0: land now.
1: We've heard your pain.
0: Ọlọ́mọ wa dìde.
1: You have told that you are great now.
0: Agbúrò rẹ.
1: We've heard about you.
0: Anika wa ba oyo.
1: They said that we should rejoice with you.
0: Mo pàṣẹ.
1: I decree.
0: Ìdásí Ọlọ́run.
1: Intervention of the Lord.
0: Ká yí ayé ẹ padà.
1: That will transform your life.
0: Kí ayé rẹ yóò fi yí ìran padà.
1: For your life to transform your generation.
0: Ọlọ́run tó jẹ́ Yahweh.
1: The Lord called Yahweh.
0: Ọlọ́run tó ń jẹ́ Èlúwa. Ọlọ́run tó ń jẹ́ Elimeleki. Ọlọ́run tó ń jẹ́ Já. Ọlọ́run tó ń jẹ́ Jehovah Sikalori. Ọlọ́run tí gbogbo ayé rọ̀
1: mọ́.
0: Ọlọ́run tó rọ̀ mọ́ kankan.
1: Ẹ̀mí
0: àwọn wòlíì.
1: Ọlọ́run
0: tí gbogbo ayé gbàdúrà sí.
1: Ọlọ́run
0: tí kì í gbàdúrà. Torí kò ní àjùlọ.
1: Ẹni
0: tó bá ju ni lọ.
1: O
0: lè yàn gbàdúrà sí.
1: Ẹ
0: gbọ́ mi o.
1: Gbogbo
0: bí tá a ti gbọ́ mi.
1: Ẹni
0: gaba káìdà.
1: Bí iná bá
0: fojú ko mi. Asọkutu wọ̀ wọ̀. Àṣà iná ni iná bí jọ. Bí àrà bá sọ.
1: Asọ
0: tàṣẹ tàṣẹ. Tàṣẹ tàṣẹ.
1: Lolúwa
0: fi ń sọ̀rọ̀. Bíbélì wí pé
1: olúwa
0: sọ̀rọ̀ lẹ́ẹ̀kan. Ní ẹ̀kẹ́jì. Ojú mo gbọ́ ni pé
1: tuntun
0: ni ọgbọ́ra.
1: Ẹ
0: gbọ́. Mo sọ̀rọ̀ àṣẹ́sáfẹ́fẹ́.
1: Ẹ
0: gbọ́. Mo kọ́ ní àṣẹ. Láàrin 24
1: hours.
0: Láàrin 24 hours.
1: Testimony.
0: Fún ọmọ òfin bèrè pé.
1: Ṣé
0: ìwọ ni?
1: Are you the one?
0: Àbí ìwọ kọ́? Ẹ̀rí tí wọ́n máa fi dá wọn náà.
1: Bẹ́ẹ̀
0: ni.
1: Èmi
0: náà ni táyọ̀ ti rò.
1: Bẹ́ẹ̀
0: kò lè ṣe rere.
1: Ṣùgbọ́n
0: mo rí àánú gbà.
1: Testimony.
0: Bí gbogbo ayé máa fi kọ́ lórí.
1: Bẹ́ẹ̀
0: orí àánú gbà. Testimony kò wù ayé ọ̀ lọ. Ẹ̀fọ́ yẹ́ mi yíran mi padà o.

0: pàdé. Kí ló dé sí lálẹ́ ní domi ṣe wákùnrin tábìlì rẹ báyìí?
1: Mo ń kó àwọn àkókò yín domi mi jọ ni o. Mo fẹ́ jẹ ẹ̀bùn ńlá kan.
0: Ẹ̀bùn ńlá kẹ̀, ṣé bẹ́ẹ̀ náà ni?
1: Bẹ́ẹ̀ ni o, nípa kíkó àkókò oríṣi mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ tó wà nínú náílọ̀nù domi. Ẹnikẹ́ni lè di ẹlẹ́bùn ńlá.
0: Mo ń lọlé ni o, mo fẹ́ bẹ̀rẹ̀ sí ni máa kó àwọn àkókò yín domi tèmi náà jọ.
2: Lóòótọ́ ni o, má ṣe jẹ́ kí ìpolówó máa Indomie moment yìí kọjá rẹ̀ lò. Kó àwọn àkókò oríṣi mẹ́wàá jọ, kí o sì ní àǹfààní láti jẹ àwọn ẹ̀bùn ńlá yáfun yáfun. Lọ sí www.indomie.ng/myindomiemoment.
3: Oya ẹ̀yin ọmọ lọ́wọ́ ìjọ́n ó tún ti zẹ̀ẹ̀. Fún oṣù márùn-ún àkọ́kọ́ nínú ọdún ni àwọn tó tap ti gbẹnu sí kàṣẹ léraléra lóní back to back. Abẹ̀rẹ̀ látòrí New Year Cashport lọ sórí Valentine Cashport. Easter Cashport ń kọ́ àwọn èèyàn tún gbẹnu sí yẹn lọ ní ìgbòho ayé. Wọ́kazé Cashport yẹn gan lọ fàáfà. Ká má wàá tí sọ nípa iléyà Cashport pẹ̀lú ẹran àgbò tó sẹ̀mẹ̀kọ̀ẹ́. Kàṣẹ ẹlẹ́yinjú àánú ti a. Ọmọ má lọ fà tí kàṣẹ bá ti ṣàdéhùn ó máa sẹ́ẹ̀tì yẹn. Ní báyìí, àsìkò ti tó láti gbẹnu sí Mid-Year Cashport tínú oṣù kẹfà yìí. Ogbó tó lé ní 1,50,000 naira 50,000,000 naira ni àwọn olóríire tó lé ní 100 tún máa fi ṣe ìfàjẹ ní gbogbo ọ̀sẹ̀. Ọmọ ìyá, má lẹ bọ́dì mọ́lẹ̀, gbé bọ́dì ẹ̀. Àǹfààní wà fún ẹ láti gbọpẹ́ lórí gbogbo games wa tó bá ta tó bá ṣe ta sí ni wàá ṣe gbẹnu sí sí o. Wednesday June 24 yìí máa tún pọ̀ létí gan o pẹ̀lú ṣẹkẹ̀ dúgbẹ́ owó lọ́tún lọ́sì. Lórí Splash FM, tẹ *347*1004#. Lórí Ladelu FM, tẹ *347*1004#2#. Tàbí lórí wẹ́bsáìtì wa www.cashier.ng. Pẹ̀lú Mid-Year Cashport inú oṣù kẹfà yìí, àsìkò oríire ìwúrí dé. Sọ ti Cashier.

Ọlọ́run àti ẹ̀yin èèyàn, ará ọ̀rẹ́, mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa. Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn-ún 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn tilẹ̀ Ìbàdàn, ọba Murtala Adébáyò Àkàdé ẹ̀mẹfà. Ẹ̀wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday, ọjọ́ kọkànlélógún oṣù keje ọdún 2026, pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe ní Trinchard Hall tó ń bẹ nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ bẹ̀rù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ọlọ́pàá tó tún jẹ́ ọ̀jìmì tó mọ̀ nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Biodun Ladipo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹgbẹ́ ọjọ́ Tuesday, ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Trinchard Hall nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn, aago mọ́kànlá òwúrọ̀ lẹ̀tọ́ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ìwọlé, ìwọlé. Splash FM ní ọdún mọ́kàndínlógún, ẹ bá wa jó, ẹ bá wa yọ̀.

0: òdì tó lè bára lórí yẹ.
1: Ó lọ mú agbára kún agbára ni.
0: Gbogbo ẹ̀yin olólùfẹ́ Abiodun Adewole Mr. Double A. Ẹ máa jó, ẹ máa yọ̀, ó ń dé padà.
2: Kájọṣe tí wọ́n dàgbà kájọṣe
0: ooo. Ojú ọ̀run súdẹ̀dẹ̀ yóò rọ̀jò ayọ̀. Òjò ìdùnnú àti àlàáfíà. Ó yá o, ẹ wá fi kẹgbẹ́jọ lórí ẹ̀tọ́ ìjọba ìbílẹ̀ lọ́jọ́ jọ ẹtì láago márùn-ún ìrọ̀lẹ́ 5 PM Friday. Àti gbangba làṣáàtà láago mọ́kànlá òwúrọ̀ ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Sátidé 11 AM Saturday. Pẹ̀lú Abiodun Adewole Mr. Double A. Owó bàbá fà wá sí tá a mọ̀ bí ẹ mọ owó. Ẹ mọ̀ pé kò lè dọ̀ọ̀rọ̀ rà. Ó máa fọná sójú kẹ̀kẹ́ Mr. Double A balẹ̀ bàgẹ̀ bí ẹran dẹ̀dẹ̀ sórí ìkànnì Splash 105.5 FM lórí ètò ìjọba ìbílẹ̀ àti gbangba làṣáàtà. Ẹ̀yin kọ́ yìí ẹ mọ̀ ní ìsìn.
3: Guy, why you dey smile like this? Wetin happen?
4: Cause I don't win trip to go abroad.
5: You too could win in the Goldberg Back to Bar promo. Visit any participating outlet, buy two bottles to win instant prizes and the chance to win a trip abroad to watch the Super Eagles play. Terms and conditions apply. Goldberg, the gold standard. Not for sale to persons under the age of 18. Drink responsibly.
6: Oṣù keje jẹ́ oṣù ara ọ̀tọ̀ fún iléeṣẹ́ West Midlands Communications Limited. Èyí mú wa rántí gudugudu méje yàyà mẹ́fà tí ìkànnì ọmọlúàbí Splash 105.5 FM ti ń gbé ṣe. Ẹ̀ẹ́dùn fìlù tọ́nikí ọlọ́jọ́ àbí tí wọ́n jẹ́ alága àti olùdásílẹ̀ Ọba Murtala Adébáyò Àkàdé MFR.

Ọlọ́run àti ẹ̀yin èèyàn, ará ọ̀rẹ́, mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa. Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn-ún 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn tilẹ̀ Ìbàdàn, ọba Murtala Adébáyò Àkàdé ẹ̀mẹfà. Ẹ̀wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday, ọjọ́ kọkànlélógún oṣù keje ọdún 2026, pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ lọ́dọọdún tá a máa ń ṣe ní Trinchard Hall tó ń bẹ nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ gbẹrù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nuléṣe ọlọ́pàá tó tún jẹ́ ọ̀jìmì tó mọ̀ nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Bíọ́dún Ládípò tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nuléṣe ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday, ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Trinchard Hall nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn, aago mọ́kànlá òwúrọ̀ lẹ́tọ̀ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ìwọlé ìwọlé. Splash FM ní ọdún mọ́kàndínlógún, ẹ bá wa jó, ẹ bá wa yọ̀.

0: amọ̀dúpẹ́.
1: Lákọ̀ọ́kọ́ náà mo fẹ́ bá ẹ̀yin èèyàn kan sọ̀rọ̀, ẹ káàbọ̀ sórí ètò bàbá olóore ìlú àgbàlagbà bàbá àwọn àgbàlagbà. This is your one and only Senator Kako aka Senator Kax Alaya lole gbele la
0: one
1: kọlọkọlọ tó ń gbádìí ẹ ò sọra bí igun erin lọ lóko àgbẹ̀ ń tàka. Bàbá ńlá kú bàbá ta ló máa fọkọ́ péré kò sábẹ̀ tó máa wọn ṣẹ̀lẹ́sẹ̀ rí o. Ẹ káàbọ̀ sórí ètò bàbá olóore ìlú, bàbá ń jẹ́ òpè ní o gbọ́dọ̀ fọ́hùn. Èmi nìkan dẹ̀kọ́ ni mi wà lé lálẹ́ òní. Kọmíṣánná Bembeoro àjọ wà nílé agbára ni.
0: Presidenza.
1: Comrade Maja Sasso tọbẹ̀ ló ṣòro.
0: Ẹbẹ Oṣòfò.
1: Ẹbẹ Oṣòfò Kingdom. Àjọ wà lé lálẹ́ yìí ni o.
2: Ẹ kú àwọn agbára yín o, bàbá olè ńlá.
1: Gbogbo wọn lára wọn ń gbóná ṣùgbọ́n inú mi dùn pé Kọmíṣánná Bembeoro wà ń kalẹ̀.
0: Bẹ́ẹ̀ni, mo débi dédé.
1: Débi dédé o, débi ìfẹ́lá.
0: Yóò lódùmarè.
1: Àwọn ọ̀rọ̀ kan jẹ́ àrùn ìrìn. Mo máa open floor fún ẹ̀yin guys láti sọ̀rọ̀ o. Ṣùgbọ́n ẹ jẹ́ ká jọ fi làákàyè gbé ọ̀rọ̀ yìí ẹ̀ o. Kí n tó tẹ̀síwájú, a kú ọ̀rin ni o. A kú ọ̀wà ara òjò pẹ̀lú. Òjò yẹn ń rọ̀. Gbogbo ilẹ̀ ń rin. Ara ń rin. Aṣọ rin. Ẹsẹ̀ á rin. Tó o bá ṣọ́ra wà á rin.
0: A rin tabẹ́tabẹ́ pàápàá.
1: Ọlá rin. My leader. Àti olórí leader. Ọ̀rọ̀ tí ẹ̀yin èèyàn sọ di tọrọ fún kọ́lẹ́ǹsì yìí. Iná ilé lẹ́ran kó máa yẹ́gbẹ̀yìn.
0: Bẹ́ẹ̀ni, kò yé wọn ni.

0: ade Costa Rica o ma ri talaka
1: beni
0: be ade Atlantica o ma ri talaka
2: o wa di dodon ko de Africa na kan tun ri
1: talaka
0: gbowo ede ye mai
1: o ye ju o ma de de Nigeria ngo
0: eye le mo
2: ko ma Nigeria
0: nojo ri alawa wa
1: nojo ri alawa
0: nigbati eyan da alaba pe owo yi o afun yin ni ki se wi pe eyawo lo je o abun yin
1: ofe
0: abun yin
2: ninu owo ogun
1: ofe re si eran lowo
0: ohun to ba wo yin ara eni ke fi da oke anjo wo pepepe eyan to nta worobo be eyan ba ni adota egberun to na ba bere owo akara bode se kule kule
1: abi ko yan gbadu
0: eyan le sun gbadu je ba eyan le sun gbaje sa
1: igba a ma sun je
2: ki lo fa nbe innovation won dey try
0: Awọn bẹrẹ agọ niyẹn o.
1: A ma sun je.
0: Itumọ ẹ ni pe yan ti innovation agọ niyẹn.
2: Ra ra innovation te mu wa naa ni gbogbo ara o mọ mo.
1: Se mo pe
0: innovation agọ la mu wa.
1: O ra ra ara innovation.
2: A ma lo mọra wọn. Won le yan ele ri ko tun lo wo.
1: A ma lo igba bi ata.
0: Eyan rondo de o.
2: Won ti e le tun
1: wo re
2: kan yan wo.
1: Se mo pe ata dindin ti won ba fi igba ko ko nilo eja.
0: Now, ojo lero yi ejo my commissioner.
1: Baba.
0: O jeje wo lo daju ni rasiko yi to fe ra bi akara gbigbona.
1: Eri ti abanika wo. Ka wo dada ka wo critically ni o oge ataka olodumare ara ma wo mu ni
0: e wa ye o to ba wa je lowo so te yan lo nu ojo
1: ninu ojo
0: agbado sisun
1: o da
0: agbado sise a sa le ma po ti ni rona
1: abi sise yen ti e da po
0: sise yẹ da po
1: toro ti tun ni yonu iyo yen na ni se ti a se lara se wa tu wa ri sise yen bi to da to eyen ji agbado yen ton ke wa try ke fi
0: ironu ise be
1: ke fi suku e
0: ke
1: fi run
0: pako ke wa ma fu mi ka ma bo
1: ifo ifa a ma do pupo
0: awon eyan mo wi pe
2: se ri ege ma bopo lo le oloro
0: aboloro
2: aboloro
0: okay
2: sheri gbogbo oro te nso yi te nfi abala enu mejeji so yi se mo ko emi ma nso kokko wi pe ibi ti abaroko ye ka ti ri oro logbon ta ba ba iwa ago nbe a ma dun ni pupo
0: eyin wo le wa go
2: sheri ohun ti mo nso le e ni suru e je
0: mo emi na bere
2: e ma ma jana nkan ti mo so ni pe se mo pe mo ma nso pe te ba ti mu awon aba yi awon aba daada yi awon aba to joju gbese yi awon aba to je pe inu awon aka ogbon le ti mu jade yi bi te ba ti mu jade be yen bi pe keyin koko ma gbe igbese akoko ke ma won ni owo gege bayi ni saju ijo kẹyìn kọkọ gbé ìgbésẹ àkọkọ káwọn èèyàn lè mọ wípé nǹkan tí máa wà lídà ní àṣẹ yìí táwọn náà dẹ ti lead by example ṣe bí nǹkan tí wọn sọ ń pa leadership nìyẹn pé it's by example nígbà irú ìgbà tẹ èmi kọ́ tẹ̀mí rò pé ó yẹ ká ẹ ṣe ni pé nígbà tẹ fẹ tẹ tí olórí fẹ announce yìí ọ̀rọ̀ wípé alágbàdóde o oníkúlíkúlí o alákàrà o tí ìṣalára ka o wípé alákàrà dé o nǹkan kí ó yẹ kí àwọn ti ẹ̀ mú kán ó yá o ìwọ àkọ́bí mi lọ́kùnrin ìwọ bọ́ wájú o àbígbẹ́yìn lóbìnrin ìwọ tẹ̀lé o oya iwo gbe gba eleyi iwo mu iwakara iwo gbe kini kan wa ko bo waju ki won din akara yen ki won din kon kon din ni gbangbo wale ko din kon wa se ni se to je pe e wo ayeyin e wo wa o ohun la nse yi o nta ni ke ki se nkan ti o ba se babara now e awa no a se eyin no le se kon wa fi apere iru kulikuli yen kon ni ikona ko n gbe pa kulikuli ki kon gbe akara ka won na kon ma sunbado seri to ma se be awon eyan ko ni si awuye wuye ko ni ti e ni se pe won ni ka lo se pe won ni ka oni kaluku ma se ka de ti won bi o bi o je pe won ti wa se na awon eyan ti gbe gba akara o ah awon eyan ti ndi akara go bayi
0: akara ya lande
2: awon eyan ti ndi akara for real awon eyan ti ndi akara o sugbon won ti won so ni wipe 50,000 ti eni kon fi gba akara yi tawon eyan ti lo ri won ti lo try wo pe boya ah e ba le so tawon ba gbe akara yi boya tawon ba de awon tawon ba de house wa di house of assembly di tawon ba de nu gate won boya won je wole kon le ta akara fa won members of the house of rap kon le ta akara fun won ton ba de senate di boya won senator a ma ja akara so ton ba de le ijoba na ni ka won adari wa kon patronize won lati ra akara sugar won so wi pe 50,000 yi gan o to bere o wa akara e wo ton ra roro nigba ton lo we ton ma ra ewa gbugbu e lo ti gbowo lori eni kawo yan ma yan agbado ta agbado gan o si agbado o si agbado ti gbo agbado ti di goal loja ni si eni kan gba 50 kan lo ma yan agbado ta e lo si ta ke lo bere lowo awon to yan awon iya to yan agbado yi pe e fe ran agbado e ru e ton ma pe yokan suku agbado e ton ma pe fun yin
0: se bi won lo lagbado sinsin
2: e lo ko won ni
0: Intere aso ni e
2: owo to be e wa fun won ni 50,000 ona bono oko bono ti e ka ba kokoto yowo moto
0: se dodo ni ke se nkan to ma sun me pelu eyan ni
2: e ni soru e ma ma ta gidi bo le ni si
0: o tin soro lata
2: ro agbado te soro e ni si awon agbe ni o le gbogbo e ti ohun ni gbogbo e ti
0: nkan je mo
1: se mo pe aso ni late last year
0: yes
1: ka pin agbado igbe to se gbin fa won
0: beeni
2: ibo no fe gbin si se bi won bu ani kule ile won no fe gbin si ni
1: se bon bu
0: won ba awon eyan ma bu pe sinu afo cement se won ma gbin sule kule ile won
2: isule kule ile won
1: adunkun
0: adunkun
1: alboza
2: so iru ise ogbin yen ni isile ni ka won ara ilu tera mokan ma se ohun lo ohun na ma fi se oro aje to ma gbe lo ja lota
1: iwo to ba ni
0: isu ile be lati mo le je
1: isu kan fi gbagbado merin iwo to
2: kan fi isu kan gbe agbado merin
1: agbado merin fi gba isu kan
0: be
1: ni ba ibata ko ni se bi
0: ah
1: be
0: ti
1: ro ni ko wa
2: se mo wi pe se ti a se ri awon oro te ma nso eyan o le kan ni tori pe ko ma da bi igba ta ri bi igba te pe oro yin bi igba te boya e fonu lati obi osu a igba awon oro yin a kan ma da bi igba to je pe e muri omode e da kodo bayi ka ma so pe ori agbada lo ari agba lo wa ni da ni la dori agba kodo awon eye commissioner si ma soro won si ma soro won ma beto lenu wọ́n ma sọ̀rọ̀ àwọn ọ̀rẹ́ wọ́n ma bẹ́tọ̀ wọ́n ma sọ wọ́n sì ma fi akọ̀ṣọ́ àwọn
1: ọ̀rọ̀ tí wọ́n kọ jẹ nílùú
0: ẹgbà àwọn ọ̀rọ̀ kankankanka
2: àwọn ọ̀rọ̀ tó jẹ́ pé tẹ́ ẹ bá dé àárín ọjà tẹ́wọn èèyàn bá tán bá rí yín wọ́n fẹ́ máa sọ yín lóko
1: ṣé ẹ ti fi ewé pákíro ẹ̀fọ́ rí
0: ọmọdún ẹ̀
1: ha àbí ọ̀dùnkún ànàmọ́
2: ṣe mọ̀ wípé owó àkàrà tẹ́ ẹ sọ pé kí wọ́n ṣe ní ìsìn òun ni àwọn èèyàn fi máa rán ọmọ lọ ilé ẹ̀kọ́ òun náà fi máa sanwó ilé wọn òun náà fi máa ìgbáyé gbádùn wọn orí ẹ̀ ni ó wà bí.
1: tó bá ya tó bá ya àwọn lecturer náà máa gba oúnjẹ in exchange for money.
2: sẹ́rí ọ̀rọ̀ ẹ jẹ́ ká bá yín ṣòwò
0: tọ́ lọ kò sí nǹkan tó ń lọ.
2: tẹ bá fẹ́ ṣe empowerment àwa rò wípé ó yẹ kẹ́ tẹ́ ẹ bá tiẹ̀ mọ̀nà ó yẹ kẹ́ ẹ béèrè lọ́wọ́ àwọn tó lè tọ́ yín sọ́nà.
0: tó le
2: fún yín ní àwọn àmọ̀ràn tó le fún yín ní àwọn ọgbọ́n àtinúdá tẹ́ fi lè ṣe ètò ìrónilágbára èyí tó gbọ́ngbọ́n èyí tó máa mú ìgbé ayé àwọn ọmọ orílẹ̀-èdè yìí nítumọ̀ kì í ṣe pé kẹ́ ẹ wá bọ́ta gbogbo tẹ wá rí ní gbogbo ọgbọ́n tẹ ẹ ní tààrọ̀ wípé ta ba ti ri yin o ah igi ogbon lo duro yi ke wa ma so wi pe ni aye ni dispensation ta wa yi ni akoko ta wa yi ke wa ma so wi pe ero ni lagbara ka won yan bo ta kon lo ma din akara
0: lowo ta fun yin ta o ya yi
2: se fe ka won yan o so kon yi idea yi kon yi pada si yin lori ni kon so pe boya akara lagbaja la won din ni e ma je ko di gba ta won ba be so pe akara lagbaja la din agbara kini kon e wa so pe kon lo ma din akara yon fa akara se yin ni e wa ri pe o da o technology o e je ka ru awon odo lagbara e je ka ro won lo fun research e je ka fund research fa won odo wa e je ki won gbe awon igbese to lori ni bi ti awon countries of the world
1: research bo bi won se le
2: gbe awon ogun asinuda
1: ba egbele gbe
2: e wa so wi pe e wa so wi kon lo ma gbe gidi ko ma kon lo ma di akara
1: research bi won se le gbe ire ke sai kule le
2: oro yo ku o bu yi ku awon oro yi o je ko ti e ma jade ni gboro enu yin ki se ru nkan to ye ke ma so re eri wi pe o da awon odo wa a fe se eto ro ni lagbara fun
1: e wo ro e e wo
0: se gbogbo isare
1: e ki fe bonu aye e je ki se mo ko e fo ni opolopo de nro dan
2: e fo ni transport a gbe transport yo e je ka wo awon oko to wa ni won ba ni won won ba awon eyan gbiyanju ara won awon eyan gbe mo lo ra moto won gba airport won lo gbe si uba won lo gbe si awon all this private e wo
0: ni ke je gbe won se gbo lo mo aya e ko ta so ni
2: e se se ro ni to i ro ni lagbara
1: ke ni ero
2: ta won eyan won da won to ni se owo awon ero opolopo lo wa ti o ni irinse to de kose to mose ti o ni irinse to fi ma sise ke ti e wa to po da awon ti sanso ke wa pe won
1: abe ti gbagbe
2: ke te ki de ta
0: bene
1: eni to se idiri
0: to se onidiri
1: eni to se
0: ki le fun won eni to la to
1: bi si mo la fun ni ilu
2: e fun ni ilu
0: lubata ke ni lubata so ma
1: se mo ba so ko ta
2: o ta so ni le fun won eyin o se je ko so bata yen se yin lese
1: e to fe kose akara ara perin fun ati iwakara
2: ta so ri ta so na ri se ri ngba ti aye te waju teyin wa oko teyin wa oko
0: se yin aye te ti waju e de ni dakara
2: mo ni aye egbo mi
1: eni fe ma yan agbado ara yan fun
2: eni soro
1: ati fun ni
2: ko ma da egbo ko ma lo da bi edi
0: ko ma gbe so le lo
2: egbo se ko ma lo da bi edi ko ro yin ma lo da bi igba te pe efun abi afise ni awon agba yo ba so pe awaseyin ni ire ma nwa iwo ti e bi igba te pe awa awaseyin le nwa iwu e ma wa itesiwaju ilu ilo si awaseyin e ma wa oko ile awaseyin o ye ke ma tesiwaju o ye ka ma tesiwaju ni nigbati ijoba kan ba gbe to ma gbe ijoba le ta wa lo bi wa glefa o ye ki tesiwaju o wa ni
0: mo n bo
2: wa n da wa pada seyin
0: mo n bo mo fe lo fun side us ko le o
1: e ma ti tesiwaju
0: mo n bo
3: Flash FM 105.5
4: e ka bo si ore to eko bibeli láti ẹnu ìránṣẹ́ ọlọ́run ajínrere tí ń bolo àti fẹ́ òjò olùdarí iléeṣẹ́ ìránṣẹ́ revealing jesus ministries ayé rẹ kò ní rí bákan náà mọ́.
5: Àìkú, àìrí, àìdíbàjẹ́, ọlọ́run alágbára ńlá, adúpẹ́ ó fún orí ọ̀fẹ́ tí ẹ tó yọ̀ǹda fún wa lónìí yìí wípé kí a tó jẹ́ alábàápín àti akẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ rẹ. Mo gbàdúrà fún gbogbo olùgbọ́ ọ̀rọ̀ rẹ lẹ́nu mi lónìí pé kí ọ̀rọ̀ rẹ kó la ipa nínú ọkàn wa, kí ẹ̀mí rẹ kó tan ìmọ́lẹ̀ ọ̀rọ̀ rẹ sí wa lọ́kàn lọ́tún o, kí òye ọ̀rọ̀ náà kó yé wa yéké yéké. Àti èmi olùkọ́ àti àwọn akẹ́kọ̀ọ́ pátápátá kàdí aláyọ̀ kàdí alábùkú fún lóòkọ̀ Jésù Kristì náà olúwa wa amen. Mo tún kí wa káàbọ̀ lẹ́ẹ̀kan sí sí orí ètò ẹ̀kọ́ bíbélì lónìí tó ta gbé kalẹ̀ fún ìdàgbàsókè gbogbo ọmọ Ọlọ́run àti pé kí ọ̀rọ̀ Ọlọ́run kó lè yé wa ni o. Ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run tí a ti ń ṣàgbéyẹ̀wò rẹ̀ náà ni a pe àkórí rẹ̀ ní ìhìnrere Jésù Kristì. Ìwé Rómù oríkìní ẹsẹ̀ ìkẹrìndínlógún ní èmi kò tijú ìhìnrere Kristì nítorí pé agbára Ọlọ́run ni sí ìgbàlà fún olúkúlùkù ẹni tó gbàgbọ́ fún Júù ṣáájú àti fún Élé ní ìpẹ́lẹ̀. pẹ̀lú torí inú rẹ̀ la fi òdodo ọlọ́run hàn láti ìgbàgbọ́ dé ìgbàgbọ́. Àìwé ìwé òwe yẹn náà bákan náà ìwé òwe orí kẹẹ̀dọ́gbọ̀n ẹsẹ̀ kẹẹ̀dọ́gbọ̀n ó ní bí omi tútù sí ọkàn tí ò ń gbẹ́ ń gbẹ́ bẹ́ẹ̀ ni ìhìn rere láti ìlú òkèèrè wá. Mo ti ṣàlàyé rẹ̀ fún anú ẹ̀kọ́ yìí wípé ìhìnrere Jésù Olúwa nìkan ṣoṣo náà ni ìròyìn tó le tán òǹgbẹ ọkàn èèyàn. Kì í sì ṣe òǹgbẹ pé mo fẹ́ momi o kì í ṣe òǹgbẹ pé mo fẹ́ momi. Mo sọ fún wa pé òǹgbẹ kan wà lọ́kàn gbogbo ẹ̀dá náà ni láti mọ Ọlọ́run láti súnmọ́ ẹlẹ́dàá àti pé tí ènìyàn bá tilẹ̀ fi ayé yìí lẹ̀ gan ibo ni ó já sí. Òǹgbẹ ọkàn gbogbo èèyàn nìyẹn o. Mo ti sọ fún wa pé ìrìn Jésù Kristì nìkan ṣoṣo ló lè tán òǹgbẹ yìí. A tún ṣàlàyé fún wa pé ìrìn rere yìí nìkan ṣoṣo ló ní agbára láti so èèyàn di ẹni ìgbàlà. Ìyẹn ni pé kò sí ìgbàlà lọ́dọ̀ ẹlòmíràn o. Kò sí ìgbàlà nínú ìhìn rere kankan bí kò ṣe ìhìn rere ti Jésù yìí. A tún sọ fún wa wípé ìrìn rere yìí kì í ṣe ìròyìn ìbànújẹ́ o. Kì í ṣe ìròyìn tó mọ mú ìbànújẹ́ dání, tó mọ mú kí èèyàn banújẹ́, tó mọ mú kí èèyàn bẹ̀rù rárá. Ìròyìn ayọ̀ ni ìròyìn ayọ̀ ni ìwé ìṣẹ́ àwọn apòsílẹ̀ orí kẹjọ ẹsẹ̀ kẹjọ yẹn ó sọ fún wa wípé ayọ̀ ńlá sì wá sí ìlú náà ìlú Samaria ni o torí pé kí ni ẹnìkan lọ síbẹ̀ tá à ń pe orúkọ rẹ̀ ní Philipi tó lọ wà sọ fún wọn ayọ̀ ńlá pọ̀ síbẹ̀ kì í ṣe pé gbogbo wọn bẹ̀rẹ̀ sí ń banújẹ́ ẹ̀rú wá ń bà wọ́n pé a mọ̀ fẹ́ lọ run àpáàdé o wọ́n ti ní aronú padà o èmi ò fẹ́ lọ run àpáàdé o wọn ò fẹ́ jóná o èmi ò fẹ́ jóná o ẹ̀rú ń bà mí o rárá rárá. Ìròyìn ayọ̀ ni ìròyìn ayọ̀ ni ìrìn Jésù Olúwa yìí ó sì jẹ́ ìròyìn àlàáfíà. Ẹ̀tẹ́ bá rántí tí áńgẹ́lì yẹn sọ núwe lóko orí kejì nípa tó pàdé àwọn olùṣọ́ àgùntàn yẹn ó ní ẹ mọ́ bẹ̀rù ó ní mo mú ìròyìn rere ayọ̀ ńlá tọ̀ yín wá èyí tí ó ṣe ti gbogbo ènìyàn. Ìwé lóko orí kejì ẹsẹ̀ kẹwàá nìyẹn. Abeli sì sọ fún wa náà nu ìwé Efesu. Mo fẹ́ ka ìwé Efesu yẹn fún wa. Ìwé Efesu orí kẹfà àgbọ̀n nǹkan tí Paul apostle sọ níbẹ̀ yẹn. Ó lo àpèjúwe kan fún ìrere Jésù Kristì yìí ìrere tó ń sọ ní dẹni ìgbàlà yìí. Efesu orí kẹfà ẹjẹ́ àka ẹsẹ̀ karùn-ún tàbí ẹsẹ̀ kẹẹ̀dógún 15 yẹn. Efesu orí kẹfà ẹsẹ̀ kẹẹ̀dógún ó ní tí ẹ sì ti fi ìmúra ìhìn rere àlàáfíà wọ ẹsẹ̀ yín ní bàtà. Tí ẹ ti fi ìmúra ìhìn rere àlàáfíà wọ ẹsẹ̀ yín ní bàtà. Ṣé ẹ ti rí bẹ́yẹn wípé ọ̀rọ̀ àlàáfíà ni ọ̀rọ̀ àlàáfíà tí à ń sọ fún èèyàn pé Ọlọ́run mọ̀ ti mú àlàáfíà wá o. Tó o bá fẹ́ lálàáfíà àlàáfíà tí kì í parẹ́ àlàáfíà ìnípẹkun àlàáfíà ayérayé Jésù nìkan ṣoṣo ló le fún ọ ìtí ìrere Jésù Olúwa tó ń tọ́ka sí nìyẹn. Ohun tí mo sì fẹ́ sọ fún wa lónìí náà ni pé ìhìn rere yìí ó jẹ́ ìfihàn ìfẹ́ Ọlọ́run. Ìhìn rere Jésù Kristì kì í ṣe ìfihàn ìbínú Ọlọ́run o pé Ọlọ́run bínú sí ọ Ọlọ́run bínú sí ọ ó bínú sí ọ gidi gan o rárá ó jẹ́ ìfihàn ìfẹ́ Ọlọ́run sí ènìyàn. Ìwé Jòhánù orí kẹta ẹsẹ̀ kẹrìndínlógún ó ní torí Ọlọ́run fẹ́ aráyé tó bẹ́ẹ̀ gẹ́ẹ́ ṣe ti rí ó ní Ọlọ́run bínú sí gbogbo ẹ̀dá ni Ọlọ́run bínú sí èèyàn rárá ó ní Ọlọ́run fẹ́ aráyé tó bẹ́ẹ̀ gẹ́ ó sì fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fún ni pé ẹnikẹ́ni tó bá gbà á gbọ́ kó má bàa ṣe kí ni mọ̀mọ́ bàbá yẹn ò tiẹ̀ sọ̀rọ̀ rárá ó ní kó mọ̀ bá a ṣègbè ṣùgbọ́n kó lè ní ìyè àìnípẹ̀kun sóyìn tí ìrìn Jésù Olúwa tó dá lé lórí nìyẹn o láti fi ìfẹ́ Ọlọ́run hàn sí àwọn tó bá gbọ́ ọ bóyá wọ lónìí tó ń gbọ́ ẹ̀kọ́ yìí tó ń gbọ́ ètò yìí ó tiẹ̀ tí ìdẹ́nu ìgbàlà ogun tí wọ́n ń ṣe táwọn oní kìrìsìtẹ́nì ṣe kò tiẹ̀ yí ọ pé ẹ wo ẹ̀sìn mo lè ṣẹ̀sìn kankan tó bá wùn mí ṣe rí ẹni tá à ń pè ní kìrìsìtẹ́nì kì í ṣe ẹni tó ń ṣẹ̀sìn kan lásán o ó jẹ́ ẹni tó ti gba ìfẹ́ Ọlọ́run láàyè nínú ọkàn rẹ̀. So báwo sì ni Ọlọ́run ṣe fi ìfẹ́ rẹ̀ hàn yẹn nípa Jésù Kristì ni o ẹsẹ̀ yẹn lẹ́ẹ̀kan sí ó nítorí Ọlọ́run fi aráyé tó bẹ́ẹ̀ gẹ́ẹ́ tó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fún ni pé ẹnikẹ́ni tó bá gbàgbọ́ kó mọ́ bá ṣègbé ọlọ́run ò fẹ́ kẹ́nikẹ́ni ṣègbé ni o náà ni ọlọ́run ṣe rán ọmọ rẹ̀ Jésù Kristì wá sí ayé láti fi ṣe ètùtù fún ẹ̀ṣẹ́ wa láti kó ẹ̀ṣẹ́ wa lọ pé tó bá sáà ti lè gbàgbọ́ ò ní ṣègbé ṣùgbọ́n ọlọ́run ó wà fún ọ ní nǹkan kan o kí ló lọ́lọ́run ó fún ọ yẹn iye àìnípẹkún ẹ jẹ́ mọ̀ pé ní ẹsẹ̀ tó tẹ̀lé ẹsẹ̀ kẹtàdínlógún yẹn 17 yẹn ó nítorí ọlọ́run kò rán ọmọ rẹ̀ sí ayé láti dá aráyé lẹ́jọ́ sẹtiri tí mo ti ń sọ bọ láti bí ọjọ mélòó kan báyìí pé ìrìn jésù olúwa kìí ṣe ọrọ ìdálẹbi àwọn onímọ ìjìnlẹ bíbélì tilẹ sọ fún wa gan pé èdè tá a lò ń bẹ yẹn nígbà tá a ṣubú fọ èdè yẹn pé tá a ṣe mọ pé ẹjẹ mọ pé kìí ṣèdè yorùbá la fi kọkọ kọ bíbélì kìí sì ṣèdè èbó gan kìí ṣèdè gẹẹsì èdè gíríkì àti èdè hebrew ni so àwọn onímọ ìjìnlẹ bíbélì sọ fún wa pé tá a bá ṣe àtúnpalẹ̀ èdè tí a lò ń bẹ̀ yẹn èdè tí a lò ń bẹ̀ yẹn pé dáaráyé lẹ́jọ́ èdè yẹn tá a bá fẹ́ ṣògbó fọ rẹ̀ dáadáa gan dáaráyé lẹ́bi ló yẹ a lò ń bẹ́ẹ̀ so kí ọlọ́run ń sọ ọlọ́run tí máa ń dá àyàn lẹ́bi kìí ṣe ìrèdí tó fi rán jésù sí ayé nìyẹn tó fi rán jésù wáyé nìyẹn tó bá jẹ́ pé ọlọ́run fẹ́ dá wa lẹ́bi ni kò sí kankan nínú wa tó yẹ ó kù láyé ṣùgbọ́n láti fi ìfẹ́ rẹ̀ hàn sí ènìyàn náà ló ṣe rán ọmọ rẹ̀ ó jẹ́ ń ka iṣẹ́ yẹn lẹ́ẹ̀kan sí onítorí ọlọ́run kò rán ọmọ rẹ̀ sí ayé láti dá aráyé lẹ́jọ́ tàbí láti dá aráyé lẹ́bi ṣùgbọ́n kí a lè ti paṣẹ rẹ̀ gba aráyé là ìrìn jésù olúwa nìyẹn ọlọ́run fẹ́ gba gbogbo èèyàn là ó sì fi ìfẹ́ rẹ̀ hàn sí gbogbo aráyé ẹ jẹ́ mọ̀ pé kò sọ pé nítorí ọlọ́run fẹ́ àwọn kírísítẹ́nì tó bẹ́ẹ̀ gẹ́ kì kò sọ bẹ́ẹ̀ kò sọ pé nítorí ọlọ́run fẹ́ àwọn ọmọ ísírẹ́lì tó bẹ́ẹ̀ gẹ́ ìyẹn láàfin mọ̀ pé ìrere yìí ẹ jẹ́ mọ̀ pé àwọn kan tilẹ̀ sọ pé gbogbo ẹ̀sìn yìí gan ẹ̀sìn kírísítẹ́nì gan ṣe bí ẹ̀sìn àwọn gẹ̀ẹ́sì ni ẹ̀sìn àwọn òyìnbó ni irọ́ ó kọjá ẹ̀sìn ìlú kan kì í sọ̀rọ̀ ẹ̀sìn mọ̀mọ́ ọ̀rọ̀ ìgbàlá ọkàn gbogbo èèyàn ni ọlọ́run sì fi ìfẹ́ rẹ̀ hàn sí ènìyàn bíbélì sọ fún anúwe Rómù orí karùn-ún tá a bá wo ẹsẹ̀ ìkẹjọ yẹn Rómù orí karùn-ún ẹsẹ̀ ìkẹjọ ní ṣùgbọ́n ọlọ́run fi ìfẹ́ òun pàápàá sí wa hàn ó fi ìfẹ́ òun pàápàá sí wa hàn ní èyí pé nígbà tí àwa jẹ́ ẹlẹ́ṣẹ̀ Kristi kú fún wa nígbà tí àwa ṣe kíni mọ̀mọ́ nígbà tí àwa jẹ́ ẹlẹ́ṣẹ̀ kìí ṣe àwọn ọmọ ìsírẹ́lì nìkan ṣoṣo lẹ́lẹ́ṣẹ̀ kìí ṣe kírísítẹ́nì nìkan ṣoṣo ló dẹ́ṣẹ̀ kìí ṣe àwọn ẹ̀sìn tó kù náà nìkan ṣoṣo ló dẹ́ṣẹ̀ ó ní tó nígbà tí àwa jẹ́ ẹlẹ́ṣẹ̀ Kristi kú fún wa so ìtumọ̀ gbogbo aráyé nìyẹn nígbà tó ní ó fẹ́ gbogbo aráyé tó bẹ́ẹ̀ gẹ́ táwọn ló ń sọ yẹn àwọn ẹlẹ́ṣẹ̀ ni so ìyẹn ni pé pẹ̀lú ipò ẹ̀ṣẹ̀ tí èèyàn wà ọlọ́run sì fi ìfẹ́ rẹ̀ hàn ìtumọ̀ rere nìyẹn o láti fi ìfẹ́ ọlọ́run hàn sí gbogbo ẹ̀dá tí wọ́n bá sì ti gbàgbọ́ ní ìrere Jésù Kristì ìfẹ́ ọlọ́run jọba lọ́kàn rẹ nìyẹn tó bá dọ̀la á tún tẹ̀síwájú náà ẹ̀kọ́ yìí o mo pè ọ́ ní alábòkú.

fún àlàyé ìdáhùn sí ìbéèrè tàbí láti ṣe onírúurú ètò yìí ẹ kàn sí wa lórí nọ́mbà yìí 081-633-09793 lẹ́ẹ̀kan sí 081-633-09793 ẹ tún lè dáwọ́lódù ẹ̀kọ́ yìí àti àwọn ẹ̀kọ́ mìíràn lórí wẹ́bsáìtì wa www.ekobibeli.org ẹ̀kọ́

0: Splash FM 105.5.
1: Ẹgbẹ́ pamọ́, ẹgbẹ́ náírà pamọ́, a máa dìbò.
2: A máa wọlé.
1: A máa dìbò.
2: A
1: máa wọlé. Bá a pààrọ̀ igi ara náírà. Ẹ lè náwó náwó kẹjọ ní gbèsè. Ibi tẹ́ bá gbójú sí. Ọ̀nà ò ní gba bẹ́ẹ̀.
3: Olóore ìlú.
4: Ọmọ mi Báyọ̀ Adélábù, Orí, you are my son, I love you. What you need to become governor is in my hand. Come and take it. Try it, let APC, let them put you there. If you don't take it, you will lose. Jẹ́n wúgàgà bí wòlíì tó bá wọlé Ọlọ́run sí mọ́. Nǹkan tó máa fi wọlé ń bẹ lọ́wọ́ mi.
3: Bàbá olóore ìlú.
5: Onílé tó ń fowó lé ni wọ́n lára.
6: Landlord and landlady that is secreting rents every day.
5: Ìnira ó ba orí olúwa.
6: Promise and be on your shade and all.
3: Bàbá olóore ìlú.
7: Ẹ̀yin ajá mọ́lẹ̀ yìí ti wá ní ẹ ṣe nítorí àwọn ọmọ yín àti ìdílé yín ìdílé kọ̀ọ̀kan oṣù pa kọ̀ọ̀kan lẹ́yìn ìkúlé ẹ̀.
8: We do keep quiet.
3: Olóore ìlú.
4: Èmi mo sọ bẹ́ẹ̀, Ọlọ́run sọ bẹ́ẹ̀ fún mi. Na God talk am for me. Let anybody call it anything. I'm just challenging you that to become a governor, what you need to become a governor is in my pocket. If you win, there's no God. I challenge you.
3: Bàbá olóore ìlú.
1: Ọmọ ilé ni mí. Mi ti dé. Ojú òní tì yín. A máa bu àjọba yìí lọ́wọ́ wọn. Àwọn ọlọ́tẹ̀ náà fẹ́ bá wa dùn. Wọ́n ṣe kan rí.
4: Olúrẹmi Amzat, wọ́n ti ta ògo gómìnà lára ẹ, wọ́n ti gbé sínú ọjà ayé. O lè má like ọ̀rọ̀ yẹn o. O lè ṣe gómìnà Oyo State. Don't go there. If you dare it, they will reduce you to nothing less. Nítorí pé ògo tó máa fi ṣe òṣèlú, wọ́n ti gbà, wọ́n ti gbé sínú ọjà ayé. Ariwo orí rédíò nǹkan ló fi da gómìnà.
3: Olóore ìlú.
9: Tójú wa ń rí lóko ti wá ń kọjá àfaradà o. Apá àwọn baálé yín ọ̀ka àwọn tí wọ́n ń gbógun tiwa ń wá tibọ́ntibọ́n ni o.
10: Tibọ́ntibọ́n.
9: Bẹ́ẹ̀ni.
10: Àwọn ọlọ́pàá ń kọ́.
11: Àwọn ọlọ́pàá ọ̀kárí apá àwọn òsìka ṣùgbọ́n kábíyèsí afẹ́kẹ́ fún wa láṣẹ láti kó ìbọn àti nǹkan ìjà mìíràn wọlé láti òkè òkun kí àwọn òṣìṣẹ́ wa náà lè máa rí nǹkan fi dáàbò bo ara wọn.
10: Iyun rẹ̀ wulẹ̀ tó ń tẹ̀sẹ̀ ń tọrọ àṣẹ fún. Gbogbo ohun tẹ́ ẹ bá lè ṣe láti fi dáàbò bo ara yín ni mo fọwọ́ sí. Ẹ gbọ́ bẹ́ẹ̀ bá kó àwọn ọ̀bọ̀n dé ẹ̀ẹ́bí mi náà wà díẹ̀ bẹ́ẹ̀.
3: Olóore ìlú.
9: Ṣé rí ipò ọba olójú ẹni tó yẹ kó mọ̀ dé bẹ́ẹ̀ ọ̀tọ̀ lórí adé Ọlọ́run ló dá àwa kan bẹ́ẹ̀. Ẹ̀yin sì mọ̀ yín pé Ọlọ́run ò dá ọba jíjẹ mọ́ yín. Bóńkálukú bá ti mọ̀pọ̀ ara rẹ̀ kò ní sí wàhálà. Àwọn tí ò mọ̀pọ̀ ara wọn láwùjọ ní dàlúrú. Ọwọ́ líle díẹ̀ ọwọ́ rírọ̀ díẹ̀ la fi yanjú gbogbo ẹ̀ kò jù bá ń lọ.

0: Koye, monsieur. If your mama used a car business train you, and today you are a minister, politician, engineer, banker, etc. Omwalinye. Why not follow your mama legacy? Chauffeur ki business ya e kwa koroni. Ibele kwe si jeni kolesi. Hello?
1: Hi, Senator Kako.
0: Babanje o kwe ni o gwa do
1: fwa. Hi, Commissioner Bembioro.
0: Commissioner Bembioro mbo.
1: Ema kwa si kwa yo.
0: Ema she o.
1: Ako de yo to alao.
0: Ame o.
1: Oli wa se mwa kola di, ya to ni adi ala kwe de.
0: Cheti Jakara.
1: Eh, farani bale baba yi. Ebi suri.
0: Okay.
1: Ese jo se egu, ebi no se jete le Nigeria wa yi. Dubon kala man kala yi. Ta man fo jo se yu, ta man fe no si yu so.
0: Ah,
1: ha. Kini to go ori li.
0: To.
1: Ta wo man Nigeria se se ji ne guli aba ve si se man. Ta ve man si se aba ji na se ti njeri a ji man ni ni.
0: Oyen to.
1: Ebe te yaba tu wapa wako do si si wale ti ta bugu wa man na. Oto le du ta vi man wo.
0: Ah.
1: I like money. Àwọn orí òrù ẹnu ọ̀gbẹ́ tó kù díẹ̀ káàtó fún ìmú wọn bá wí. Bẹ́ẹ̀ gbogbo yín sì ní ìsàmì yín. Ẹ lówó lọ ẹ̀ lè fàánú mẹ̀kúnnù. Ẹ lè ran mẹ̀kúnnù lọ́wọ́. Ẹ ti ẹ̀wà rògbò gbogbo òrì bákan náà. Àwọn tambẹ́rù lé ní ìsìnkú ní gbogbo wọn ní. Àwọn míì ní fẹsẹ̀, àwọn míì ní fara, àwọn míì ní yíwọ́ láti fi lè tọ́jú ara. Bí ẹ fún wa ní kàdé, àwọn títú tí wọ́n tó ń fi nǹkan ìran, ìjẹ́ ẹ fi jí sẹ́ fáwọn tọ́ ẹ sẹ́ ẹ fẹ́ fi jí sẹ́gun. Bẹ̀bẹ́ tó ń dà pọ̀ mọ́ ti yín lẹ́nu ìgbà rẹ débí àkọkọ àti ọba àti àwọn ohun àìmọye ìrànlọ́wọ́ wọn jẹ́ gúnmẹ̀kúnnù fáǹsì tí gbọ́ owó lọ́dọ́dọ́ àwọn mẹ̀kúnnù bẹ́ẹ̀ ìmọ̀ràn wọn fún wa o ẹ tún ti ṣe ohun lòdì ni kò débi ti fáàmù mi
0: wọn
1: ò sọfẹ́ ẹ tàkà wọn ò sọfẹ́ ẹta kúlíkúlí wọn ò sọfẹ́ ẹta gbàgbé
0: tí
1: wọ́n rí àwọn ọmọ nàìjíríà ẹ tí wọ́n lọ tí wọ́n wà nínú ibi tí wọ́n wà ṣé gbàgbàdo ní lọ tà lọ́hùn débí gbà wọ́n lé wọn jáde ńbẹ̀ àwọn ọmọ bí ẹgbẹ́ mu ìyàgbàdo wọn ọmọ yẹn wọ́n yẹn dẹ́nà ṣé wọ́n ọmọ yẹn lè dé wọ́n láti ibẹ̀ kọ̀ wá nàìjíríà kọ̀ ọmọ ìyàn gbàdo ẹ ẹ̀ mọ́jà sára wa orí ọ̀ orí táwọn èèyàn ọ̀pápọ̀ orí tí ọ̀tà ló di ọ̀tọ̀ ìtósòwò ọ̀tọ̀ ìtọ́jú pé bísẹ̀sì ló ṣe kí èyí múlárí ọ̀tọ̀ kálukú ẹ̀jẹ̀ àti bá a bá ti mọ o iye ò bá fi ní ṣe bí o ti mọ ẹlẹ́wà àtàkàn ẹ̀yin náà wá bá bàbá fọ̀rọ̀ gbogbo tó bá fẹ́ mọ fún mẹ̀kúnnù kò jẹ́ mọ bẹ́rẹ̀ mẹ̀kúnnù gbogbo tí wọ́n fi ránṣẹ́ láti 2023 kò dé nǹkan tọ ọ̀rọ̀ ẹnu lásán ni pé kí ló fi ń gbé nǹkan mi ló fi ń fi ń gbé nǹkan rò fi fi ń gbá ètò rò nínú ọjọ́ fáwọn mẹ̀kúnnù nàìjíríà ọ̀dà kò ní bàjẹ́ o ọ̀rọ̀ wọn fún wa o ẹ bá lè wúlò múlò.
0: Ẹ ṣe àdúpẹ́ ẹkú làákàyè tó pẹ́jẹ́ sáré lọ fún sáìdọ̀sù à ń padà bọ̀ ń sin ẹkú kalẹ̀.
2: Lọ́pọ̀ ìgbà àwọn èèyàn kì í mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ ẹ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ ni mi a máa refresh ń tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹ gbọ́ ohun tó máa ń wí.
3: mo gbe o data ti mo sese se ma ti to
2: se mi o so fun e
3: jara e ma je ki fun e ma fi data re se ogle se akiyesi auto updates pa awon apps ti o ko ba nilo nigba kugba
2: ero ibani soro la so le mi o kokoro ti nje data ni je ku je fun eni ti o ba se amojuto data re
3: je igbadun data re ni gbelemo limit 100 MTN.

oṣù keje jẹ́ oṣù ara ọ̀tọ̀ fún iléeṣẹ́ West Midlands Communications Limited. Èyí mú wa rántí gudugudu méje yàyà mẹ́fà tí ìkànnì ọmọlúàbí Splash 105.5 FM ti ń gbé ṣe. Ẹ̀ẹ́dún fìlù torin kí ọlọ́jọ́ àbí tí wọ́n jẹ́ alága àti olùdásílẹ̀ ọba Murtala Adébáyò Àkàdé mẹ́fà.

0: bí ọlọ́run àti ẹ̀yin èèyàn ará ọ̀rẹ́ mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa. Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn 87th birthday ti ẹ̀kẹni Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ọba Murtala Adébáyò Àkàdé ẹ̀mẹfà. Ẹ̀wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday ọjọ́ kọkànlélógún oṣù keje ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe Nitro Chadol tó ń bẹ nínú ọgbà fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ bẹ̀rù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nuléṣe ọlọ́pàá tó tún jẹ́ ọ̀jìmì tó mọ̀ nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Bíọ́dún Ládípò tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nuléṣe ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ̀rọ gbàgbé o, ọjọ́ Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Trinity Hall nínú ọgbà fásitì ilẹ̀ Ìbàdàn aago mọ́kànlá òwúrọ̀ lẹ́tọ̀ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ìwọlé ìwọlé. Splash FM ní ọdún mọ́kàndínlógún ẹ bá wa jó ẹ bá wa yọ̀.
1: Guy, why you dey smile like this? Wetin happen?
2: Cause I don't win trip to go abroad.
3: You too could win in the Goldberg Back to Bar promo. Visit any participating outlet, buy two bottles to win instant prizes and the chance to win a trip abroad to watch the Super Eagles play. Terms and conditions apply. Goldberg, the gold standard. Not for sale to persons under the age of 18. Drink responsibly.
4: Do you know that you have the right to quality broadcasting? The National Broadcasting Commission says any person, group of persons, or organization aggrieved by the content of a broadcast or the conduct of a broadcast station may lodge a complaint to the station and or write to the Director General, National Broadcasting Commission, number 20, Ibrahim Taiwo Street, Asokoro, Abuja, or send a mail via info@nbc.gov.ng. Please ensure that your complaint includes name of the broadcast station, title of the program, date and time of broadcast, and essence of the complaint. Also, remember to include your name, address, telephone number, email, and append your signature. Note that your complaint must reach the NBC within 14 days of the queried broadcast. NBC, your right to quality broadcasting.
5: Oya, ẹ̀yin ọmọ lọ́wọ́ ìjọ, ó tún ti zẹ̀. Fún oṣù márùn-ún àkọ́kọ́ nínú ọdún ni àwọn tó tap ti gbẹnu sí káàṣì ẹ̀léra-léra lóní back-to-back. A bẹ̀rẹ̀ látorí New Year Cashport lọ sórí Valentine Cashport. Easter Cashport ń kọ́ àwọn èèyàn tó gbẹnu sí ẹ̀ lọ ní ìgbòho ayé. Wọ́kásídé Cashport yẹn gan lọ fàáfàá. Ká má wàá tí sọ nípa Iléyà Cashport pẹ̀lú ẹran àgbò tó sẹ̀mẹ̀ nǹkan ẹ̀. Káàṣì ẹlẹ́yinjú àánú ti a. Ọmọ má lọ fà tí káàṣì bá ti ṣàdéhùn ó máa sẹ́ẹ̀tì yẹn. Ní báyìí àsìkò ti tó láti gbẹnu sí Mid-Year Cashport nínú oṣù kẹfà yìí. Owó tó lé ní 1,50,000 naira 50,000,000 naira ni àwọn olóríire tó lé ní 100 tún máa fi ṣe ìfàjẹ ní gbogbo ọ̀sẹ̀. Ọmọ ìyá má lẹ bọ́dì mọ́lẹ̀ gbé bọ́dì ẹ̀. Àǹfààní wà fún ẹ láti gbọpẹ́ lórí gbogbo games wa tó bá ta tó bá ṣe ta sí ni wàá ṣe gbẹnu sí sí o. Wednesday June 24 yìí máa tún pọ̀ létí gan o pẹ̀lú ṣẹkẹ̀dúgbẹ owó lọ́tún lọ́sì. Lórí Splash FM tẹ *347*1004#. Lórí Ládélú FM tẹ *347*1004#. Tàbí lórí wẹ́bsáìtì wa www.cashier.ng. Pẹ̀lú Mid-Year Cashport nínú oṣù kẹfà yìí, àsìkò oríire mi dé. Sọ ti káàṣì ẹ̀.

oṣù keje jẹ́ oṣù ara ọ̀tọ̀ fún iléeṣẹ́ West Midlands Communications Limited. Èyí mú wa rántí gudugudu méje yàyà mẹ́fà tí ìkànnì ọmọlúàbí Splash 105.5 FM ti ń gbé ṣe. Ẹ̀ẹ́dún fìlù torin kí ọlọ́jọ́bí tí wọ́n jẹ́ alága àti olùdásílẹ̀ Ọba Murtala Adébáyò Àkàdé mẹ́fà.

Ọlọ́run àti ẹ̀yin èèyàn, ará ọ̀rẹ́, mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa. Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn-ún 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn, Ọba Murtala Adébáyò Àkàdé MFA. Ẹ̀wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday, ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026, pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe ní Trinchadol tó ń bẹ nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ bẹ̀rù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ọlọ́pàá tó tún jẹ́ ọ̀jìmì tó mọ̀ nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Biodun Ladipo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday, ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Trinchadol nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn, aago mọ́kànlá òwúrọ̀ lẹ́tọ̀ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ìwọlé ìwọlé. Splash FM ní ọdún mọ́kàndínlógún, ẹ bá wa jó.

0: pẹ̀lú mi lórí Facebook Ìṣọ̀lákúrètà Ajíbọ́lá. Ẹ ṣe o, Àpọ̀lúwa pẹ̀lú mi láti Oníkólóbó Abẹ́òkúta nìyẹn o. Ìṣọ̀lákúrètà láti Ọ̀yọ́ Aláàfin. Akínrìndé Matthew Bámidélé. Yes, thank you, thank you, thank you, thank you. God bless you too. Ọlárẹ̀mìkì ọmọ ìbílẹ̀ ẹṣẹ́ láti Àpáta Gàǹgà. Ó ti mú yẹ́ sí bẹ́ẹ̀. Ayọ̀lúwa Ọládélé, kí ló tún ṣẹlẹ̀? Adéwùmí Kazeem Adékaz, ẹṣẹ́ jàre àwa gángbádùn yín. New garage làwọn ti ń gbọ́ wa. Ayọ̀lúwa Ọládélé ni Awolowo said he doesn't want the children of his cooks or drivers to turn out to be cooks and drivers. Tó wá jẹ́ pé nǹkan tí wọ́n yàn láyò ni ẹ tó fẹ́ sọ di iṣẹ́ ìdílé kọ́ wípé kí ìmúgbòrò ṣé nígbà tí fẹ́lẹ́ kọrin tó kú ṣé àwọn ọmọ ò kọrin.
1: Kò yé mi o.
0: Ṣé àwọn ọmọ fẹ́lẹ́ ò kọrin?
1: Kò yé mi sí.
0: Sálàmọ́. Hello.
2: Pẹ̀lẹ́.
0: Hello.
2: Àbúgbókè
1: ìpàdé.
2: Atẹlẹwu.
0: Ok.
2: Àti Àyìnyí Adúpẹ́fọ́lọ́. Ẹni tí ò bá dáṣọ fún ni, ó yẹ káwọn tó rọrùn ọ̀nà. Ní wọ́n láwọn nídà ẹgbẹ́ wọn tó níyàwó. Ó yẹ kó lè àlùbáṣà wọn nídà ẹgbẹ́ wọn nà. Àbí wọn nídà ni. Nígbà tó kọ́wọ́ di sẹ́nẹ́tọ̀, kí ni wọ́n fi àṣírí ẹ̀sìn mi tí wọ́n gan. Nígbà tó di gómìnà, kí wọ́n fi àṣírí ẹ̀sìn ẹ̀. Ó wá di pẹ́ndẹ̀lì mi sí. Owó ikú fún àwọn ìyàwó mẹ̀kúrú lọ́nà wọn là. Àwọn alákùnjẹ. Yes, wọn ò pòdúsì iṣẹ́ tí ìmọ̀ tó yẹ lọ kó nínú ìwé bóyá poli àbí yunifásitì. Wọn ò pòdúsì ẹ̀mọ̀. Wọn kọ́ lọ́wọ́ dákà. Àkóbẹ̀wọ́ wọn bẹ lẹ́kọ̀ọ́ náà. Wọ́n gbé sẹ́yìn fún la. Ṣé ó lè jẹ́
0: wọ̀? Ok o.
3: Ó kọjá lọ.
0: Any point, ẹ lọ́rọ̀. Ṣùgbọ́n ọ̀tọ̀ọ̀tọ̀ la yàn wáyé. Tá a bá dẹ̀ tí ìgbà bẹ́ẹ̀, à ń bá kádàrá dúkìárìn nìyẹn.
4: Ṣé tiẹ̀ rí ìṣàyí kan tí ẹ̀ mọ̀ driver ni pé ní ìlú tí kò bá ti sí ìfọ̀kànbalẹ̀ tí ò sí àlàáfíà, kò sí bí ètò ọrọ̀ ajé ṣe fẹ́ gbèrú. Nígbà tẹ ní ká máa dín àkàrà, ká máa yan gbàdo. Tí ò sí ètò ààbò tó múná dóko, ẹ bá máa gbégbé àkàrà tó fẹ́ yan àgbàdo nísìn, a ṣetán láti rìnrìn àjò, ó kéré ó pọ̀. A ṣàlọ síbi tá ti á lọ oko tí a ti ra àgbàdo, a lọ oko tá ti ra ẹ̀wà, a ṣàgbé ìgbésẹ̀ láti lọ lábẹ́. Nígbà tí ò sí ètò ààbò tó múná dóko, báwo làwọn èèyàn ṣe fẹ́ ṣe ọrọ̀ ajé pẹ̀lú ìfọ̀kànbalẹ̀?
0: Ẹ̀mí mi máa dẹ́gbò wá.
1: Àwọn tó yẹ kẹ́ dojúkọ ní kẹ́ kọ́kọ́ ṣe.
4: Ẹ má sọ pé ẹ fi owó tí ò tó kọ́kọ́ fi máa tú wa lójú.
1: Bàbá mi ní ẹjẹ́ ká pẹ́ ara agbára wa.
0: Hello, hello.
5: Bàbá mi ìlú ẹ̀kálẹ́. I'm sorry. Bàbá mi ìlú ẹ̀kálẹ́ bàbá.
0: Ẹ̀pẹ̀lẹ̀. Bẹ́ẹ̀ kí ẹ lọ sùn. Ẹ̀pẹ̀lẹ̀.
5: Èmi fẹ́ kí gba ni pé ẹkú ṣe takuntakun. Inú ṣe mọ̀ ẹ̀wà àtàkàrà ẹ̀yìn ṣe bẹ́ẹ̀ tilẹ̀ máa fún wa ní grants ni. Àwọn ọmọ pẹ̀lú 2027 kì í ṣe grants kò ń ṣe wẹ́pàálẹ̀ fún wa kò ń ṣe wẹ́wàálẹ̀ fún wa. Owó photos card wà lẹ fún wa ẹ má wọlé oyé wa. Gbẹ̀tẹ̀ bẹ́ẹ̀ ń pàwọ́ èyí àwọn èèyàn tẹ́ ní 50,000 kí ló dé yóò fún 500,000 kí ló dẹ̀ fi ná iná ẹ̀ ń pàwọ́ àwa náà kí ló dẹ̀ fún wa ní good hospital care ẹ̀ ń pàwọ́ àwa kí ló dẹ̀ fún ní security. Enabling environment can be empower our
0: security ta tun se
5: ki o da fun ni good SDA can be empower our people can be empower our
0: pepe se o
5: e
0: se si yo
5: e yo je do ni to se to omo yo e ki le ko ti dakara
0: mo layo
5: ani ki o da ko awon omo yin ti dakara ki o da ni ko omo yin fun side ko lo ma ta kulikuli ni sabo
0: eyan mo na jori gbadun
5: o ti pa ide aye bad.
3: With due respect.
0: With due respect. Ẹ ní ìtẹ́lẹ̀.
5: Kò ṣe bẹ́ẹ̀ ṣe gbọ́dọ̀ ìpàwọ́ àwọn ẹgbẹ́ kẹ́ fi iná náà ìpàwọ́ àwọn ṣe. Good power 24/7 wọ́n yẹ kẹ́ fi ṣe ìpàwọ́ good health care. Good school security tí ọkùnrin tí òtún tó ń ṣe bá gbọ́dọ̀ wọ́n yẹ kẹ́ fi iná ìpàwọ́ àwọn.
0: Bàbá yín fẹ́ lọ sùn.
5: Ó lọ bí nǹkan lọ́sọ̀rọ̀ láta kí wọ́n rìn.
0: Ìgbà náà ń kọ́ ká má fi lulẹ̀. Ọjọ́ ti lọ o, èmi ò mọ̀ bóyá SMC Akànni Adé Akànni Ìgbòho.
1: Ṣé àwọn kan mo sọ kí ni yẹn? Pé ẹ jẹ́ àpè gbogbo àwọn alágbára wa. gbogbo ohun tí a ń pè ní ìṣọ́ nǹkan kan yìí commerce produce ẹ̀ bí ẹni ra ẹ̀gbà owó bí ẹni ra kiní kí ó ní kálukú sì máa rà kó máa fi sọ́wọ́.
4: Ẹ̀mú wá bí àkíyèsí náà jọ náà lọ́hùn.
1: Ṣé mo tó bá ti wà ní ìsìn oníkálukú alọ́ra tiẹ̀.
0: Hello.
2: Hello. Àgúni dákun àkàrà ẹyẹ ǹjọ́ sọ lé ní English kò mọ́ náà àbí tí o ti màkà ní English.
0: Ṣé òyìnbó ń ṣàkàrà ni? Ẹ lọ jọ ìṣẹ́jú kan fún yín. Ẹ ká
2: ẹ pé bàbá olóore ẹgbẹ́ ṣeun ẹ má dá wọn lóhùn.
0: Àbí
2: ẹ má dá wọn lóhùn ẹni ẹgbẹ̀rún náà lè mọ́.
0: Bẹ́ẹ̀ni.
2: Ọmọbìnrin bìnrin ọmọ ẹbí bí inú ẹgbẹ́ yanbí lọ bá gbogbo gbogbo owó tó gbé mi. Gbogbo oṣù gbé gbogbo.
0: Ó tún bá
2: wọn yẹn náà fẹ́ gbé gbàgbà tí wọ́n gbé wọn gbé wọn wọ́n mà túlẹ̀
0: wọ́n ló jà
2: ẹ̀ nígbà fún wọn máa sọ kọ́rọ̀ wọ́n máa sọ kọ́rọ̀ sí ọba àgbègbè
0: wọ́n rí yẹn sọ
2: wọ́n tó gbé wọn sá bá wa fíá túlẹ̀ ẹni a lè múra àgbègbè mú
0: ọkọ
2: wọn lẹ àwọn ìgbà.
0: Àgbà òní tán lórílẹ̀ àgbà òní tán lórílẹ̀ ẹ má bínú ilẹ̀ ti ṣú ọjọ́ ti lọ bàbá fẹ́ lọ sùn bàbá fẹ́ lọ sùn lọ́jọ́ orí a fẹ́ lọ sùn á pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ lágbára ọ̀lẹ́ṣẹ́ gan o aago kan ààbọ̀ ooru ẹ pàdé aminat adétọ badmus mọ́tàlá àgọ́lájìn ó ti padà sáfẹ́fẹ́ báyìí bẹ́ẹ̀ ni àgọ́lájìn aago kan ààbọ̀ lóru òní ẹ tún máa gbádùn ẹ̀dọ́ba lórúkọ kọmíṣánná bẹ́ńbẹ́ oró lórúkọ kọmí májà sásán tọ́bẹ̀ lóṣòro akínyìn àti akànní àdá akànní ìgò nàìjíríà ògiri ọ̀sẹ̀ni ayé kọmínú ẹ̀ tí ó kọmínú ìyá wọn smc number one of africa mo fi kí wa
1: o
0: apàdé lọ́sẹ̀ tó ń bọ̀ bàbá lọ sùn.
6: Flash FM 105.5.
7: Àdúrà àṣálẹ́ látinú ìjọ The Alágbègbà Mission Field number 30 Alágbègbà Street Agege pẹ̀lú The Right Reverend Tunde Bamigboye Bishop of Alágbègbà Mission Field. Oya ẹ̀jẹ̀ gbàdúrà.
1: Ẹ̀kẹ́ hallelujah.
8: Shout hallelujah.
1: Ẹ̀kẹ́ hallelujah.
8: Shout hallelujah.
1: Àdúrà alẹ́ àdúrà wákàtí ìtúsílẹ̀.
8: Night prayers wákàtí ìtúsílẹ̀.
1: Ẹ jẹ́ àjọ kọrin yìí.
8: Can we sing this song together?
1: Àwọn ọmọ.

0: lóòótọ́ owó orí ọjà ti gbéra sókè káàkiri àmọ́ ṣá o nílé ìtajà foodco ẹ̀dínwó lórí gbogbo ọjà ti sẹlẹ̀ jumbo promo látọjọ́ jimọ̀ ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kẹfà sí sunday ọjọ́ karùn-ún oṣù keje búrẹ́dì sun fresh pẹ̀lú milo 20 grams ẹ̀yọ márùn-ún ní báyìí ó ti di 1,069 naira ó ti kúrò ní 2,150 naira tí wọ́n ń tà tẹ́lẹ̀ golden penny spaghetti 500 grams pẹ̀lú ẹ̀yìn páàkì mẹ́fà ní báyìí ó ti di 2,379 naira ẹ̀dínwó ìdá mẹ́wàá lórí àwọn ọjà bíi refrigerator washing machine tó ti gas cooker gbogbo èèyàn tó ń fẹ́ oúnjẹ aládùn chicken àti rẹsì 2,500 naira double sausage shawama pẹ̀lú pepsi 3,600 naira àbí chicken and chips pẹ̀lú pepsi 5,000 naira péré àjẹmọ́nù náírà 61 naira ló wà lórí lipton ice tea 40 cl pack of 12 pẹ̀lú 4,199 naira péré pepsi mirinda àti 7-up 60 cl pack of 12 pẹ̀lú 4,079 naira yàtọ̀ sí 4,548 naira tó wà tẹ́lẹ̀. Ẹ kàn sí ẹ̀ka ilé ìtajà foodco látàsìkò ìlọ títí ọjọ́ karùn-ún oṣù keje ilé ìtajà foodco ẹ̀dínwó jùlọ lórí gbogbo ọjà ló wà níbẹ̀.
1: Oya ẹ̀yin ọmọ lọ́wọ́ ìjọ ó tún ti zẹ̀. Fún oṣù márùn-ún àkọ́kọ́ nínú ọdún ni àwọn tó tap ti gbẹnu sí káàṣì ẹ̀ léraléra lóní back-to-back. Abẹ̀rẹ̀ látorí New Year Cashport lọ sórí Valentine Cashport. Easter Cashport ń kọ́ àwọn èèyàn tó gbẹ́nu sí yẹn lọ ní ìgbòho ayé. Wọ́kazé Cashport yẹn gan lọ fàáfàá. Ká má wàá tí sọ nípa Iléyà Cashport pẹ̀lú ẹran àgbò tó sẹ̀mẹ̀kọ ẹ̀. Káàṣì ẹlẹ́yinjú àánú ti a. Ọmọ má lọ fà tí káàṣì bá ti ṣàdéhùn ó máa sẹ́ẹ̀tì yẹn. Ní báyìí àsìkò ti tó láti gbẹnu sí mid-year cashport tínú oṣù kẹfà yìí. Owó tó lé ní 1,50,000 naira 50,000,000 naira ni àwọn olóríire tó lé ní 100 tún máa fi ṣe ìfàjẹ ní gbogbo ọ̀sẹ̀. Ọmọ ìyá má lẹ bọ́dì mọ́lẹ̀ gbé bọ́dì ẹ̀. Àǹfààní wà fún ẹ láti gbọpẹ́ lórí gbogbo games wa tó bá ta tó bá ṣe ta sí ni wàá ṣe gbẹnu sí sí o. Wednesday June 24 yìí máa tún pọ̀ létí gan o pẹ̀lú ṣẹkẹ̀dúgbẹ owó lọ́tún lọ́sì. Lórí Splash FM tẹ *347*1004#. Lórí Ladelu FM tẹ *347*1004#. Tàbí lórí wẹ́bsáìtì wa www.cashier.ng. Pẹ̀lú mídíẹ̀ Cashport ní oṣù kẹfà yìí, àsìkò oríire mi dé. Sọ ti Cashier.

Ọlọ́run àti ẹ̀yin èèyàn, ará ọ̀rẹ́, mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa. Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn-ún 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn tilẹ̀ Ìbàdàn, ọba Murtala Adébáyò Àkàdé ẹ̀mẹfà. Ẹ̀wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday, ọjọ́ kọkànlélógún oṣù keje ọdún 2026, pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ lọ́dọọdún tá a máa ń ṣe ní Trinchard Hall tó ń bẹ nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ bẹ̀rù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nuléeṣẹ́ ọlọ́pàá tó tún jẹ́ ọ̀jìmì tó mọ̀ nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Bíọ́dún Ládípò tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nuléeṣẹ́ ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ̀rọ gbàgbé o, ọjọ́ Tuesday, ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Trinchard Hall nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn, aago mọ́kànlá òwúrọ̀ lẹ́tọ̀ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ìwọlé, ìwọlé. Splash FM ní ọdún mọ́kàndínlógún, ẹ bá wa jó, ẹ bá wa yọ̀.

0: チンバコ高校のレディオインディオイン。Ètò àgòlàjì ló wọlé dé wẹ́rẹ́. Àgòlàjì.
1: Ayé adùn bí oyin, adùn bí oyin sẹ́.
2: Yúmayúmayú.
0: Àkọ́tún àràmàdà ètò tá a gbé kalẹ̀ fún yín láàrin ọ̀gànjọ́ láti ṣètanijí fún gbogbo olólùfẹ́ rédíò jákèjádò tí ó fi tàsìkò kankan ṣe nígbà tó jẹ́ pé bí ọ̀sán gẹ́lẹ́ làájí ẹlòmíín rí. Àjẹ́ pé kọ́gbọ́n sọ́hun pẹ̀lú atọ́kùn ètò àgò láàjìn ìyá àdínì gbogbo
2: splash.
0: Aminat Adetun Badmus Mọ́tfàlà ní gbogbo ọjọ́ Ìṣẹ́gun Tuesday láago méjì òru. Abala àkọ́kọ́ lórí ètò ni ní fàájì. Níbi tí ó ti máa jẹ̀gbálágùn onírúurú orin ilẹ̀ wa tó jẹ tí ń gbèsè tó sì tún pe ọkàn ẹni wálé. Abala kejì lápè ní sọ̀rọ̀ sókè. Níbi tí ó ti máa pè wọlé sórí ètò fẹ̀dùn ọkàn yín hàn tá ó sì máa wá ojútùú sí i pẹ̀lú àmọ̀ràn tó jiná kooroko láti ẹnu ẹ̀yìn amòye. Àgòlàjì nìkan ni ọmọlúàbí splash 105.5 FM pẹ̀lú Aminat Adetun Badmus. Kaikaikaikaikaika. Ó máa ṣerégedé.
3: Tìbúdò orílẹ̀-èdè Nàìjíríà ó lé ní 1,000 agbègbè tí MTN Foundation ti dé ní pẹ̀kẹ́ wọn pẹ̀lú ètò ìdàgbàsókè àwùjọ. Kí ni a lè jọ ṣe pọ̀? Ọ̀pọ̀lọpọ̀ agbègbè ni owó jẹ́ ètò ìlera tó kúdú owó àti ìdásílẹ̀ ibùdó àyẹ̀wò ara ti wà nípasẹ̀ ètò yìí. Ǹjẹ́ o jẹ́ mọ̀ bóyá agbègbè rẹ ló kàn láti jẹ àǹfààní yìí? Fi orúkọ ibùdó ètò ìlera alábọ́ọ̀dé kan àti ilé ẹ̀kọ́ girama ti ìjọba sílẹ̀ lójú òpó.

OK. A tun ti de. A ti de o. Fun igbaladu ejin ti ajake jado le agbala aye. A ti gbe te mo je de ta ba so nipa. Eto yin eto wa idan. Idan gaga leleyi. Ele to yato si dokido. Iroyin ere daraja la kotun ni. Ele ta pi amo si kan ni omo lu abi. Splash 105.5. Ele to kale si no gbale funfun balawo lagbegbe felele ni le Ibadan. Adu gbogbo akan si lasale yi. Adupe lowo Olorun. Ele to so wa lo fun tose to koja. Atu ti de layo ati ni alaafia lose yi. Itunu Dixon. Olo ma je ke lanfani ati je pe ke gbe wa daada lapa odo ti yin beyen. Oga wa Tunde Olawuwo Ololotu eto Alex Ferguson. Tijani Oloku dana lo ko mi. Oloku ele to dana gojere daraja lori afefe lede Yoruba chanti the sport actor. Actor ele to wa active. Elewo wa ni kan ni bani dog ti le se wa nbi. Elewo wa Facebook. Splash 105.5. Splash 105.5 Ibadan. Interview wa Facebook ni yen. Tabi ni TikTok. At Tijani Oloko Dana Sport Actor ni TikTok na. O mole nbe yen na. Eh ja bere ni to ni se pelu orilede wa Nigeria sugbon ka to bere ni to ni se pelu Naija. E mo gbagbe pato yi ko to ti ka se e. A tu yi ko to ti ka se e. Iyen lale yi fa won ti o gbo pe ka se e ka se e ka se e. O nbo dede. Baba so ni pati Cashport ti ka se e. E mo pe ka se e o po dun meji. Yo po dun meji wo ba di losu ti nbo yi. Yo po dun meji sekedu gbe wo tun ma lanfani ati jejije fa won eyan lati gbedun si baba so nipa ti cash e star 347 star 1004 star 1 hash star 347 star 1004 star 1 hash en to fi gbedun si cash e nu. E mo gbagbe pe gbogbo ticket yoju ojumo yen. Yato si gbe filanfani ati je tojojumo. Anfani alailegbe ni lati gbenu si. Baba nso nipa ti Friday Cashport. Bo ba play ticket lale yi. Yato si gbe ticket yo fun lanfani lati gbenu si ti wini ojojumo. Bakan na Friday Cashport na e tun lanfani ati je yen na. Bi nkan se ri nu. E ja bere ni to ni se pelu iko ti 3SC. Tiri esi ti wa ti wa npile Oyo. Ikwe gbe agbabolu ti Tiri esi. Won ti gbe agbabolu kan lati nu ko ti Bayelsa United. Agbabolu lowo eyin ni. Adewon odun kan na lo towo bo. Fun ikwe gbe agbabolu ti Tiri esi o. Baba so nipa iko Tiri esi. Sa ti nbo. O sumo ko gbona ju sa to koja lo. Isi ni ti labi. E mo pe o ti ku ni DJ League abi Federation Cup ni kan bayi. Idije ti CAF Confederation na ti wo be bayi. Anfani alailegbe ni tori e na Tiri esi ni asin dirale pe ko mo lo di pe ngba ti awon ba gbo kuku ojo bayi. Awon ase mo lawon fe faso abi ke yan se eyan gbo kuku ojo igba na lo se mo pe won fe faso. Oh, foso gbogbo igba to ran o foso gba na igba to jo wa to jo nda le igba na lo mo po foso aso to wo lola. Tiri esi ti jagbon e. Isa Yusuf lo ko agba bolu yi gege bi nta gbo eni odun 25 ni 25 years awon won so be o won ni 25 years ni. Nisa to koja go meji na lo lanfani ati gba wole fun iko ti Bayelsa United. Agbabo lowo eyin to mu yanyan ni gege bi ntan sonu. Adewodun kan na lo towo bo
àdéwọ̀dú kan ìta gbọ́nù wọn àdéwọ̀dú kan tó ló tọwọ́ bọ̀ yẹn bóyá three years bóyá wọ́n gbé tán ni o bóyá àdéwọ̀n aláya lóòlù bá dé ni o. Àkófà ṣẹ̀ń bẹ́ TikTok. Torí àkókò wa agbábọ́ọ̀lù fún ikọ̀ ti Super Eagles èlé tó lọ sí àdéhùn aláya lòun kẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Coventry City láti inú ikọ̀ ti Brentford. Tá a bá ń sọ nípa Frank Onyeka ikẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Coventry ẹ̀wọ̀n kí wọ́n ń bọ̀ nínú ìdíje League ilẹ̀ Gẹ̀ẹ́sì ní sáà tí ń bọ̀ yìí wọ́n ń bọ̀ nínú ìdíje ti League ilẹ̀ Gẹ̀ẹ́sì wọ́n ti gba àgbéga wá wọ́n ti permanent Frank Onyeka báyìí. Àdéhùn tí ó wà nílẹ̀ tẹ́lẹ̀ ni pé tó bá ṣe dáadáa gẹ́gẹ́ bí àwọn alákòóso kan ti Coventry gẹ́gẹ́ bó ṣe jóde mọ́ ó sì ṣe dáadáa o nínú ìfigagbága 14 tó gbá ìyẹn ní abala kejì líìgì sáà tó kọjá líìgì abala kejì ilẹ̀ Gẹ̀ẹ́sì ìyẹn championship. Ó ṣe dáadáa nínú ìfigagbága 14 ọ̀hún wọ́n ní àwọn ti ṣetán láti sanwó fún ikẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Brentford wọ́n sì ti permanent dí ìyẹn báyìí. Ìjọba àtàlù Al Madrid àkilẹ̀ náà bẹ́ TikTok agbábọ́ọ̀lù orílẹ̀-èdè wa Nàìjíríà kì í ṣe agbábọ́ọ̀lù ikọ̀ ti Coventry mọ́ báyìí o agbábọ́ọ̀lù àbí kì í ṣe agbábọ́ọ̀lù ikọ̀ ti Brentford mọ́ agbábọ́ọ̀lù ikọ̀ ti Coventry City ni tá a bá ń sọ nípa Frank Onyeka. Agbábọ́ọ̀lù fún ikọ̀ ti Manchester United tẹ́lẹ̀tẹ́lẹ̀ bàbá àgbàlagbà Casemiro ni wọ́n dìbò fún gẹ́gẹ́ bí agbábọ́ọ̀lù tó ṣe dáadáa jù ìyẹn nínú ìfigagbága tó láǹfààní àti wáyé láṣálẹ̀ yìí níbi tí orílẹ̀-èdè Brazil tó ti fìyà jẹ orílẹ̀-èdè Japan látọwọ́ ẹ̀yìn àmì ayò méjì sẹ́yọ kan ló bá dé torí pé Japan ló kọ́kọ́ láǹfààní àti gbọ́ ṣe orílẹ̀-èdè Brazil wò Japan ló kọ́kọ́ láǹfààní àti mi àwọn ìṣẹ́jú 29 minutes ó ní Kai Susano ló mi àwọn fún ikọ̀ ti Japan gbòdì abala ẹlẹ́ẹ̀kejì ìgbẹ́gbẹ́ agbábọ́ọ̀lù ti orílẹ̀-èdè Brazil wọ́n pàdé ọ̀rẹ́dà wọ́n gbéná lé Japan ibẹ̀ ni Casemiro ti forí kan kiní ọ̀hún ìṣẹ́jú 90 ìṣẹ́jú pẹ̀lú àfikún ìṣẹ́jú 5 injury time 5 minutes àfikún ìṣẹ́jú tí wọ́n fi kún lẹ́yìn ìgbà tó pé 90 minutes òun náà ni agbábọ́ọ̀lù ikọ̀ ti Arsenal tá a bá ń sọ nípa Gabriel Martinelli òun ló gba páàsì yẹn nu box ló fẹ́ sọ́wọ́ òkè lọ́hùn ó fẹ́ sẹ́gbẹ́ dáadáa aṣọ́lé fún orílẹ̀-èdè ti Japan ó gbìyànjú láti dáàbò bolé kó mọ̀ jẹ́ kí bọ́ọ̀lù ọ̀hún ó wọlé torí pé tí ìbáṣe ta sọ́lé gan ni ó yẹ kí orílẹ̀-èdè Brazil ó yẹ kán pa orílẹ̀-èdè Japan lẹ̀ ní tá a bá sọ nípa aṣọ́lé wọn Zion Suzuki torí pé Brazil bọ́ọ̀lù méje ti ń lo ojúlé 7 shot on target ni wọ́n gbá sójúlé orílẹ̀-èdè Japan nígbà tí Japan gbá méjì orílẹ̀-èdè ti Germany òun àti orílẹ̀-èdè ti Paraguay báyìí wọ́n ti bẹ̀rẹ̀ tiwọn báyìí o bàbá ń sọ nípa ti orílẹ̀-èdè Germany àti Paraguay omi ayò òdòdó òní wáyé lọ́wọ́ báyìí láàrin orílẹ̀-èdè méjèèjì bí nǹkan ṣe rí nìyẹn lápá abẹ yẹn bàbá ń sọ nípa ti díje ife ẹ̀yẹ àgbáyé ìpele ẹlẹ́nu 32 ti ń wáyé lọ́wọ́ báyìí mọ́júmọ́ láago 2 lóru ni Netherlands òun àti orílẹ̀-èdè Morocco Ivory Coast òun àti Norway láago 6 lọ́lanu aago 6 lọ́wọ́ ìrọ̀lẹ́ másálẹ́ láago 10 alẹ́ ni orílẹ̀-èdè France àti orílẹ̀-èdè ti Sweden ni wọ́n jọmọ wàákò *347*1004*1#* *347*1004*1#. Olóò tí ń play káàsì ẹ̀ látijọ́ yìí ò tí ì jẹ́ káàsì ẹ̀ òun play láàárọ̀ nítòótọ́ òun play lọ́sàn-án o sì tí ì gbọ́pẹ́ sí ó ti gbìyànjú talẹ́ náà gbìyànjú talẹ́ àbí bó bá ti gbìyànjú talẹ́ ni ó ti jẹ́ káàsì ẹ̀ tí ó ti wọlé sí ọ lápò. Orílẹ̀-èdè Paraguay ti mi àwọn o Germany ń lọ nìyẹn Germany ń lọ lélẹ́yìí orílẹ̀-èdè Paraguay ti mi àwọn
Julio Enciso agbábọ́ọ̀lù ikọ̀ ti Chelsea wọ́n ti sáìnì ẹlẹ̀ nínú kẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Strasbourg ló wà wọ́n ti sáìnì ẹlẹ̀ tó bá ti di òpin sáà ń bọ̀ nínú kẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Chelsea olómi àwọn fún ikẹgbẹ́ agbábọ́ọ̀lù ti orílẹ̀-èdè Paraguay báyìí ìṣẹ́jú mẹ́tàlélógójì ni wọ́n wà nínú ìfigagbága ọ̀hún lábala àkọ́kọ́ Germany ń jìyà lọ́wọ́ báyìí ẹjẹ́ àtẹ̀sọwọ́ iwájú báwọn tí a ṣe yapa ní tiktok náà yapa facebook náà first kid náà ti wọlé tiktok òun náà ti wọlé tiktok wọn double tap first kid akilẹ akófasàn ọlápàdé at 12 òun náà ti wọlé tiktok ìkọ́gbé agbábọ́ọ̀lù ti ikọ̀ ti real madrid wọ́n ti jẹ́ odi mímọ̀ fún gbogbo àwọn tó bá fìfẹ́ hàn láti gbé Eduardo Camavinga wọ́n níwọ̀ tó bá ti ní owó ti lọ bí 60 million euro yọjú sáwọn káwọn jọ sọ̀rọ̀ papọ̀ torí agbábọ́ọ̀lù yìí láti kó tó di pé olùkọ́ ni ó ṣe mò rí òde gangan òní wọ́n wulẹ̀ tí ń wòye pé bóyá ni wọn ní gbé ta pé kò dàbí sí tẹ́lẹ̀ mọ́ nígbà tí olùkọ́ ni ó ṣe mò rí òun náà tún wá dé wọ́n ní orúkọ agbábọ́ọ̀lù yìí wà lára àwọn orúkọ tí olùkọ́ ni ó ṣe mò rí òun tó ní ẹ̀wò tẹ́ ẹ̀ bá ti rí èèyàn tí ó rà lọ́wọ́ yín ẹ lè gbé kẹ́ ẹ já sójú gbó òun ò fẹ́ kẹ́fìn rẹ̀ mọ́nú kẹgbẹ́ agbábọ́ọ̀lù yìí wọ́n ní ìwọ tó bá ti ní 60 million ẹ wá gbé Eduardo Camavinga òde ní Madrid tún wá sọ fún gbogbo ikọ̀ tó bá fìfẹ́ hàn láti gbé Alvaro Carreras eléyìí tí wọ́n gbé láti inú kẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Benfica agbábọ́ọ̀lù lọ́wọ́ ẹ̀yìn lápá àlàáfíà left back ẹ ti máa gbábọ́ọ̀lù yẹn ẹ mọ̀ kọ́ ti gbé Marco Correa báyìí wọ́n ní Alvaro Carreras yìí ìwọ́ tó o bá ti ní 50 million euro kì í ṣe pounds o ìwọ́ tó o bá ti ní mọ́ bọ̀ kó wá mu Madrid ti kéde iye tí wọ́n ta àwọn agbábọ́ọ̀lù méjèèjì yìí bí nǹkan ṣe rí lápá abẹ yẹn nìyẹn Farouk Adeoti F-Sport bàbá Ronaldo nu bákan náà lẹ́yìn ìgbà tí kẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Tottenham Hotspur owó àkọ́kọ́ tí wọ́n kọ́ kó lọ fún Sandro Tonali nu kẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Newcastle owó tó súnmọ́ £80 million kẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Newcastle ní pé níbo àta Sandro Tonali ní £80 million mọ̀ pé mífìdá ti wọ́n lọ́wọ́ yìí ẹ̀yin ò méye tí wọ́n ta Elliot Anderson fún ikẹ̀gbẹ́ agbábọ́ọ̀lù ti Man City méye wọ́n ta ẹ̀yin wá kó níbo ṣe Elliot Anderson sọ mọ bọ́ọ̀lù gbájú Sandro Tonali lọ ni ikẹ̀gbẹ́ agbábọ́ọ̀lù ti Tottenham Hotspur wọ́n ní àwa ò mọ mọ̀ pé mífìdá ti wọ́n ṣùgbọ́n ikọ̀ Tottenham ní àwọn tó padà bọ̀ o bó jẹ́ ṣe pé n ti ń tẹ̀ wá lọ́wọ́lọ́wọ́ báyìí ò ní pé ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Tottenham Hotspur àwọn àti Sandro Tonali ọ̀rọ̀ ti wọ̀pọ̀ láàrin àwọn méjèèjì lówó tí ó mọ̀ gbà lọ́sọ̀ọ̀sẹ̀ ǹjẹ́ lo ni wọ́n ní yóò mọ̀ gbà pre-tax ni o kì í ṣe after tax o after tax ni pé tí wọ́n bá yọ tax èyí tó bá kù ńlẹ̀ kó tó di pò san tax wọ́n ní yóò mọ̀ gbà £275,000 òun ni wọ́n yóò mọ̀ gbà ìyẹn tá a bá sọ nípa Sandro Tonali àdéhùn ọdún mẹ́fà òun ni wọ́n fẹ́ fún kẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Tottenham Hotspur ó kù kí wọ́n bá ikọ̀ ti Newcastle kan bá wọn fà á báyìí kan bá wọn fà á Ajibola Oyediran Ajibola gbogbo challenge ó ti dé báyìí ó wà ní Facebook ó tún wà ní TikTok ìṣẹ́jú ẹ ti ń béèrè kóòdù káàṣì ẹ yìí kò sí wàhálà a pè kóòdù *347*1004*1# iṣẹ́ ń lọ ń pa ti wẹ́bsáìtì àkókò bá ti tó ti gbẹ bá ti sẹ́ẹ̀tì tán yányán pa ti wẹ́bsáìtì báyìí a gbà sí la bó o ṣe eré Babatunde náà bẹ TikTok ó bá ń bẹ bó o sì ṣe eré ó bá ń bẹ.
ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Man City ẹ pé bí ọjọ́ bíi mélòó kan mo ti sọ fún yín tẹ́lẹ̀ pé wọ́n ti ń bá Chelsea wọ́n ti ń bá wọn negotiate wọ́n ti ń bá wọn sọ̀rọ̀ báyìí lórí bí wọ́n ṣe yanjú ti Enzo Maresca owó tí wọ́n ó san fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Chelsea Paraguay fẹ́ fẹ́lẹ̀ kejì sí aṣọ́lé ikọ̀ ti orílẹ̀-èdè Germany ó jáde sí counter attack yẹn ó gbá jáde padà Germany lọ o ṣé èsì penalty lè báyìí ẹ tún wò ó fẹ́ dàbí ìgbà tó kó ó kó pàbò tó tọ́ ṣùgbọ́n tí wọ́n kó pàbò offside ló wà ìyẹn èsì penalty báwọn ó ti jẹ̀bi ìjọba àwọn tí a facebook Ogunyemi Savius Oje Olamilekan Adeleke Adam Imam Odan Bembe Hassan Aliu Tundex Ibrahim Akande Adeyemi Adelaja Sile Ayo Isola Olasunkanmi Olajo King Akiwo Bojagaban Idris Abidemi ati gbọnkankan lori ti Julian Alvarez bayo Olaide Adaramola Adedayo Musa kò tí ì sí nkankan lórí ti Granit Xhaka náà báyìí àwọn tí ń béèrè nípa ti Granit Xhaka lẹ́yìn ìgbà tí ikọ̀ ti Sunderland ti ní £8 million tí Chelsea fẹ́ san yẹn àwọn ò gbọ́ nkankan kò sí nkankan bẹ̀ mọ́ báyìí Nasir Alabi Ibrahim Ayo James ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Man City wọ́n ní àpò Enzo Maresca ló ti san owó tí Chelsea ó gbà £17 million onígbẹ́gbẹ́ agbábọ́ọ̀lù ti Man City ni wọ́n san fún Chelsea ẹ̀ ń wo pé bíi ti báwo ṣó ní ṣé Maresca tó sì jẹ́ olùkọ́ni kan Chelsea tí wọ́n ti gbaṣẹ́ lọ́wọ́ ìwó tún ni àbúrò mọ́ sanwó fún Chelsea ní tó fà ni pé bọ́n ṣe gbaṣẹ́ lọ́wọ́ ẹ̀yẹn àdéhùn tó sì nílẹ̀ àdéhùn ọdún mẹ́ta àtààbọ̀ ló ní inú kan ti Chelsea gbogbo ikọ̀ tó bá fẹ́ gba olùkọ́ni tó bá sì wà ní abẹ́ àdéhùn yóò san owó fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù tó gbaṣẹ́ lọ́wọ́ olùkọ́ni yẹn ni o torí ó sì wà ní abẹ́ kọ́ńtíráàtì pàápàá jùlọ tó bá tún wá lọ jẹ́ pé agbábọ́ọ̀lù olùkọ́ni tó jẹ́ pé ńgbà wọ́n gbaṣẹ́ lọ́wọ́ ẹ̀ wọ́n tún fún lówó pé gbà compensation lélẹ̀ àwọn làwọn jàǹbá àdéhùn o irú olùkọ́ni bẹ́ẹ̀ àfi tó bá lè dúró odidi ọdún mẹ́ta yẹn tí ìtẹnubodò kó tó gbaṣẹ́ ikọ̀ míì ní òlọ́láde wọn lọ́fẹ̀ẹ́ ṣùgbọ́n gbogbo ikọ̀ tó bá fẹ́ gbèrè olùkọ́ni bẹ́ẹ̀ wọ́n ó san owó ìdí nìyẹn tí Man City tí wọ́n ti san owó fún ikọ̀ ti Chelsea £17 million òun ni ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea gbà £17 million. Olamilekan ona be Facebook won yapa nbe o won yapa si Facebook ni o awon ti a Facebook Aziz Soli Olugbile ona be Facebook Adedeji Kende Olamide Abila awon Oluwa seun Oyediran Ajibola o wa omi TikTok bayi o wo mi Facebook Alatani Abdulhafiz ni Facebook awon ti a Facebook nu won yi ko to ti ka se laipe yi ẹ̀yin ti Arsenal ẹgba eléyìí o ẹni kí tún ló wà ńbẹ̀ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti ikọ̀ ti Aston Villa ti sọ fún Arsenal yìí pé Morgan Rogers tẹ́ ẹ lẹ́ẹ̀fẹ́ gbé yìí tó bá dópin sáà gbogbo ìgbìyànjú yín láti gbé Morgan Rogers là ń gbọ́ o gbogbo ìgbìyànjú yín láti gbé Morgan Rogers ẹ̀yìn lẹ́ lọ́mọ́ ní tẹ́ ẹ̀ sọ pé iye báyìí ni àgbà lórí Morgan Rogers àbí àgbà ní àdéhùn aláyálò lọ́dọ̀ yín ọ̀nlódì lágbà lọ́dọ̀ yín tẹ́mọ̀ sọ fún wa pé Morgan Rogers ò lè ju £80 million lọ tá ń sọ fún yín pé Morgan Rogers £80 million látà ẹ mọ̀ tanra yín jẹ ẹ̀yin o ẹ̀ka níùsì àbẹ́ ẹ̀ gbọ́ idán gangan mẹ́yẹ wọ́n ta Elliot Anderson owó tó súnmọ́ 116 ni ṣùgbọ́n tá a bá sí gbogbo ẹgbẹ̀gbẹ́ mọ́ tí gbogbo ẹgbẹ̀gbẹ́ yẹn bá padà wá sí ìmúṣẹ owó Elliot Anderson yóò lé ní £120 million gbọ́ yẹn ẹ wá sọ pé ikọ̀ Aston Villa wọn lè ta Morgan Rogers ju bí £80 million lọ ẹ tẹ́tí bẹ́ẹ̀lẹ̀ jẹ́ kẹ́ ẹ gbọ́ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Aston Villa ni wọ́n sọ bẹ́ẹ̀ fáwọn alákòóso kọ Arsenal pé £130 million or no deal tẹ́ ẹ bá ti dín £130 million ẹ mọ gbé gẹ̀ sí Morgan Rogers o
ọmọ ajá ti kú òleye tí wọ́n ń ta báyìí o gbogbo nǹkan ti wọ́n o ẹ ẹ̀ mọye tí wọ́n fìlì gáàsì ní ìsìn ẹ ẹ̀ mọye tí wọ́n fìlì gáàsì béèyàn bá fẹ́ mọ́ dín àkà lọ́wọ́ igan àfi tí ó bá mọ́ lo náà igi gan ní ìsìn gan ò sì gbé gẹ̀ẹ́sì níjọ́ ní tá a wà láyé ọ̀dọ̀ wa lọ́hùn béèyàn bá fẹ́ dáná igi bó bá ti ràpò láàméjì ó pe àwọn tí ó bọ ọlà wọn ò bọ ọlà wẹ́wẹ́ ó lè gbà ọ lọ́sẹ̀ kan tó fi dáná tán àwọn àpòlà kọ̀ọ̀kan ní ìsìn ẹ̀mí wọn tàpòlà igi ẹ láyé alágbolénu ọ̀tọ̀ lówó yẹ pé ẹ fẹ́ ra igi ìdáná tẹ́ fi owó ra igi ọ̀tọ̀ lówó tẹ́ fi la igi àbí èdú omi wọn ta èdú nísìn kò sí gbé gẹ̀ẹ́sì adégbayì sẹmíù babatunde na facebook fiobẹ facebook ajayi bamidele yusuf adigun látọyọ awóyẹmí mike ọdún ayọ àwọn tí a facebook nu lẹ́yìn ìgbà tí ikọ̀ ti aston villa ti sọ fún ikọ̀ ti arsenal pé 130 làwọn fẹ́ ta morgan rogers o ẹjẹ́ á fi ẹsẹ̀ kan wojú wọnú ikọ̀ manchester united ikọ̀ ac milan wọ́n fẹ́ gbé ọmọ kan nù kẹ́gbẹ́ agbábọ́ọ̀lù man u wọ́n fẹ́ jí gbé ó ku díẹ̀ kí wọ́n jí gbé òun ni àwọn security ni wọ́n ka wọ́n mọ́ bẹ́ẹ̀ ǹjẹ́ ọmọ tẹ́ ẹ mú dáadé ìkìlẹ̀ ẹ fi ṣe wọ́n ni àwa fẹ́ sanwó ni àwa jí gbé ẹ fẹ́ ra player ẹ tí ẹ ra player ẹ ti ń lọ player lọ́wọ́ mo ṣe ẹ kọ́ báyẹn tó ni player sọ̀rọ̀ náà kó tó di pé ẹ mọ̀ fọwọ́ kọ́ lọ́wọ́ kí lẹ ẹ fẹ́ jí gbé àbí báńdíìtì lẹ́yìn wọn làwọn ò ṣe báńdíìtì ó dáa èló ní bẹ lọ́wọ́ yín wọ́n ní àwọn ní £21.5 million ìwónú àwọn ọmọ méjèèjì tẹ kó dání wọn ni ẹyọ kan làwọn mú dání o èyí táwọn mú dání ló fi ọwọ́ kọ́ ọ̀rẹ́ tiẹ̀ ló fọwọ́ kọ́ lọ́wọ́ o ẹyọ kan làwọn fẹ́ ra o eléyìí lẹ́nu ǹjẹ́ táwọn mú dání mèsì mount ni ikọ̀ ti ac milan wọn làwọn fẹ́ san £21.5 million fún mèsì mount kí ikẹ̀gbẹ́ agbábọ́ọ̀lù ti manchester united kí wọ́n yọ̀ǹda mèsì mount fáwọn pé látijọ́ tó ti wà lọ́dọ̀ yín náà mọ́ lò bí wọ́n ṣe ń lo mèsì mount kọ́ ni ẹ ṣe ń lo mèsì mount yìí àwa ní táàfi tọ́jú mèsì mount tí ayé rẹ̀ dàbí tànà bó ṣe lo dáúlà nù kọ́ ti chelsea kí wàá ló fẹ́ ṣẹlẹ̀ báyìí wọ́n ní £21 million £21 million náà la ní àbáyín fi 5 kun ó jẹ́ 21.5 ikọ̀ máa yù ní ẹ tiẹ̀ kọ́kọ́ rí i pé a fẹ́ ta player sáà sọ pé a fẹ́ ta mèsì mount la fẹ́ ta mèsì mount fún díẹ̀ yìí ẹ fi ilẹ̀ kò sí fún títà o bákan náà wọ́n kéde pé kí ni so ti play káàsì ẹ̀ àti súnmọ́ bí a ti yí koto wọ́n kéde pé agbábọ́ọ̀lù ikọ̀ ti man city ọmọ ibi orílẹ̀-èdè ti spain tá a bá ń sọ nípa ti rodrigo hernandez wọ́n ní lẹ́yìn ìdíje fi ẹ̀yẹ àgbáyé yóò ṣe iṣẹ́ abẹ sí ìfarapa tí ń yọ lẹ́nu látijọ́ yìí tó bá wá ṣiṣẹ́ abẹ yẹn o wọ́n ní yóò pẹ́ líìgì sáà tí ń bọ̀ ó ti bẹ̀rẹ̀ tó rí ẹ̀ gangan òní kẹ́gbẹ́ agbábọ́ọ̀lù ti man city ní ẹ̀sìn ti parí àdéhùn elliot anderson wọ́n ní yóò pẹ́ líìgì ó ti bẹ̀rẹ̀ ó ti gbá bí ọ̀sẹ̀ bíi mélòó kan kí rodri kó tó lè dé padà fún ikẹ̀gbẹ́ agbábọ́ọ̀lù ti manchester city gẹ́gẹ́ bí ìta gbọ́nù o pé ìdíje fi ẹ̀yẹ àgbáyé ti ń gbá lọ́wọ́ ìfarapa ní fi gbà tó bá ti parí world cup tán yóò lọ ṣiṣẹ́ abẹ tó bá ṣiṣẹ́ abẹ yóò gbá bí oṣù bíi mélòó kan kó tó dé o gẹ́gẹ́ bí ìta gbọ́ látọ̀dọ̀ àwọn alákòóso kan man city nu ẹ̀yin ti chelsea congratulations a kí gbogbo ẹ̀yin chelsea o a kí yín ẹ kú oríire àsìkò yìí oríire náà ò ní dìbàjẹ́ lágbára ọlọ́run ẹ̀yin ti chelsea oríire wo ló dé bá chelsea comrade segun salam up man u àsìkò tí gbogbo yín ó rí lẹwà yìí ẹ̀yin ti chelsea moses caicedo wọ́n ti kéde ẹ̀ gẹ́gẹ́ bíi balógun fún ikẹ̀gbẹ́ agbábọ́ọ̀lù ti ecuador báyìí lórílẹ̀‐èdè ecuador wọ́n ti kéde ẹ̀ gẹ́gẹ́ bíi balógun wọn lẹ́yìn ìgbà tẹ́ni tó jẹ́ balógun wọn tó kó wọn wá sínú ìdíje fi ẹ̀yẹ àgbáyé tá a bá ń sọ nípa ti ẹna valencia wòye pé world cup tóun ó gbà kẹ́yìn náà leléyìí ó sì ṣe pé 36 ló ṣe àwòye pé wò ó kí láǹfààní balógun tá a gbé wá world cup tá a tún gbé kó world cup
iwon ba gba to ti je pe work up to won wule gba last leleyi ta lo tun kan to tun ni leadership character nun ko ti orilede ti Ecuador lo ba gbe ewo Moses Caicedo iwo ni balogun kan o le to tun ba si pe officially bayi Moses Caicedo o ti di balogun fun iko egi agbabolu ti agba oje torilede Ecuador agali baami agali agali gbogbo America nu koni baje koni fe baje logun Olorun Ogonas inu Ogonas agali gbogbo Yankee eni Olorun mo gbogbo Chicago ni Illinois baba koni baje fun yin logun Olorun o be se ngawe mo galo ni eni wale lailai bakana iko egbe agbabolu ti Chelsea awon ti an bere pe ibola won bade lori ti agbabolu lowo eyin fun iko ti Crystal Palace taba so nipa Maxens Lacroix opolopo mo ni Lacroix ki se Lacroix yo ti Courtois na elomi o ni Courtois ki se Courtois yo Courtois awon eyan ti e mo ye dada sugba agbabolu ti Chelsea fe gbe nu ko ti Crystal Palace yi Maxens be se npe Courtois yen Lacroix na le pe o ko ti e na ki se Lacroix agbabolu fo orilede France ni agbabolu lowo yin fun iko ti Crystal Palace iko ti Crystal Palace bayi won ti mura le de Chelsea o pe ku mo ba won lojiji awon ti ri agbabolu lowo eyin ta won fi replace Maxens Lacroix ninu ke bi agbabolu awon nje ta la agbabolu ohun o na ni agbabolu lowo eyin fun iko ti Toulouse ta ba nso nipa Creswell won ni ki Chelsea kowo de bayi kan ma mu lo bayi lọwọ kan lawon ko lo ba iko ti Toulouse lori agbabolu eyin ti Chelsea congratulations o tin set bo die die itunu Dixon ese wo se mi lo kan pe akanse eto kan wa agali of gunners Arsenal ni o gba champions league next season bo se league Arsenal o fi di yo sele next season se o te se pe Arsenal boju wa je ni sai o te temi Asna boju mi je po mo fonu po Asna eje akanse eto to wa won eje ade be yen na itunu Dixon lo je gbo wa daada oga wa Tunde Olawo lolotu eto Alex Ferguson o ti jani loku dana loko mi e se ta gbo ikan ti splash e se o dabo bye for now.